أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكرا وكو جمعة نقي السلام عليكم ورحمة الله wabarakatuhu gẹgẹ bi ise wa lónìí yìí tá a máa fi bara wa sọrọ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara li izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹgẹ bi ọlọrun ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọrun ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ ìmánì tí ó máa jẹ ọrọ tí ó máa mú súnmọ ọlọrun ọba tí ó máa jẹ ọrọ tí ó máa fọ ọkàn mọ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọlẹ ọlọrun jẹ tá a bá ti fún ní ìmánì ọlọrun ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ yóò máa wá hàn níbi iṣẹ wa yóò máa hàn níbi iṣẹ wa bẹẹ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ ni ẹ wò bẹẹ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹẹ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹẹ bá rí èèyàn tọlọrun tí ó kú láàrẹ má bá ní má ba kíní ìjẹ aníkíní fi ń séèyàn ọkàn rẹ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọrun tó bẹrù ọlọrun in tọlọrun ọba fẹhun ni ibẹlẹ ti máa rí ara rẹ tí ó máa ṣe èmi náà ni ọmọ yayin muhammadu maruf abiodun bin abdul malik mudiru daril qur'an wal hadith li ta'limil arabi wal islam wassalamu alaikum wa rahmatuhu wa barakatuhu

0: kọ́lẹ̀ sọ gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo.
1: Èmi àwọn wòlíì.
0: Agbára tó sòkúdà láàyè.
1: Èmi àwọn wòlíì.
0: Iná tó ń jó lórí pápá tí gbé òsinrú.
1: Èmi àwọn wòlíì.
0: Adúró togun kógun ó pòórá.
1: Èmi àwọn wòlíì.
0: Ọ̀dánìkan paná ogun paná ọ̀tẹ̀ paná ìsàn paná ọ̀run.
1: Èmi àwọn wòlíì.
0: Máa bọ̀ wá fojú rinjú pẹ̀lú àbùbù tá agbára Ọlọ́run tí ò ṣe dá dúró. Níbi ìpàdé àjọ̀dún àsọtẹ́lẹ̀ ìjọ CNC Goshen Lajú Suited Quarter. Àjọ̀dún ìdásílẹ̀ ọdún 15
2: years anniversary.
0: GIPC 2026.
2: Goshen International Prophetic Congress.
0: Tí.
2: God of all possibilities.
0: Ọlọ́run tó lè ṣe ohun gbogbo.
2: Ó ti lọ Congress ọjọ́ pẹ́.
0: Báwo.
2: Ilé yàtọ̀.
0: Iṣẹ́ ìránṣẹ́ wòlíì pọ́ńbélé.
2: Wá kọ mọ̀ pé àṣẹ ń bẹ́.
0: Àwọn wòlíì sì wà síbẹ̀.
2: Ètò gbogbo àti bẹ̀rẹ̀ láti October 26.
0: Títí da November 4.
2: Wá gbọ́.
0: 26, 27, 28.
2: Of October.
0: Aago mẹ́fà ìdájí 6 a.m.
2: Lọ́ máa pàdé.
0: Bẹ́ẹ̀ láwọn tún pàdé nírọ̀lẹ́ láago mẹ́rin.
2: Thursday 29.
0: Aago mẹ́sàn òwúrọ̀.
2: Mo wá di Friday 30.
0: Aago mẹ́sàn alẹ́ làwọn pàdé o.
2: November 4.
0: Ọjọ́ àjọ̀dún gan làwọn fàdà gbọ́ ohun gbogbo rọ̀.
2: Sínú ìsìn ìdúpẹ́.
0: Aago mẹ́sàn òwúrọ̀.
2: Ká sì máa fijó lágbàre ńlá lọ́wọ́ bàbá.
0: Ministry.
2: Pastor Anu Ojo.
0: Lagos.
2: Prophet Kunle Aroniyo.
0: United States of America.
2: Bishop Tunde Bamigboye.
0: Bàbá Wákàtí Ìtúsílẹ̀.
2: Reverend Bolaji Odejide.
0: Reverend Niyi Adebayo.

0: Cathedral.
1: Tó wà ní àná Sakpati.
0: Lẹ́yìn Modern Hotel.
1: Ìlọrin Kwara State.
0: Tẹlifon
1: 08032404977.
2: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí Ọlọ́run tó dá ọ̀run ọ̀hún ayé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi. Níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Dọ̀ àmì àdúà ni mo fẹ́ kó o ṣe. Bó o ti ń wọnú ọ̀sẹ̀ tuntun yìí lọ, mo fẹ́ kó o ṣàmì àdúà. Àṣẹ ń jáde sí ọ ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Bí o ti ń jáde lọ nínú ọ̀sẹ̀ yìí, àṣẹ Olúwa, agbára Ọlọ́run, àánú Olúwa kó máa bá ọ lọ. Lórúkọ Jésù, nínú ọ̀sẹ̀ tuntun tó wọnú ẹ̀yìn, wàá ṣe kòǹgẹ olóore. Nínú ọ̀sẹ̀ tuntun tó wọnú ẹ̀yìn, wàá ṣe kòǹgẹ aláàánú. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, ọ̀sẹ̀ tó wọnú ẹ̀yìn, ọ̀sẹ̀ ìgbédìde rẹ ló máa jẹ́. Ọ̀sẹ̀ tó wọnú ẹ̀yìn, ọ̀sẹ̀ yẹn ni wà àti aláàánú rẹ máa pàdé. Ọ̀sẹ̀ tó wọnú ẹ̀yìn, ọ̀sẹ̀ yẹn gangan la máa pe orúkọ rẹ níbi gíga. Lórúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́, ní ọ̀sẹ̀ yìí orí rẹ ò ní gbàbọ̀dì. Mo wí pẹ̀lú àṣẹ Olódùmarè, ìṣẹ̀dá rẹ ò ní gbabi. Gbogbo ẹni tó bá fi bi lọ̀ ọ́ ní ọ̀sẹ̀ yìí, wọ́n máa forí wọn gbé. Gbogbo ẹni tó bá dojú ogun kọ ọ́ ní ọ̀sẹ̀ yìí, Olúwa máa dojú ogun kọ wọ́n. Gbogbo ẹni tó bá gbógun tì ọ́, Olúwa máa gbógun tì wọ́n. Gbọ́ ọ̀sẹ̀ tó wọnú ẹ̀ lọ yìí, wọn ò ní gbé ọ nínú àgbàrá ẹ̀jẹ̀. Ọ̀sẹ̀ tó wọnú ẹ̀ lọ yìí, wọn ò ní gbòkú ọmọlé ọlọ́wọ́. Ní orúkọ bàbá, ní orúkọ ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́, ogun ò ní borí ẹ. Ogun ojú àlá, ogun ojú orun, lórúkọ Jésù, kò ní borí rẹ. Mo gbàdúà aláṣẹ òru tó ń gbóúnjẹ wá fún ọ yìí. Ẹni tí ń bẹ tí kò lè fún ọ lóúnjẹ lọ́sàn-án, ṣùgbọ́n tó jẹ́ pé òru ló ń gbé oúnjẹ òru wá fún ẹ. Mo sọ àsọtẹ́lẹ̀, ìdà ikú máa wo ara ẹ̀. Mo kéde ní orúkọ Olúwa, okùn tí wọn ò lè fi dégí, ṣùgbọ́n tí wọ́n máa fi ń di àyànmọ́, tí ń ṣokùn aláǹtakùn tó máa ń kọ́ nígbà tílẹ̀kùn ńlá bá ti fẹ́ ṣípọn. Tó o bá ti ṣàmì àdúà lórúkọ Jésù, iná bọ́lu okùn yẹn. Ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́, òwú aláǹtakùn tí wọ́n máa fi ń lé ire jìnà sí ọ, òwú aláǹtakùn tí wọ́n máa fi ń lé àánú jìnà sí ọ, ẹ̀mí ké ní orúkọ Olúwa Jehovah, iná bọ́ sí ara rẹ̀. Ṣé o ṣàmì bọ̀dá? Ṣé o ṣàmì mọ́mì? Lórúkọ Jésù, ogun kò ṣeé ṣe yẹ, ogun kò bọ́ sí yẹ, ogun promise and fail yẹ. Lórúkọ Jésù, ó gbiná dànù. Mo kéde rẹ̀, tí ọ̀nà òkè òkun bá là fún mi láyé, tí èmi náà bá bá wọn dé London, tí èmi náà bá bá wọn dé àwọn orílẹ̀-èdè tí ìran mi ò dérí, mo sọ àsọtẹ́lẹ̀, ogun tó ń dá ẹ dúró tó lò ó ní lọ sókè òkun yẹn. Ogun tó ń dá ẹ dúró tó lò ó ní rírìn àjò àyànmọ́rin ẹrin. Ogun tó ń dá ẹ dúró tó láwọn ọmọ rẹ ò ní ṣe rere yẹn. Báyìí ni Olúwa wí, ogun yẹn wọlẹ̀. Máàlíà kàṣàìdà, màúlì kàpọ́lìà. Mo wí bí wòlíì sí ọ, lórúkọ Olúwa Jehovah, àyànmọ́ rẹ dìde. Níbi tí wọ́n sọ ẹ mọ́lẹ̀ sí, níbi tó dá ẹ dúró sí, àyànmọ́ rẹ dìde kúrò ńbẹ. Ọlọ́run àwọn ajígbọ́tọ́ Olúwa, Ọlọ́run àwọn wòlíì ni mo pè sí ọ. Lórúkọ Jésù, ìṣẹ̀dá rẹ gbà dìde, àyànmọ́ rẹ gbà dìde, ìṣẹ̀dá rẹ gbà dìde, àyànmọ́ rẹ gbà dìde. Mo kéde ní orúkọ Olúwa tí ó dá ọ̀run òun ayé. Ní oṣù yìí, ní ọ̀sẹ̀ yìí, ọmọ ò ní kú lọ́wọ́ ẹ. Ní oṣù yìí, ní ọ̀sẹ̀ yìí, ọmọ ò ní kú lọ́wọ́ rẹ. Ológun ọmọ rẹ yẹn, wọn ò ní pamọ́ ọ lọ́wọ́. Ọmọ tó ń tọ́jú ẹ yẹn, lórúkọ Jésù, wọn ò ní pa ọmọ yẹn mọ́ lọ́wọ́. Mo gbàdúà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàìsàn. Èyí ni ohun Olúwa, látẹnu wòlíì rẹ̀. Ṣé wàá ṣàmí ọfà àìsàn ara rẹ yìí? Lórúkọ Jésù, kó gbiná, kó gbiná, kó gbiná, kó gbiná, kó gbiná, kó gbiná, kó gbiná. Lórúkọ bàbá, lórúkọ ọmọ, lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́, wàá ṣe rere. Mo ní wàá tayọ, mo ní wàá débi gíga, mo ní wàá gba ìwòsàn, mo ní ara tù ọ. Olórí àyànmọ́ àrìnà rí ọ. Lórúkọ Jésù, ohun tó ti jù lọ kò ní padà jù ọ lọ. Ohun tó ti lè fúnyàn ò ní padà máa tọrọ rẹ̀. Lórúkọ Jésù, ìjì ogun ò ní gbé ọ lọ. Bó ti ṣe lè wò kí ìyànmú tó lórílẹ̀-èdè yìí, ò ní ṣaláìní. oye koye to le wu kan ma ta petrol wa ma rowo ra loruko baba loruko mo loruko lorun mi mo o ni mo nira ara tu o eh ijida ke lori e wa yin olorun ogoni foruko oluwa olorun gbo adua jesu oluwa wa ami ami ami loruko jesu ose ya mure wa fun
0: oruko mi ni woli ati ajinre femi joshua dairo ti gbogbo eniyan mo si baba anu yanju e lati nu ijo Christ Apostolic Church Goshenland ile anu yanju e ti olorun fi wa kale si eyin Monarch Luxury Hotel ni iyano sapati ti awon eyan mo si Maryam Hall idojukoju Olororo Estate Gomo Road Ilorin Kwara State gbogbo eyin omo olorun ti o n gbo mi ni bi gbogbo te ti n gbo mi mo fe ko mo wi pe ipago wa olododun ti o ma nwaye ni ododun Goshen Convention o ma bere ninu osu yi ni on the 26 to November 1 ni ipago ti odun yi ma waye e ti ma gbo jingu re gbo ti odun yi ma lagbara gan lati on the 26 of October si November 1 ni pade yi ma waye mo fe ki iwo na ko ri pe o wa ninu ipade yen mo fe ki o lo ma mura re sile gbogbo bi to ba tin gbo mi gbogbo eyin ara Ekiti ti e gbo mi gbogbo eyin te wa ni Kogi ti e gbo mi ose kan la ma fi se ipade gbogbo wa ma wa ni ile anu yanju e fun ose kan yi di eru re ni bi gbogbo to ba wa ko di eru re wa ko wa lu ose kan yi ninu ipago adua yi ni ile anu yanju e ni on the 26 osu kewa titi di on the 1 osu kewa la mama fi se ipade yen ti o lu mo ajodo odun medogun which is our 15 years anniversary mo fe ki won na ri pe o mura lati wa ni bi ipade yen olorun anu to ma fa anu yanju oro eyan o ma fi anu yanju oro re akori ipade yi so pe olorun to le se gbogbo olorun to le se gbogbo o ni pelu olorun ohun gbogbo ni sise gbo ti olorun ba le sanu mi laye to mu mi de ikorita ti mo wa yi tooto ko se ni ti o le sanu ninu ipago iwa gbo story mi ma so itan mi fun o ma wa so mi ti anu mu mi de loni ma wa so leti e gbo ti iwo na ba le pe olorun anu yi o ma sanu re tori o si wa ninu ise lati sanu gbogbo eniyan ti o ba gbo ohun won soke to ba pe anu wo bi adua kan ti olorun ki ko ti o ni adua anu gbo olorun ki ko anu to ba ti le pe anu bayi yo dese duo de oni lati gbo ohun re enikan gbo ohun mi ni bi to wa tori pe ori ami se ni oruko baba ni oruko mo ni oruko olorun emi mimo anu ma yanju oro re anu ma yanju oro re anu ma tu itan re ko anu ma tu itan re ko ileri olorun wa se laye e mura je kemi ati wo jojo pade ninu ipago ye awon olorin emi olorun a ma lo won fun wa be ni oluwa lo ni bi si o ma wa nbe Bola Discovery won ma wa nbe Bossy Ade wa lati Ibadan awon na ma wa nbe Joy Worship o ma wa nbe odun ile sanmi ohun na ma wa nbe awon olorin emi jankan lo ma wa nbe baba wa anu ojo awon na ma wa nbe o ma lagbara gan baba wakati itusile lati ota awon na ma wa nbe baba aroniyo lati US awon na ma de wa wa nbe egbo opolopo awon iranse olorun lo ma wa nbe evangelist Larry Blessing pastor Segun Awolumate lati Ado Ekiti Ekiti state government house chaplain awon na ma wa ninu ipade ye a ma jojo ma fa owo olorun sokale ma jemu anu o mama fohun owo agbara oluwa ade ma yi itan ni gbogbo awon eniyan patapata a ma yi itan won pada mo fe ki iwo na ri pe o wa ninu ipade yen loruko baba omo ati emi mimo anu abami yanju oro re ko to ma lo laaro yi mo fe ka lo sinu iwe Exodus chapter 14 verse 14 nitori ti oluwa yo ja fun yin ki eyin ki o pa enu yin mo nitori ti oluwa yo ja fun yin ki eyin ki o pa enu yin mo olorun ran mi si eniyan
2: kan to n gbọ mi laaro yi gbọ ki se gbogbo eyan na ran mi si eyin kan wa ti ran mi si laaro yi olohun ni pe ki so fun e pe ohun ma ja fun e sugbon ko pa inu re mo gbọ ti olohun ba ti fe ja fun yan eyan ki ja fun ra e ko si ogun to dide si yan laye gbọ to le da ja fun ara re to le bori ti olohun ba bo ja gbọ to ba de ti gbe ja ara re olohun ki da si sori oro to wa nle o nilo lati dahun sori awon to npe gan re yen o nilo lati da won lohun sori awon to na won fe bi osubu yen o nilo lati da won lohun gbọ ko da ke ma wo won eni to da orun ataye ni pe nitori ti emi yo ja fun yin oni ki eyin ki o pa enu yin mo fe ko mo pe eni kan wa to je olugbeja oh my god eni kan wa to ma ngbeja eyan ju bi eniyan ti se le ja lo won pe ni ogbe mo nija keru obo nija oh my god oba nija fo wo kan gbogbo ara ale loju egbo mi sa ti olohun ba ti lohun ma ja fun e o ma ja fun eniyan ko da ke ma woran sori gbogbo iji to wa ni waju re o ma ka ku sori gbogbo awon to dide tan gbogun ti olojiji wo wa sera won sori gbogbo awon to so pe ona wo lo ma gbe gba laye ma wo olorun fura re a gbe ja re a de mu obori won mo so aso tele si iye eyin ti aran mi si ni aro yi gbogbo iwo to nla wahala koja gbogbo iwo to nla iji koja gbogbo iwo to nla idamu koja emi so ni oruko oluwa ji over oluwa ko ja fun o ni bi ise re oluwa ko ja fun o laarin awon omo iya re oluwa ko ja fun e laarin awon ore re oluwa ko ja fun e ni ile oko re oluwa ko ja fun o nile ana re oluwa ko ja fun o nibi gbogbo to ti nilo igbenija olorun igbenija o ya ko dide fun o olorun igbenija o ya ko dide fun o to ba sha ti se ami emi na wi loruko oluwa jehovah olorun igbenija ko ba mi gbe o nija bo ti nlo ninu ose yi loruko jesu ko gbe o nija ko ori olorun igbenija loju ise be lo ma ri ogoni foruko oluwa olorun gbo adua jesu oluwa wa ami gbogbo omo olorun to gbo mi ni ojo thursday je ka pade ni ile anu yanju e fun ipade anu yanju e gbogbo ojo thursday ni ago meso abo aro ti thursday eleyi o ma ni agbara wo mo fe ki iwo na mura sile fun orun anu asifo egbo okunrin obirin omode agba nibi gbogbo to tin gbo mi thursday ma miss e o ma je mu fe ru ara re soke o fe tweet ore ko wa de ra anugba iwo na le son re woli re make sure pe o son re adua mi gba laaro yi gbogbo eyin te ntele mi lo so CFCMB 1 is 01 444 9574 beni lo so CFCMB loruko baba omo ati emi mo wa ri anugba eyin te ti account yen e lo se onore ala 08032404977 anu yanju e
3: mi ba balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣàràṣàrà Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara.

0: oṣù tó máa jáde kúrò nínú ìgbèkùn tó wà oṣù tó máa jáde lọ́wọ́ àwọn tó ń pẹ́ lójú
1: èmi
0: ni kò dọ̀la ó yẹ jáde lọ́wọ́ àwọn apẹ́rin
1: lójú
0: ilé bàbá rẹ̀ ó yẹ jáde Jeremiah 50 verse 33 ìbẹ́rẹ̀ wípé àwọn ọmọ Ísíráẹ̀lì àti àwọn ọmọ Júdà lájùmọ̀ kan lójú pọ̀
1: lájùmọ̀
0: ṣe kí ni
1: lájùmọ̀ kan wọn ní ojú pọ̀
0: àti ìyá àtọ ọmọ rẹ̀ lájùmọ̀ kan lójú pọ̀
1: gbogbo ẹbí ni o
0: ọgá
1: pẹpẹ
0: àti ìyá àtọ ọmọ
1: èyí
0: tẹ pọn wa lójú
1: èyí
0: tí ń pẹ ìyá mi lójú
1: tún
0: pẹ mi ọmọ lójú apẹni lójú dojú
1: alẹ
0: kí ni mo gbé
1: ẹyin òmìnira apẹni lójú alẹ
0: ẹyin òmìnira apẹni lójú
1: dojú
0: alẹ
1: gbẹyìdà
0: òmìnira
1: òmìnira
0: apẹni lójú dojú alẹ
1: ẹgbẹ
0: ìyá mi lójú dojú alẹ ẹgbẹ bàbá mi lójú dojú alẹ tẹtún pẹ mi ọmọ lójú
1: ẹgbẹyìdà
0: tó bá sàmì méje
1: o
0: yẹ kẹ
1: gbẹyìdà
0: ọgá mo wọnú ọsẹ
1: tó
0: bá jọ gbàgbọ mi àbó gbàgbọ tó gbàgbọ
1: sọpọ
0: ẹtùmílẹ sọpọ ẹtùmítà oṣù òmìnira ni mò ń wọnú ẹ lọ tó bá kà bíbélì ẹ kàwé genesis ìwé genesis orí kẹjọ ẹsẹ kanu kí ló sọ ọgá
1: omi sì ń fà
0: omi ṣe kí ni
1: ó sì ń fà
0: omi fà
1: títí ó fi di oṣù kẹwàá
0: ọgá ṣe wàá sàmì èní ni omi ìpọnjú gbẹ nínú ayé
1: ìjẹ
0: ọba tún adálẹ
1: jẹ
0: èní ni omi ìṣòro gbẹ nínú ayé
1: ìjẹ
0: omi ìdààmú ayé rẹ
1: lórúkọ jẹ
0: omi ìkọrùn ayé rẹ
1: lórúkọ jẹ
0: ẹsìn omi ìyàgbẹ sí fọ títí di oṣù
1: kẹwàá ní oṣù kẹwàá ní ọjọ́ kìíní oṣù ní orí àwọn òkè ńlá
0: yàrá kábọ́dọ̀ màtà orí àwọn òkè ńlá máa rí bádùbà ní ẹ̀mí
1: mímọ́
0: ẹ̀yin wọlé sẹ̀mí
1: lórúkọ jésù
0: ènìyàn kò dọ̀.

0: mo dé látọjà ní ìjẹta so bí mo ṣe dé báyìí láti wá rẹ ilé bá ti lórí òróró yìí kò kí ń gbàgbọ́ kò ń ṣe má ṣàmà bó òróró yẹn tó bá ti ń kírun máa ń mẹ́ṣọ̀ pé mò ń san sí lára lára rọ ó ti wá travel.
1: ìyẹn dádì yín ọkọ yín tó máa ń kírun ẹ máa ń kán òróró sí wọn lára.
0: máa ń wà lórí bed látorí bed yẹn máa ti máa da òróró yẹn tí àwọn ò ní mọ̀ ọkọ̀ ṣe ẹ ṣe ni ìgbà tó máa wá di àárín eléyìí tán ní ká san owó yìí tán ní ká san 920 mo wá ń san 920 yẹn lọ ní ìjẹta mẹwàá ìmọ̀ ẹ̀ṣẹ̀ dé látọjà kan ni ó wá ń bèèrè lọ́wọ́ mi pé ṣé o ti kọjà ṣé mọ́tò ẹ ti dé mọ́nà ti já ọjà ó wá ní pé mo wá ní mo dẹ̀ ní ìdọjà kan tí mo tún fẹ́ rà ó pé bẹ̀tẹ̀ owó yẹn pé mo lọ búkà bẹ̀tẹ̀ owó yẹn ò tí ì pé ó lè lo mo wá ní ìdìbà ẹ̀ mo ní mo ní ìdìbí 500,000 lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ forward 500 naira sí mi.
1: ó dẹ̀ fún 500,000. lẹ́sẹ̀kẹsẹ̀ so fún irú ẹ̀ rí.
0: kò fún mi rí.
1: eyeyeye ta ni di owó ń bí o.
2: bíbélì o.
1: ó yà olóore kó máa tẹ owó sí ẹ.
2: mi jésù.
1: ẹ bá pàtẹ́wọ́ fún jésù. fò sókè.
2: yẹsù.
1: ọ̀tún jí ìyàmẹ́.
2: mi jésù.
1: kí ló lọ́ọ́ ṣe.
3: pẹ́ lọ́wọ́ ọlọ́run ní nǹkan tí ọlọ́run ṣe fún mi tí wọn ò kí mi kú ọ̀fọ̀ mo gba ọmọ kan mọ́ra ní àdúgbò wa wọ́n jọ lọ sí skul ni òun àtọmọ mi ọkùnrin wọ́n jọ wà ní kíláàsì kan náà nígbà tá a wà ní ẹ̀yà ìtẹ̀ a máa sọ fún mi pé ìyá ọkọ mi ìyá ọkọ mi màá máa sọ fún ọmọ mi pé ọmọ yìí máa ń pè mí níyà ọkọ mo ní ṣó láìkẹ ní ánímọ́ mi má máa sọ bẹ́ẹ̀ mọ òun ọ̀ láìkẹ nígbà tó tún wá ya wọ́n tún wá kó bá mi níbi street ilé wa ẹni tó dẹ̀ fún lóyún ò gbóyún wọ́n máa sọ fún mi pé ìyá ọkọ mi mo ní wá kíyìn ni oyún yẹn dẹ̀ ti kù dẹ̀dẹ̀ màmí ẹ̀
1: kọ́ bá. ok ẹgbà yẹn ti ra olóyún ni
3: olóyún ni
1: olóyún ni àbí ó máa ń rìn mọ yín.
3: ìgbà tó bá rí 2 minutes ní orí bẹ́ẹ̀dì lóru mo wá pè wọ́n padà wọ́n wá ní máa gbàdúrà fún ọ pé láti bá ti wà lọ hospital o wọ́n ní kó máa lọ kó máa bọ̀ pé wọ́n fẹ́ ṣe operation wọ́n ní kó lọ wá owó wa. mo ní ṣe ẹgbẹ́ ọlọ́run gbọ́ mo lẹ́mìí olówó hospital ńlẹ̀ o mo ní ṣùgbọ́n mo ní kinní kan mo ní ẹgbẹ́ òróró yìí kẹsẹ̀ gba aṣagbára mo ní kó fi ra inú ẹ̀ kó dẹ̀ mú òróró yẹn kó mú kó wá mú òróró yẹn kó fi sí abẹ́ mo ní lágbára ọlọ́run mo lẹ́ẹ̀ máa pè mí pó ti bímọ ìgbà tó máa pè mí wọ́n ní láti fa ti bímọ mo ní ọlọ́run ṣe ń wo.
1: wọn ò dẹ̀ sọ pressure fún.
3: wọn ò sọ pressure fún o.
1: òróró yìí ló ń lò ẹnìkan kí mi sọ pé òróró.
2: òróró.
1: sọ pé má jẹ̀mú.
2: má jẹ̀mú.
1: sọ pé ọlọ́run wà síbẹ̀.
2: ọlọ́run wà síbẹ̀.
1: ẹrú ẹ̀rọ yóò. Lo gbúdọ̀ fún oníbàárà ní 2020 naira mẹ́ta. Tó o bá lọ fún oníbàárà ní 2020 naira mẹ́ta. Tó o rú ẹbọ 920 yìí kò ṣe ìtẹ́wọ́gbà. Èdìdí ò sí nínú ẹ̀. Májẹ̀mú ni. Tó bá ti di October 10 wọ́n gbé ọrẹ yẹn mọ́. Gbogbo ẹyún wọlé sàmì. Ìyanu ti ọ̀ lọ́wọ́.
4: Sẹ́ndì
1: ẹ̀. GTB.
4: GTB.
1: GTB. 05 05 2 8 7 5 2 8 7 5 1 8 1 8 GTB. nínú àwọn tó rú ẹbọ yẹn ẹgbọn tó olúwa wí olúwa wí pé òun máa jáde sí wọn pẹ̀lú ọwọ́ ìyanu
4: kan
1: mo ní kí ni nǹkan náà olúwa fún mi ní orúkọ àwọn méje mo ti kọ orúkọ àwọn méjèèje jáde màá pe àwọn méjèèje jáde lórí rédíò. Yes, sir. To ba ti di ojo Monday.
4: God bless you.
1: Ojo wo mo ni mo pe?
4: Ojo Monday.
1: O ku oruko eyan meji ti mo nduro de.
4: Ayeraye.
1: Ma ku oruko won jade.
4: Yes, sir.
1: Lori radio.
4: God bless you.
1: Ojo Monday.
4: Ojo Monday.
1: Kini mo fe pe won jade fun? Oluwa wi pe. So mo pe ago 91.
4: Bele, sir.
1: Lo wa ninu kanga.
4: Bele o.
1: Ma je mu wa.
4: Yes, sir.
1: Ni ori oke si oni.
4: Bele, sir.
1: Are mo leku. Ago 91.
4: God bless you.
1: Ago igbala.
4: Yes, sir.
1: 91.
4: 91.
1: Oluwa wi pe.
4: Oh yes, sir.
1: O fe gbe ogodi de. Fua won mesa awon meje obirin obirin meje okunrin mesa obirin meje okunrin mesa oluwa wipe ki eyu ago obirin meje ati okunrin mesa ki eyu ago yen jade ninu kanga a ma ran enikan so kale sinu kanga yi mo ma yo sita oluwa ni awon ti mo ba ti koruko won won wo gbogbo ona lati wa ba mi ni ilesa oluwa ni ago yi lo ma di akoti eri ninu ile won won lo ma fi ago yi won ma fi we won ma fi bomi we won ma fi bomi mu oluwa wi pe a ki pon ma gogo lenu ogo won fe soro ni bi ti aye ti ni won o ni soro oga ago yi ile to ba ti wo esa ti mo sa ti pe oruko re e o ba wa labuja won ma toko mebo e o ba wa leko.
4: Oh yes, sir.
1: Ti ma si pe oruko re. Wo me to ko ma. Awon meji ko wa.
4: Oh yes, sir.
1: Ti mo fe ko oruko won sile. Okay, meji lodo obirin.
4: Yes, sir.
1: Meta lodo okunrin. Mo fe ko oruko won.
4: Oh yes, sir.
1: Yes, sir. Lo se 920.
4: Lo se ti e ba yo.
1: Iwo ni mo nuwo de.
4: Yes, sir.
1: Wo de leji.
4: Kabeso.
1: Ekete nu ana ma. Sona rela.
4: Send ye.
1: Yes, sir. GTB.
4: GTB.
1: GTB. 05 25 28 05 28 05 18 05 05 18 05 05 18 05 05 18 05 05 18 05 05 18 05 05 18 05 05 18 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05
5: Se ba le pare.
6: Oya ni o.
5: Oya.
6: Se ba
5: le pare. Amen.
6: Ko ba sami.
5: Ko ba ti sami bayi.
6: Iwo ni erika.
5: Amen.
6: Ko

0: ọmọ ológo.
1: Wọ́n
0: ni wá súre o. Wọ́n ní pẹ́ togotogo.
1: Ìyá
0: lè mà sá abáde kàdásá. Yé ne ma la mozua. Mo ti ní kẹ́ di ètò imú.
1: I told you hold on to this program.
0: Iyọ̀ rí àtọwọ́ dà.
1: You have sought your money, where is it?
0: Sáti mọ̀ pé màá débẹ̀
1: lónìí.
0: Sori tó bá ti ń gbọ́ wòlíì Samuel Adébáyò Òjò. Ó mọ̀ gbọ́ bàbá ògo nìyẹn. Orí òkè ògo àṣejìrẹ́
1: ìbàdàn.
0: Iṣẹ́ ẹyọ kan tí mò ń jẹ́rì láti ọdún mọ́kànlélógún. Iṣẹ́ ògo yìí tó ń gbé wa lọ sí ìjọba rẹ̀. Ó ní mò ń jẹ́ sori. Gbogbo ẹ tí ò bá tí rògbò ló láyé wọn ò kakú ẹ tó wá
1: kò
0: lẹ sí tí ọ̀tá ò fẹ́ kó orí ṣe ju ògo lọ tó bá ti lè sí ṣọ́ọ̀pù tó lógo ó ti di central attraction àwọn ọ̀tá tó bá ti bí ọmọ ológo wọn máa fọ́kọ̀sì ẹ lọ́jọ́ tí wọ́n ti bí jésù wọn ò sìn lẹ́yìn ẹ̀ ìdí tó fi ń lé ọ torí ògo ni ọlọ́run ti wá fún mi láṣìírí ó ní mo tú káàkiri tó bá rí èròmù tìwìtì ní orí òkè ògo tá a bá ń ṣèpàdé
1: kì
0: í ṣe pé wọn níbi tó bẹ́ẹ̀
1: lọ
0: wọ́n mọ̀ pọ́lọ́n kì í rán mi láìsẹ̀ pọ́ni tó bẹ́ẹ̀ sẹ̀ ó ló jẹ́ máa pariwo pé ní alẹ́
1: yìí
0: tó wà Lagos state tó wà Logun
1: state
0: ó sàn gbọ́ mi ìlú kan àwọn èèyàn máa ti Ọ̀sun state wá
1: tá
0: a bá ti parí tán tó rán mọ̀ pé mo tún lọ fàgbà làárọ̀ la àyà balẹ̀ gàdú sí àbára gàdá tó bá wá dòrò ọ̀la àwọn ìjẹ̀bú òde wọ́n máa gbàlejò wọ́n àbílí ìfúkàn kan sátidé ibẹ̀ la wà ó ó lé o ó lé o ẹ̀ sí ògo yìí àjẹ́ fi lọ́mọ lọ́wọ́ ni tóra máa rógbò lò ilé ìta ń lò yóò ní bọ́lá wa ẹ gbàdúrà bí tẹ wá ta ló ń bá mi du ògo
1: yìí
0: ẹ wọ ibojì ta ló ń bá mi jàjẹ ògo ta ló ń bá mi já ìjà ògo tí mi ò fura sí tó ń wá ikú mi ta ló ń bá mi já ìjà ògo tí mi ò rí tí ẹrù ẹ̀yin ogun ọ̀run o ẹ kọlu o ẹ kọlu o oyo oyo oyo gbogbo ẹni tó ń bá mi já ìjà ògo tí mi ò rí tí ẹrù olúwa kọlu olúwa kọlu olúwa kọlu olúwa kọlu olúwa kọlu gbogbo ẹni tó ń bá mi já ìjà ògo olúwa kọlu jésù olúwa wa tó bá mọ̀ pọ̀ lógo lára gbàdúrà
1: yìí
0: ọfà pa ògo pa ògo
1: aroda kills glory
0: jáde lára
1: out of my body
0: mayaba gadaba. Ọfà pa ògo pa
1: ògo. Glory killer arrow.
0: Ọfà tí pa ògo.
1: Glory killer arrow.
0: Tọmọ ológo fi dàbí òkú.
1: Na make glory son look like
0: jade. Jade! Oyo oyo oyo oyo. Ẹ̀gbá ma yẹ kẹta bàbá rábà sọ̀dá. Iwọ fà pa ògo pa ògo. Báyìí ná jáde. Báyìí ná jáde.
1: Iwọ fà
0: pa ògo pa ògo. Báyìí ná jáde. Báyìí ná jáde. Báyìí ná jáde. Jésù olúwa wa. Ẹ gbà. Àdúrà kẹta ìbínú ló máa fi gbà wá ní olúwa ẹ mú aṣọ àṣẹ tì lọ́rùn kí aṣọ ògo lè fara wọ́n sì wọ Joshua olórí àlùfáà ní aṣọ èrí ẹ ògbẹ́ òde yọ angẹ́lì orí
1: jísẹ́fù
0: angẹ́lì sì dúró tì
1: í
0: angẹ́lì ò lè jísẹ́ torí aṣọ ayé wà
1: lọ́rùn
0: àwọn kan ológo ni wọ́n
1: wọ́n
0: fẹ́ láàrin àwọn èèyàn rẹ̀
1: they live in the middle of good
0: laarin eyan nla
1: àmọ
0: gẹdi wọn rí wọn jí
1: sẹ nobody can minister
0: to them ẹ ma kẹ
1: bi tẹ wọn
0: mo gba sọ àwọn àgbà lọrun
1: yìí kú kẹmẹ tọmọ mi
0: olúwa
1: ọlọ
0: jẹ ọlá náà o ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ
1: ẹbọ ẹbọ
0: ẹbọ ẹbọ ẹbọ ẹbọ
1: ẹbọ ẹbọ
0: ẹbọ ẹbọ ẹbọ ẹbọ
1: ẹbọ ẹbọ ẹbọ ẹbọ
0: ẹbọ ẹbọ ẹbọ
1: ẹbọ ẹbọ
0: ẹbọ ẹbọ ẹbọ
1: ẹbọ ẹbọ
0: ẹbọ ẹbọ ẹbọ
1: ẹbọ ẹbọ
0: ẹbọ ẹbọ ẹbọ
1: ẹbọ ẹbọ ẹbọ ẹbọ
0: ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ olúwa wa bó yóò fẹ́ bó yóò kọ́ torí pé wọ́n rán mi sí
1: ẹ
0: tó dẹ̀ rí mi
1: báyìí
0: ó lo ògo rẹ̀
1: báyìí you use your glory
0: yé ma
1: sa
0: ẹ ma kígbe
1: chavis
0: ẹ bá ń gba kọ́kọ́rọ́ ògo mi
1: lord you start to be my key of glory
0: lọ́wọ́ àwọn alágbára tó
1: jù mí lọ from the mighty one that took
0: me from me
1: retrieve me
0: from me kọ́kọ́rọ́ ògo mi
1: da my key of glory
0: mo gbà padà
1: I take it back
0: oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo o

fàyẹ̀ fún jésù ṣùgbọ́n ó ní ogun lógún ló bá wa pé babaláwo tó ń se ohun ò lè filẹ̀ ẹ ṣùgbọ́n ọlọ́run ṣẹ́gun fún torí ẹ ẹlòmíì tó mọ ọlọ́run ogun ò sẹ́ fún torí ó ń sin ọlọ́run nínú èké ẹlòmíì wà bí nísìnyí kò nífẹ̀ẹ́ nǹkan re ó dẹ̀ jà aládùá aládùá mi wọ́ọ̀sì ju ológun mi lọ ìjọba ọkọ ẹlòmíì ó sì lọ́mọ ba èèyàn jẹ lẹ́yìn bọ́kọ ẹlòmíì ṣe kórìíra báyìí ẹnìkan ló lọ bọ̀ jẹ́ fún lára àwọn tó wá bí tán wá gbàdúrà sí ẹnìkan ti ń wọ̀ báhun a wá lọlé ìjọba pé àyìn làrú

0: sami mẹta ọ̀nà àbáyọ wọnú ayé ẹ lọ.
1: Àmì àmì àmì ní orúkọ Jésù.
0: Bó ṣe wà yẹn ogun ayé ẹsẹ̀ wọlé.
1: Àmì àmì àmì ní orúkọ Jésù.
0: Ẹ̀yin tí iná ń jó lára tẹ́ báyìí sami iná yẹn kú lára yín.
1: Àmì àmì àmì ní orúkọ Jésù.
0: Olúwa ni kí n yọ ọfà egbò àdáàjìná. Ẹni tó bá jẹsẹ̀ mọ́lẹ̀ ọfà egbò àdáàjìná
1: kí ó bọ̀lẹ̀. Àmì àmì àmì ní orúkọ Jésù.
0: Olúwa ni kí n pàṣẹ gbogbo ẹyin tẹ́ ẹ̀rọ náà lọ.
1: Yes sir.
0: Tí nǹkan le fún tí nǹkan lọ déédéé tá báyìí lè sàmì ó yẹ lọ rọ́nà àbáyọ.
1: Àmì àmì àmì ní orúkọ Jésù.
0: Egun ojú kan egun mẹ́sẹ̀rẹ̀rẹ̀.
1: Jésù.
0: Egun àmúbọ́ egun àsetì.
1: Jésù.
0: Egun àmúbọ́ egun àsedànù ọyẹ jáde lára.
1: Àmì àmì àmì ní orúkọ Jésù.
0: Ẹ̀yin kan gbọ́ mi ìdè tó dé ìlẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe fòkè ìdè yẹn jáde ara.
1: Àmì àmì àmì ní orúkọ Jésù.
2: Ìlọrin tẹ́tí sílẹ̀. Gbogbo ènìyàn ẹ gbọ́ ìròyìn ayọ̀. À ń gbé ìsọjí mẹ́ta bọ̀ tólúwọ́ ti pa láṣẹ fún mi pé mi ò gbọdọ̀ mọ́ ṣe. Ó di October 5, 6 àti 7 Monday to Wednesday ni. Lónìí ni o ní olónìí ní ìpàdé náà. Ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ni ó ṣe ṣe kí ọjọ́ on the 6 and 7 tó jẹ́ kejìjọ́ kẹta ohun a lè ṣe ò ní àárọ̀ àti ìrọ̀lẹ́. So but ìrọ̀lẹ́ ni mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ àkọ́kọ́ yóò jẹ́ ìrọ̀lẹ́ on the 5, 6 àti on the 7 ní oṣù October. Oṣù kẹwàá ẹ mọ prepare kalẹ̀ Kwara State Sports Stadium tó wà ní ọ̀nà Taiwo Road. Gbogbo ènìyàn a gbé ní on the 5, 6 àti 7 ibẹ̀yẹn kánsẹ́lì ó ti wáyé, ibẹ̀yẹn ni deliverance ó ti wáyé, ibẹ̀yẹn ni healing. Gbogbo àwọn tó láìsàn ẹ tò wọ́n sọ wájú. Gbogbo àwọn tára ni ẹ prepare àwọn kalẹ̀. Gbogbo àwọn tí ìyá ń jẹ tí èsùn pẹ́ lójú ẹgbẹ́ ọwá Ọlọ́run fẹ́ fún àjàgàdànù kájọ pàdé ní on the 5, on the 6 at on the 7 ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ láago mẹ́rin a sì gbé wọn bíi 6:30. Tá a bá tuntun wá ń ṣe lọ ó ṣeéṣe kí n máa fi àárọ̀ ṣe kánsẹ́lì kí n máa fi àárọ̀ ṣe deliverance àti láti sọ ìran fáwọn tí wọ́n nílò ọ̀nà àbáyọ sọ́rọ̀ ayé wọn. Ẹ pìpì àkalẹ̀ a ń pè é handkerchief mantu arúgbọjọ́ à ń kóbọ̀ tá a máa pín fún gbogbo ènìyàn. Ẹ mọ̀ pìpì à máa dẹ̀ pín ọsẹ tí mo ń pèsè kalẹ̀ ọsẹ tí máa ti pè fún yín ẹ lọ fi wé àmì ayé dànù ẹ lọ fi sí gbogbo ìkórira ẹ̀tẹ̀yìn tẹ̀ kí n ró lóore ẹ sáà mọ̀ múra kalẹ̀ gbogbo ẹni stadium on the 5, 6, 7 nílọrin ní o ẹ mọ̀ prepare gbogbo èèyàn ogun ayé yín dáràn.
0: Orúkọ rẹ àti ẹ̀rí ẹ màmá.
3: Orúkọ mi ni Ìyáálé Adébóyè. Irun ni mo kí ọmọ mi ti ń fa sìgá ti ń fa igbó tí mò mú kú mú kí òun lọ bá mi dé arúgbó ọjọ́ tá a fìjọ dé Ayédáadé. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tẹ ní kí n lọ mo wá ń bí tẹ fi bá ń da oyin sí lẹ́nu.
0: Tí mo doyin sí lẹ́nu mi.
3: Bẹ́ẹ̀ ni tẹ ní.
0: Ọmọ tó bọ̀dá tí mo níkẹ lọ mú wá tí mo níkẹ fọgbọ́n pè wá.
3: Bẹ́ẹ̀ ni
0: sà tẹ ní òní fẹ́ dáhùn.
3: Bẹ́ẹ̀ ni sà
0: ẹdẹ lè má bá a sọ̀rọ̀ ẹdẹ mú wá síbí.
3: Orí bẹ́ẹ̀ ni mo bá ń jọ́nà.
0: Gbà tẹ wọ́n mu débí tán kí lẹ mo ṣe fún.
3: Ẹ bá sọ̀rọ̀ ẹ da oyin sí lẹ́nu ẹ ní kí n lọ ra oyin ẹ sì dà sí lẹ́nu. Oyin tẹ́ ẹ dà sí lẹ́nu yẹn àárín ijọ́ márùn-ún kò mú mi kò jẹun kò ṣe nǹkan kan ọ́ sà ń bínú ni. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé arúgbó ọjọ́ wípé kò dojú tì mí o torí pé ẹ tí wọ́n wá láti Lomé ni mo sọ fún ìjọ náà pé POP lónìí ẹjọ́ ẹ máa bá mú lọ ó ti wà lọ́sọ̀gbọ́ kò sì mọ̀ mọ́ kú mọ́ mọ́ o. Mo ní kò mú mo kú mo mọ́ kò mú tí ọ̀dà mo ti wà lọ́dọ̀ rẹ̀ lọ́sọ̀gbọ́ tán ti jọ ń ṣiṣẹ́.
0: Lára àwọn tó wá program wa ló ó gbéṣẹ́ fún báyẹn.
3: Bẹ́ẹ̀ ni sà.
0: Wọ́n ti wá mú mọ́ra lọ́sọ̀gbọ́ báyẹn.
3: Bẹ́ẹ̀ ni sà.
0: Ní ṣe program náà lè ti mọ ẹni yẹn.
3: Bẹ́ẹ̀ ni.
0: Wọ́n ti wá mú mọ́ra sọ́sọ̀gbọ́ báyẹn.
3: Bẹ́ẹ̀ ni sà.
0: O ti ọmọ tó o sì rọ́ọ̀sì tẹ́lẹ̀ o ti wá sí rọ́ọ̀sì báyẹn.
3: Lágbára Ọlọ́run.
0: Kò mú mu kú mu mọ́ bá. Ta ló lè kálórìà mẹ́ta sí arúgbó ọjọ́ ń bò. Tí wọn náà bá lè náwó síbí Olúwa máa pa ogun ayé rẹ rẹ. Ẹ̀yin mélòó lẹ wà nbí lọ́jọ́ yẹn sá. Tí mo ní kí a lọ mú ọmọ yẹn wá tọ́lọ́mọ yẹn mú gbó kiri tọ́lọ́mọ yẹn ṣe bákan ká mo dẹ̀ ní tọ́ máa mú ọmọ yẹn débì tẹ̀mí bá lè pray fún pọ́ bá wà ókè. Àwọn kọ́sẹ́ but kò fi ṣe nǹkan kan won la ye o ni tumo mo wa ni oyin ni mo gbo pe ki n da si lenu mo de da si lenu olomo ti o ti mo mara losogo o ti se pop lo omo to ri kiri tele esami aye re o ni baje o ni jesu ogun to ti se ko ni berimo ogun to se yen ko ni berimo in Jesus name
2: irin ajo lati odi orun wa sinu aye yi ijo won bi elomi lelomi ran ti beri ogun jija ati igba to tin jagun yen igba ti o ba tun fi jade laye atun jagun ku ni ogun buruku de ni pe be eyan se jiya to laye eni o pada joro na ko to jade laye tori eni gbesi abami ko fi waye laaro friday larugo ojo ni joso killer nko ni side of garage ibe lati pade laaro friday ose yi ni gbogbo eniyan e lo ko sile ke lo arrange e mu ki ofifo te ba di arugbojo laaro friday e mu yepe ile arugbojo e wa da die sinu iki ofifo yen emi nsi omi adua kan lowo ele ta o pe fun gbogbo eyan lofe eyin melo le ti e le di okorofo laye e si fe pasan e de fe pari sibi ofo e aba ma pin omi yen fun gbogbo eniyan omi yi le wa ja sinu ki ofifo yen ele te ti buye pe arugbojo si adua wa gbona lori e ninu pade aro friday yo ti koja re yo si koja awada ta du aba pari tan eyin e ma gbe lo le bayen e lo fi won ibi te tin sise oja o ba ma lo dede anu o ba dide lori si asikara e de lo fi won inu le yi pelu ogun abani gbele ati ogun abani so ati ogun abani ji iyan pare titi lai lai e tun wa lo ba mi sasi omi iwe yin e de fi we fun odidi ojo merin gbogbo ibi ti re aye yin ba ti ha si ere tete ni yo ma sa ere bo lati be e prepare kale aro friday josan killer ko ni ke ti duo e bere pe church arugbojo dani killer ko josan yi e de fi on yin aro friday ago mejo abo laro a de gbe wa go ka bo a o de se counseling a o de se deliverance ati ran na bayo fun gbogbo eniyan ta ba so yin mo le jara yin a pade laaro friday ni lorin

0: ìròyìn eré ìdárayá tó ń jà lára ọ̀tọ̀. Tíkítàkà tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì ẹ̀tọ́ sí kíkà ń fọ́lọ̀ onígbàrọ̀ gùdù. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹsẹ̀ kíkọ̀, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lágbo sport. Aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù báyìí. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday ni gbọ̀ngàn máa sọ tí akutuku máa wù lórí pápá. Diamond FM Lágbo sport. Wos, magọ, mafọ, bẹ́ra, mákẹ́ra, ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu, tó dùn, tó tún ní gbogbo nù.
1: Taken at pace by Ismaila Sarr! Ah, it's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best life!
2: Olólùfẹ́ Mbúwa Dúpọ̀ yìí, ẹ máa gbọ́ Lágbo Sport ní Diamond FM.

boys máa fọjà wọ́rìọ̀. Wọ́n jí bẹ́bẹ́ nílé ìlọrin lọ́jọ́ tànà. Ṣẹ́ràn oyin, oyin wà. Ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United làwọn bá gbé Setiside lọ́wọ́. Wọ́n pa gbogbo yin. Rachel B. Wọ́n fi mú kátà òfin lọlé wọn. Ẹ̀yẹ lọ́jọ́ tànà o. Àmì ayò méjì sẹ́yọ.

ẹ̀yẹ lọ́jọ́ jímọ̀ kódà ẹ̀rí tó bá tún gbà ìfẹsẹ̀wọ̀sẹ̀ ọwọ́ dèdé agogo mẹ́rin ó pẹ́ jù ó ní wọ́n sì máa sábà láti gba yàtọ̀ sáwọn kan tí máa sábà wáyé ṣùgbọ́n lọ́wọ́ tẹ wà yìí ìròyìn kan tómi lọ́wọ́ lóyún yàjóyàjó wọ́n ní tó bá dọjọ́ jímọ̀ ọjọ́ kẹrìndínlógún oṣù.

bó yẹ jọjọ wo àwọn àbájáde fẹsẹwọsẹ lè tó wáyé lọjọ tàná yọmọ united wọn la kokoro lẹyà mọ ikọ agbábọọlù wọríwo sí lọrùn pẹlú àmì ayò kan dondo benden insurance mẹrin sẹyọkan ni wọn fi pa ikọ agbábọọlù bàdà ẹsì wọn pa wọn bí ẹran kára lápá abẹyẹn àbẹwò rẹ àwọn náà lọ sókè tá lọ jìyà ni o nílé ikọ agbábọọlù ranger international pẹlú àmì ayò mẹta sẹyọkan rivers united àwọn náà wọn ni wọn gbọ pa wọn ti gáṣàkẹ wọn létí lọ ikorodu city wọ́n ní rivers united december tẹ́ ìyàmọ́ nídìí pẹ̀lú àmì ayò méjì tó wú kọ́ngbẹ́kọ́ngbẹ́ warra united méjì sẹ́yọkan ní wọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù rechabi naija tornado iṣẹ́ tornado wọ́n ní wọ́n kàn mọ́rí ikọ̀ agbábọ́ọ̀lù kún califat pẹ̀lú àmì ayò kan dodo shooting stars tilẹ̀ ìbàdàn olúyọ̀lé warrior

ẹ̀yìn bá ní international ó jọ bí pé nǹkan ti mú kí ó ti mú yẹ̀sì fún wọn lọ́wọ́ tẹ wẹ̀ nítorí pé ó ti di ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tí wọ́n láǹfààní láti jáwé olúborí tẹ̀léra wọn méjì sódò.

fún kàlífà tì ló ń bẹ nísàlẹ̀ pẹ̀lú ọta tábìlì pẹ̀lú 5.8 ó ti jẹ́ nìyẹn lápá bẹ̀ má ní ìgbé ẹdé bẹ̀ mo ti jẹ́ lónìí faranjogi ó yẹ jẹ́ ń gbé bọ́ọ̀dì kúrò lápá bẹ̀ kì í máa lọ sọ́dọ̀ àwọn agbábọ́ọ̀lù èèyàn lórí iyanrìn tó jẹ́ torílẹ̀-èdè wa nàìjíríà sand eagle lónìí ni kò ní di ní tùmọ́rò èní tí ń ṣe ọjọ́ wòrè ọjọ́ karùn-ún oṣù kẹwàá èdè agogo mẹ́sàn-án òwúrọ̀ tòní ó gangan ni wọ́n máa gbá ìfagagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ èyẹ takojú gbà wọn látorí ilẹ̀ dewore ó

make sure pawon e mu comment yin le e mu ko lo fa fa nguraye e wa ba npe logun logun ba npe logbologbo e won ri mi gbo ri mi wo ka kiri tubutu ro le agbalaye iwo na darapo mo won awon alalubarika ele ti won wo lojo paye lo jara yen ne tori po mo le roko so bi ojo omo tuntun e west sport update lojo paye lo jara tiktok te mo facebook mejeji yen lo ti le ri wo lapa be yen bo je je niyan iko egbe bolu flamingos ori le de wa nigeria awon na wọ́n láwọn agbábọ́ọ̀lù wọn márùn-ún kan ilé tó jẹ́ wípé wọ́n lọ kópa pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù fakọ́nẹ́ẹ̀tì lọ́jọ́ òní àwọn márùn-ún yẹn ti dé o ẹ̀yẹ precious oscar favour nwocha tó sì ràfíù fẹ́ michael joseph àtàṣọ́lé wa jane ijirigo

wọ́n ti fi ibẹ̀ yẹn lẹ̀ látàrí ìfarapa. Bákan náà wọ́n láwọn agbábọ́ọ̀lù wọn ní àwọn ẹ̀kọ́ agbábọ́ọ̀lù kan. Wọ́n yọ̀ǹda àwọn agbábọ́ọ̀lù wọn láti wá agbábọ́ọ̀lù fúnlẹ̀ Nàìjíríà. Bí ìròyìn yẹn ṣe ń tó mi lọ́wọ́.

ẹ̀yẹ láti wáyé ìyẹn lọ́jọ́ tàná àti láyé àjẹta ẹjẹ́ mú tọjọ́ tàná láǹfààní láti fún yẹn nítorí pé láyé àjẹta ikọ̀ agbábọ́ọ̀lù liverpool lóbìnrin àwọn jáwé olúborí tiwọn jẹ́wárí lọ́jọ́ tàná aston villa lóbìnrin pẹ̀lú crystal palace lóbìnrin ọmọ aláyò kọ̀ọ̀kan màmí mọ̀ ó ní wọ́n jọta brighton lóbìnrin àwọn náà dúdùdù yà sẹ́nu ikọ̀ agbábọ́ọ̀lù shatin lóbìnrin everton lóbìnrin wọ́n sọ́mbà tẹ́ ìyàmọ́ ikọ̀ agbábọ́ọ̀lù braham lóbìnrin pẹ̀lú méjì sẹ́yọ̀kan tottenham lóbìnrin wọ́n rojẹ́ sọ́wọ́ ikọ̀

ilẹ̀ de jamẹ̀ wọn jẹ́ kí wọ́n mú nǹkan lára wọn o nítorí pé wọ́n jọ yí táyà ni odòdó ni wọ́n jọ gbá lápá ibẹ̀ yẹn nadala méjì sẹ́yọkan ni wọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀ èdè serbia portugal wọn tún ṣúgà sẹ́nu ikọ̀ agbábọ́ọ̀lù norway o ìyá ni wọ́n tún sí wọn lẹ́nu pẹ̀lú ẹ̀mẹjọ méjì sẹ́yọkan ìyẹn lọ́jọ́ tànà cherry waves àwọn náà rò jẹ́ nítàlẹ́ bàbá wọn tọwọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀ èdè denmark ẹ̀mí ayò kan dodo ló padé lápàbẹ̀ kò sóbò pẹ̀lú austria ọmọ aláyò kọ̀ọ̀kan ni wọ́n jọ gbà ẹ̀lẹ́ pẹ̀lú israel

0: Hammond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún ti gbó ti jù á mì títí. Àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹtẹpẹ ìròyìn tó dúró tán dí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

0: gbọdọ fowo ẹkọ jẹkọ ko to ma ba de ni ẹkọ ijọba ipinle Ọyọ kede aye simi lẹnu iṣẹ loni ọjọ aje o fawọn olukọ
1: awọn igbese ta n gbe lọka eto abo ti mu ki ajọ mo gun lagbara si lorilede ye tinubu fawọn ọrọ iroyin n bọ
0: egbese kuro be ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun pe ilé ẹjọ́ wọn ní kán gbẹ́sẹ̀ kúrò lórí àsùnwọ̀n tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé o.
1: ikọ̀ bọ̀kọ́ ara àwọn ìlágbára mọ́ ṣùgbọ́n kù díẹ̀ ká pa wọ́n tó yányán gómìnà àwọn gómìnà apá àríwá fọ̀hún ọ̀tẹ̀rọ̀tẹ̀ ní bọ̀rọ̀ ìgbà ròyìn tó bá gbé ara sọ ẹ máa gbọ́.
0: ohun tí ò dá ò dá kò lóko méjì kò dá náà níjẹ́ o ọ̀rọ̀ tí amechi sọ nípa tinubu lórí ikú ìyá rẹ̀ kò dá rárá o ẹgbẹ́ òṣèlú apc wọ́n yan kókó ọ̀rọ̀.
1: ẹ wò ó ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ń kojú àwọn ìṣòro ìpínlẹ̀ mẹ́rin péré ni wọ́n sì fọwọ́ sí ìdásílẹ̀ rẹ̀ ìgbà tá a bá bẹ̀rẹ̀ ròyìn ẹ máa gbọ́ làbárẹ̀.
0: Aramọ rẹ loko ẹni bá bínú ti ṣá o aramọ rẹ
1: loko. ọmọ ti tíṣà ẹ jọ̀wọ́ mo fẹ́ lọ wá nǹkan jẹ ọmọ òní rẹ ti dé ọbẹ̀ rẹ ń ta sọ́sán àdùkẹ́ àlàkẹ́ ọmọ òní rẹ ti dé.
0: ẹ mọ̀ pé ó fẹ́ràn jẹ́ ọgbà tí ń bẹ iléèwé fa.
1: no ilé ìwé alákọ̀wé ló lọ tó wá lọ sáwọn ti.
0: ó mọ̀ pé primary school ó yàtọ̀ sí sùkúrù.
1: ó yàtọ̀
0: ọmọ
1: school dùn mọ́ o ayé ìgbà tí a ní school ti dùn.
0: tíṣà mo dé mo wá jẹ gba tèmi tíṣà mo dé mo wá jẹ gba tèmi nàwọ nà mí lọwọ o má ṣe nà mí níta.
1: oh my goodness.
0: ká máa kí gbogbo àwọn olùkọ́ àwọn onímọ̀ àwọn olóye tí wọ́n ń kọ́ wa káàkiri tùbútùrù ilé àgbáláyé ní orílẹ̀-èdè wa nàìjíríà ní ìpínlẹ̀ kwara nílé ìlọrin wípé ẹkú àyájọ́ ẹyún olùkọ́.
1: àwa olùkọ́.
0: ok we are.
1: mi ò mú ṣọ́ọ̀kì lọ́ọ̀nìí.
0: ok
1: I'm teaching from radio.
0: I don't know say you be ajimafo.
1: tani o fẹ́ kó máa darapọ̀ mọ́ ohun tó dáa. I'm teaching from radio. àwa olùkọ́.
0: ṣé láwọn olùkọ́ àwòkọ́ṣe o ni wọ́n jẹ́ láwùjọ.
1: mo dẹ̀ ń ṣe assignment nílé.
0: ó ti yé mi.
1: mo ń ṣe assignment nílé. I'm a teacher.
0: you are a teacher. who are you.
1: I'm a teacher.
0: who are you.
1: I'm a teacher.
0: ọlọ́jọ́ mọ̀ kí lọ́wọ́ wípé akójúmọ́ lọ́jọ́mọ́ tó ni onítúrè ọjọ́ ajé gbogbo wa lára jẹ jẹun tá máa lájẹ lọ́wọ́ ní báwọn ni lọ́rùn ẹni ó báwọn lájẹ lọ́rùn
1: irú
0: gbèsè tẹ́nì kọ̀ọ̀kan wa ò ní lè san gbèsè tí wọ́n pè é ká wá faya dí gbèsè tí wọ́n sọ pé ká wá fọmọ dí gbèsè tí wọ́n sọ pé ká wá fi ọkọ dí.
1: ká fẹ́ wọn dì í ó máa bẹ lẹ́wọ̀n àwọn ẹbí ó sọ wà jáde ìta wà tún fi kọ́múlé láńtà náà
0: àmì
1: ìyẹn náà ò dáa
0: ṣe ṣe àmì àdúrà ṣá
1: ìyẹn náà ò dáa
0: abẹ́ bc ọ̀rọ̀ àdòmírẹ́ dòdòdò
1: àtúpalẹ̀ ìròyìn
0: wọ́n tún ṣe bẹ́ẹ̀ gorí agbágbé ìyẹn lójúmọ́ tòní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejìdínláàádọ́rùn-ún diamond fm oni wọn pè é lé ìlọrin ńbẹ náà látakọ̀ mọ́lẹ̀ sí o àwa akígbe márùn-ún a tún ti dé o.
1: èmi rù díẹ̀ mo ní ìdímílíkì
0: o ní ìdímílíkì
1: àdákùn
0: bí ẹjí ni aṣẹ́gun.
1: orí èmi ò sí lọ́wọ́ ẹ̀.
0: ayọ̀dèjì ayọ̀lá ọmọ bàtíṣà olóko tèmi.
1: ẹ wo ọmọ jẹjọ náà ni bẹẹ bá bomi sí lẹnu ibẹ náà lẹẹtì bá bẹẹ bá lọ àbújá tẹ ẹ padà dé omidọlá yínká àjà ni ajíbádé mò ń jẹ.
0: omi dán ẹ ká máa fi abilé kọ sílẹ.
1: kò kàn ẹ́ o má baṣẹ́ jẹ́ o don't spoil market.
0: ìgbàlè sagbójú
1: má gba market
0: jù. ẹ jẹ́ kóròyìn ọ̀jáde láti inú ìwé ìròyìn gédíà láàárọ̀ tòní igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ó lọ ṣíṣọ́ lójú àwọn iṣẹ́ àkànṣe kan ìyẹn ní ìpínlẹ̀ katsina igbákejì ààrẹ wa nílẹ̀ wa nàìjíríà kashim shettima lana ojo aiku ti sojo sunday lowo osopo gari gari oba maki ona ni olore sisho loju echeka kosheka eleti atiri community investment fund eleti mbo labe eto kan eleti won ni won fi rogun sapa awon obirin o iyen ni ipile ka sina na ayeye ohun oni owaye iyen ni papa isere muhammadu diko eti be ni ipile ka sina ohun eleti afojusun re da lori ati le rogun sapa egbe awon obirin lori eto inawo te mo awon okowo to je alabode o ati lati pe ki won le daduro laarin ara won na iyen laarin laye ara won ni o gege bi igba keji are lori lede wa Nigeria won ni o de saju iyen si papako balu eleto je umaru musa ye adwa international airport eleti o si gbera lati be o lori sisho loju awon ise akanse oni bi meta ohun eleti atiri opopona ati awon iye akanse mi eleti gomina ipele na diko rada ti o se gadia oloko iroyin obode o
1: lari ladu lori lede Nigeria iyun are bola metinubu lana ode oni omo baba ti sa o ti tenu boro oni sejoba to won awon gbe igbese eleyi ti o ti mu ki ajo mogun le Nigeria ki won ma lagba si to si mu ki won le da bobo awon mo ile ye dara dara ju tateyin wa lo nigba to nsoro oni latara awon igbese awon ni disasile idasile awon eka ajo mogun eleyi ti o pe ni army unity bako na ohun ni awon eto igbaye gbadun fun awon osise omogun ati kiko awon ojuko ajomogun nigbati are o te waju o nibe lo ti jokodi mimo oni se ri awon igbese won ye o tin se iranlowo fun awon ajomogun ile Nigeria lati tubo dabobo awon agbegbe ti won koju ipenijo eto abo lorilede Nigeria are lo soro ye gbati ori itakun ayelujara ti itakun abeye fo x re o wa te waju oni se ri imugboro awon igbese to mu ki ise awon osise omogun ki o ma tubo te waju se oni awon oni dawo re duro lati le fi ri wipe ani eto aborile ede Nigeria o pada mu yesi ju bi o ti se wa yi lo e fe ka lakun rere e wo inu we in the nation leti ba pade laaro to ni
0: iroyin kan re o ti nawo ke bi gba omo le iwe mo kan ti oluko re bi ni ninu we iroyin punch ni ọpẹ ìjọba ìpínlẹ ọyọ wọn kéde ọjọ ajé gẹgẹ bí ayé ìsinmi o láti ṣàyájọ àwọn olùkọ lágbàáyé ìjọba ìpínlẹ ọyọ lọjọ ajé òun ni wọn ti ṣe bẹẹ tí wọn jẹ kí ó di mímọ wípé èní o ti ṣe ọjọ karùnún oṣù kẹwàá ọdún ẹgbàá ó lé mẹrìndínlọgbọn òun náà ni yóò jẹ ayé ìsinmi lẹnu iṣẹ fún gbogbo olùkọ káàkiri tùbútùrú ìpínlẹ ọhún láti sàmì sí ayẹyẹ àyájọ àwọn olùkọ lágbàáyé àṣẹ ọhún lo je jade ninu iwe kan ti te mo atejade kan ti won fi lede laya ana latowo akowo ijoba ipinle ohun ojogbon musiba babatunde won pe ijoba ohun won gba be ni o ki gbogbo awon oluko ohun lori bi o se je pe ayajo awon oluko todun yi o ba won laye o won wa fidi faraji mule wi pe awon eto te mo awon ilana eleti won se agbekale re o na ni yo tubo ma mu pe ki ilana ankako a si nko ni ki o se be ki o lo ni serere woriri ni ipinle ohun won ni be gan na lo mo se turi o iyen ni ipinle Kwara ipinle Ekiti ta won na kede wi pe oni tin se ojo karun osu kewa yo je ojo aye isimi lenu se fun gbogbo awon akeko abajo ti mo fi ri ezim ati
1: awon guns encourage
0: punch o punch iroyan bode
1: awo gomina ipinle Gombe eni ti o tun se be to je alaga egbe awon gomina apa ariwa orilede Nigeria inu wa yaya o ti je ko di mimo o ni sori ko boku aramu wo si fi be lagba pupo mo o ni ntori pe kini awon tin segun iko hun to si se bi pe laipe awon segun won lase wole yari yaya ohun lo soro ye ni bi ipade ketala ti iko awon gomina apa ariwa orilede Nigeria to waye nilo Maduguri ipinle Borno o wa je ko di mimo oni se ri aisi eto aboje isoro ko gbogi eleyi ti o koju apa ariwa orilede Nigeria gomina yi wa te waju o oni se ri itesiwaju akolu ati lasigbo to nsele iyen lapa ariwa o ti mu ki onira fun awon eniyan kan ti won ti sa kuro ni ile igbe won lati pada si ile igbe ko wa won e fe k ka siwaju se ninu wa royin daily post to jade lojumo toni leti ba iroyin won pade e lo ka alakagbadu
0: Nigeria Tribune o ni we royin ti mo ri oloju awe kan be omi de ti do tele mi kan lo si ipinle Osun ijoba ipinle Osun won bi ile ejo wi pe edeku debo e ba wa pache ki won gbese kuro lori asuwa ifowo pamọ to je ti ipinle Ogun ijoba ipinle Osun o ni won ti se be nfi ipinle de o se ti ile ejo giga to je ti ijoba apapo ti be nilu Eko la ti se be pache ke won gbese kuro iyen lori asuwa ele to je ti owo ile ifowo pamọ si to je ti ipinle Ogun ele ti won fesun ko wi pe ile ise kan ti a mo si Ganji Nigeria Company Limited o ni o se be ti o se be ti o gbe awon igbese kan o yen lori oro Ogun ijoba Ogun bakan na ni won pe ejo ko tebi lorun te won si nse be nse ipenija lori oro ti o ni se pelu agbe ise akanse lede iyen ni lati odun 2017 lori pelu ile ise Ogun o gege bi won se je ki o di mimo yani oro yi o ni o je wi pe gomina ti nbe lori alefa ni ipinle Ogun won se be jogunba oro oni latowo eni ti se gomina tele ri ni ipinle na isejoba re ngba na eyin o boyega oyitola atelede ele ti won fi lede lojo aiku latowo commissioner feto iroyin ohun ilara aduloye kolapo alimi ni te to di mimo wi pe ijoba ipinle Ogun ni o se alaye oro wi pe ile ise gamjina o ni won ti kuna lori ati je ki o di mimo fun ile ejo giga to je ti ijoba apapo Ogun wi pe ipinle Osun saaju ni won ti se be pe ipe kan lede lori oro agbe ise akanse jade Nigeria Tribune olopin post iroyin bode o
1: igbese lori idasile olopa ipinle lo ti nse be wole to si nkoju isoro awon ipinle merin ninu ipinle merin di ni ogoji ta ni lorilede ye ni agbo wi pe won ti fo bobo si igbese lori idasile olopa ipinle awon awon ipinle merin ti awon ti bowo le idasile olopa ipinle awon lati ri ipinle edo Osun Oyo to fi mo ipinle Rivers sari iwe aba lori idasile olopa ipinle ni won tari si gbogbo ile igbimo asofin to nbe lawon ipinle ni nkan bi ose meta seyin nigbati won boju wo awon ipinle eleyi ti won ti fowo si idasile olopa ipinle awon merin pere ni awon ipinle ti won ti ni e ma ba se ni so eyi lo wa mu ki awon eyan ma kominu lori bi igbese na bi o ti se nwole gaga bi awon ile igbimo asofin ipinle kan won je ko di mo pe awon si nboju wo lowo awon ti pari ise lori agbeyewo ti won tari si odo awon yi nigbati awon ipinle mi ran so bi pe awon reti ki won tari iwe abo ohun si ile igbimo asofin tawon na yo ni won leadership ni won wa laaro toni
0: lo mi re dododo
1: atun pale iroyin
0: lati ikan igbon safe diamond 87 fm to ta kan male le lorin awa be lowo an bo wa a be lori kiri nkan ti ya nta omide iyalaje abi
1: lo iyalaje iyaloja wa meje papo to ba laje ti o loja
0: a je meje
1: a mo fe je o mo ni do
0: either you be iyalaje or iyaloja
1: mejeji
0: la bi baba laje you can be iyaloja e ja de ka kulo wa je ba yi kuro be
2: amo okurira ibale inu to ma nwaye latari inu kikun aya tita atasi lo unje ninu Tiki ijeku jafafa leyi unje. Magba ibale enu laye lati jega baojore. Gascol Antacid. Yok bale enu kiku mwa kia kia. Tara ryusi kpada bo siku logon. Ashe lono manu ototo. Onomi ton ben ushore. Atoni koro jije. Gascol. Ishe ereda. Owori obupa. Kosishoro latiri. Nwa itura. Nwa iboya. Gascol Antacid. Uti wakakiri li itajala dubore. Gascol Antacid. Itura kia kia. Pelu alafia ile ise Fitzin Healthcare PLC lo se

0: padà sí abala lamẹ̀tọ́ lamẹ̀tọ́ wa bá wa kí àwọn ará lẹ́sà.
1: Mo kí yín ní agolo pé ẹkú iṣẹ́ ẹ ṣe kí àwọn ará lè pé akú ojú mọ́ akú ojú wẹliwẹli.
2: Ọjọ́ òtura ni ó jẹ́.
0: Àṣẹ adẹ kí lamẹ̀tọ́ wa náà pé happy teachers day. Ara àwọn olùkọ́ náà làwọn náà wá. Ẹkú àyájọ́ òní ẹkú ọdún láti ilé dùmarè. Patricia ìròyìn àkọ́kọ́ tá a máa gbé yẹ̀wò.
2: Ìròyìn àkọ́kọ́ tí ń bẹ wájú wa láàárọ̀ tòní ó ní ọ̀rọ̀ tó ti wá di ìfàǹfà láàrin mínísítà nígbà kanna fọ́rọ̀ ètò ìrìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà tó tún jẹ́ gómìnà ńgbà kanna fíhun ìpínlẹ̀ rivers lọ́wọ́ báyìí òní igbákejì olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú adc rotimi amaechi lórí ohun tí ó sọ níléeṣẹ́ agbóhùngbáwòrán kan lọ́jọ́ lálẹ́ ọjọ́ jimo wípé ìlànà ètò àtúntò ètò ọrọ̀ ajé tí ìṣèjọba ààrẹ bọ́lá tinubu ti ń bẹ lórí àlééfà gbélọ́wọ́ ló ṣokùnfà ikú
0: ìyáwó
2: pé kódà òun struggle lórí àti ra oògùn oògùn èbó fún ìyáwó ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú apc àwọn náà yọ gangoro wọn ní ọ̀rọ̀ kọ́rọ̀ ó ní mínísítà tẹ́lẹ̀ rí ń sọ ojú wo lẹ́yìn fi wò.
1: Ẹ ṣe púpọ̀ àkọ́kọ́ mo kọ́kọ́ nígbà tí ètò yẹn ń lọ lọ́wọ́ èmi náà ní àǹfààní àti máa wò ní àsìkò yẹn bọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe jábọ́ mo kọ́kọ́ wò pé ọ̀rọ̀ iná ọ̀rọ̀ àlùfáàsá ni àkọ́kọ́ nìyẹn ìkejì orí bí ọ̀rọ̀ ìfiniṣe yẹ̀yẹ́ mo wá wò ó pé ṣé àwọn olóṣèlú yìí ṣé wọ́n fìgbà kankan jẹ́ olóòótọ́ sí ọmọ nàìjíríà they are not being sincere with us wọ́n fi wá gbá bọ́ọ̀lù ni mi ò rí ọmọ rẹ̀ kan nínú ìbọn wọn kí ló yẹ kí n sọ bẹ́ẹ̀ ni wípé tẹ́ ẹ bá wò ó ẹni tó sọ̀rọ̀ yìí arákùnrin rotimi amaechi chibuike ó jẹ́ olórí ilé-ìgbìmọ̀ asòfin
2: abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ rivers
1: ní rivers fún ọdún mẹ́jọ
2: bẹ́ẹ̀ni
1: ó ṣe gómìnà
2: ọdún mẹ́jọ
1: ó wá ṣe mínísítà ọdún mẹ́jọ tí bá wá wò ó ṣé a sọ wípé responsibility rẹ̀ àti tàwọn ìdílé rẹ̀ ṣé ọrùn nàìjíríà ló wà tó fi di wípé ní gbogbo àwọn ààyè tó ti wà yìí nígbà tó wá kúrò ńbẹ tán ni ò wá rí ògùn rà fún ìyá rẹ tí ìyá rẹ fi wá jáde láyé èmi gbàgbọ́ wípé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àlùfáàsáni
2: àbọ̀rọ̀ òṣèlú
1: ọ̀rọ̀ àlùfáàsáni àkọ́kọ́ ṣùgbọ́n ṣe mọ̀ pé agbon òṣèlú la wà kò sígbà tí òṣèlú ò ní wọ̀ òṣèlú ti wọ̀ báyìí òun ló yẹ kán máa bá a tú yẹ́bẹ́yẹ́bẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ báyìí wípé ṣé ọ̀rọ̀ yìí ṣé ó yẹ kó wà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbé jáde tó yẹ kó gbé jáde a sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ nínú ní agbon òṣèlú a máa ń rí wípé àwọn kan wà tó yẹ pé wọn ò ní ìkóra ẹni ìjánu wọn ò ní discipline.

0: kanama.
1: Jesu, loluwa, loluwa.
2: Ka
3: papada lati eka ipolowo oja wa han ba ti sa o lowo lame to yi won dese duro pe keto dibo ti nbe ni waju ko kese jari na nitori pe ko ma je pe awon na nkefin pe o sese pe awon kan to je ase malu ki won fe lu awon olopa apinle yin lori ati wuwa se ma se ati wi pe awon ipinle kan so wi pe kini ojo bi pe ko ti dowo won
4: emi o baba pe ko dowo won emi o gbagbo pe ko ti dowo won ah ti o ton ba ti to ba je pe o ni nkan ti won ri nu e ti o te won lorun eh ku won je ki ilu mo to ba je pe bo se wu won ki won se draft e be ko ni won se draft e wa then kon je ki ilu na mo ko si nkan to ni pe ki awon ilegbimo asofin ni ipinle ki won ma joko ki won so wi pe baba baba bayi o la ri
3: lo
4: baba baba la nfe ka mo so fun wa pe awon o ti ri n to wa le mu ki ipinle merin ri pe ta awon o ti ri
3: boya awon boya
4: mi ni gbagbo pe won mi o ni gbagbo pe won o ti ri that's the truth
2: ada ka se ojo opo le fe rale lati ba wa da si laaro to ni 0913655695252 ni ojo opo ti e fi ba wa da si
5: hello e kaaro
2: e ko jimo
5: omo abatisa e kaaro mi ben kaaro
3: e se o
5: engineer Jacob akujo meta
4: e se gan akujo meta
5: officer lo nsoro
4: yesu
5: ye lori oro to wo ta nbe yewo seri eyan awa awa eyan awon oro ko se pe ke ka ma gbagbo because ami oro ta me si so ko ye ko jale lati enu e oro oro mugo ni o so
3: e ma ja so be ori ategun lawa e ma ja so be
5: mo ti gbo o se speaker for dumejo o se governor for dumejo o se secretary ni o se minister for dumejo awon me kunu go won lo so switch won rogun kama so nke e ye ku ni age of 84 ti o ku ni ori ti no da won ko se pe ko e ka gbe ye wo gan yo oro oselu lo so oro oselu lo so so ni o ti state of assembly nko ti I would like nko ti engineer so ti on ba ti wo ta ba ni yes awon nkan ko ambe se pe yes o ye ko amend ko da pada fun o ko ma so pe awon ti ri iro lo ye ni state ba so pe won ti ri iro lo pa and before now I imagine ka ma tun ra wa je state police nitori nkan to sele ngbe there are many things you ti wa watch before state police our federal police go ki ijoba ntoju wa bo se kon toju wa the yiji state you need back you go to Lagos she tun gbon pe eh boya ja ba sele leko abi eh emi because ijoba to ambe won ti moju to security awon ke under state government ni ko tele la no yen
3: oda e seun
5: no agba for god bless me
3: adupe officer motiu adupe 0913655695252 lojo po WhatsApp na 0913655864 any call to my bay
2: hello caro
5: caro
2: ebuse ese
5: omo ba lawon yo ko emi o npe lati kilanko
2: an bo yin
5: je ri leyo ro di ami awon oloruwa ye wa ka ma se ti mu gba mi to ma npa e ni wa me ti so pe won ori yan ti olu ejo ti do 24 years ni joba en wo gbo be lati ri kika o je governor to na je minister o wa ni tell gbo yen bo ganda tell ni le oro ti o se ti to ton ba opolopo awon eyan galeru to be ka state kanik ni won be a governor yen pada mo pa do ara di gba to tu si ko wa won ko be dada ngba to ya on kara en ti o ni o ti awon won lo gan se dajo lo ara won tori e na ni o ti pa ara ni opolopo awon eyan go be gbe mi gege be da ni o fara mo mo ba to ri bi awon gbe yan pada ma teun mo ma lu wa bi mo ma bi jeje
3: a dupe fun iwoye tiyin diakoni olumuyiwa olokode won ni kaso toro wọ́n ní ọjọ́ bíi pé ọjọ́ orí ti ń dààmú amèṣe wọ́n ló jẹ́ ìyàlẹ́nu láti gbọ́ wípé ó ń sọ wípé lórí ọ̀rọ̀ tó ní ó ṣokùnfà ikú ìyá òun wọ́n ní irú ọba yìí ti ń bẹ nírú pé eléyìí tó jẹ́ aṣòfin tẹ́lẹ̀ rí abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ rí gómìnà tẹ́lẹ̀ rí mínísítà tẹ́lẹ̀ rí pé kó máa sọ pé òun rówó láti tọ́jú ìyá òun wọ́n ní ṣùgbọ́n ó rí mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà láti ra fọ́ọ̀mù ìkọ́ ilé sí rivers àti abuja diakoni olumuyiwa olókóde àwọn ni wọ́n fi èyí ń ṣọwọ́ sí wa alágbà kọ́ládé ayédè wọ́n ní àwọn olóṣèlú wa ìmọ̀tara ẹni nìkan ara wọn ni wọ́n ń sìn wọ́n ní kò sí nǹkan kan fún àwọn aráàlú àbáwọn ṣe rò sínú ẹjẹ́ àwọn ènìyàn tó tún wà bẹ́ẹ̀ kún
2: mílíọ̀nù. ẹ ṣe
0: ẹ pé ti ọlọ́run jí dá mọ́ dọ̀fẹ̀ mú bàjẹ́ alájì ìsọba alájì àǹkú ní bàbá ìta láti àfáyàyà èyí ìtàkọ́kọ́ ti rí ẹni tó ní ohun olówórógbè nígbà tó yàn ń ṣeré nìyẹn tẹ wá rí ti ọlọ́pàá lọ́lọ́run ṣàánú èmi gan-an tí òjì lè ní kí n fọwọ́ sí ni pé wọ́n mọ̀ lù wọ́n ni good boys la ní wọ́n ń lò tẹ́lẹ̀ tí ìyẹn náà bá tún wá dọwọ́ wọn mọ̀ lù wọ́n látàrí kíní téèyàn bá fi ọ̀rọ̀ sọ lórí rédíò bẹ́bẹ́ sí wa wọ́n lè ní kí wọ́n lọ lè kúti kì í ṣe pé kò da o àmọ́ èmi wò pé lóye nàìjíríà àìtí tó pé ká lò kódà tí ọlọ́pàá ti lókà gọọmẹ̀ntì náà yẹ kó wá ǹjẹ́ tí wọ́n bá ní bóò làwọn ti ń darí wa yìí kágbára bá dọ̀rọ̀ wọn bóun ò ṣe ní sí wọn lò àwọn tí wọ́n ń lò láti lè tẹ́lẹ̀ ọ yẹ kí wọ́n tọ́jú wọn kí wọ́n fún wọn ní nǹkan tó yẹ kí wọ́n lè mọ fi kojú agbésùnmọ̀ mi nígbà tó jẹ́ pé torí agbésùnmọ̀ mi wọ́n rẹ́bi sí ẹ wò kan tí wọ́n lò láti kí nàìjíríà tó di òun náà wọ́n lò ti ṣe ẹ kó nǹkan mi wọlé ẹ wo táwọn agbésùnmọ̀ mi ń lò bọ́lọ́run bá kó sàánú dé ọlọ́run dé nàìjíríà bá dé.
3: ẹ ṣeun a dúpẹ́ fún ìdásí tiyín ọmọọba káyọ̀dé ọlátúnjì káyọ̀dé láti ibùdó giwa wọn ni wọn kiwa wọn ni ọ̀rọ̀ amèṣe wọn ló jẹ́ àwàdà kẹríkẹrí ọ̀rọ̀ ọmọdé ni wọn ni ẹni tí ó jẹ́ pé odidi ọdún mọ́kànléní ogún ó ní ó jẹ́ pé ìjọba ló fi bọ́ gẹ́gẹ́ bí abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin gẹ́gẹ́ bí gómìnà gẹ́gẹ́ bí mínísítà ló tó ń sọ pé òun rówó láti tọ́jú àìsàn tí í ṣe ìyá wọn lọ́rọ̀ ọmọdé ni ọmọọba káyọ̀dé ọlátúnjì káyọ̀dé ni wọ́n fi èyí ránṣẹ́ sí wa ọ̀nàrẹ́bù àbàyà yusuf láti agaka ìsàlẹ̀ fúlàní ní ká sòótọ́ ọ̀rọ̀ wọ́n ní àrètí irú ọ̀rọ̀ báyìí láti ẹnu amèṣe wọ́n ní ó jọ bíi pé ó fi ọmọ ilẹ̀ nàìjíríà ṣe yẹ̀yẹ́ ni wọ́n ní a nílò ètò ọrọ̀ ajé tí ó dára ní tòótọ́ àti lódodo wọ́n ní torí pé nǹkan kò rọgbọ́n fún mẹ̀kúnù wọ́n ní wọ́n rọ iléeṣẹ́ ààrẹ láti gbé ìgbésẹ̀ kan mọ́ kóbó lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ilé wa ìyẹn tán bá ń fẹ́ láti pé kí wọ́n padà dé ipò ní sáà kejì àwọn ni wọ́n fi èyí ń ṣọwọ́ sí wa jáwé ni.
2: ẹlẹ́ ẹ̀ka rẹ o
5: ẹ káàárọ̀ mọ́
2: ẹ kojú mọ́
5: àfáà ló ń bẹ lórí ilà dr lánrẹ òkìkí exponent láti tàkúrò nílọrin
2: mo
5: káwọn akẹ́kọ̀ọ́ méjì àti ẹnjìníà wa ọlọ́run wà pẹ̀lú yín sá
4: ṣẹ̀rí
5: ọ̀rọ̀ ló fi yàn méjì wọ́n ní kinní kan fa ọ̀ràn mara ẹ̀ lọ́rùn ó ti fojú olúwo ohun tó ṣẹlẹ̀ sọ́mọ nàìjíríà òun kàn gbà á mọ́ra láti di ìṣèpalẹ́ sí tẹ́lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ ni irú ẹ̀yẹn ti kọjá ẹni tírú ẹ̀ lè máa ṣe nípa ti ọlọ́pàá ìpínlẹ̀ débẹ́rí pé ọlọ́pàá gangan sọ̀rọ̀ nífi tó pè wọlé nípa àwọn táwọn ọjọ́ ọlọ́pàá àpapọ̀ wọn àti ìṣẹ́ni táwọn fẹ́ ta ọ̀dẹ̀ ń rí ẹwọ ìyà tó ń jẹ́ àwọn ọlọ́pàá nígbà tí yẹn bá pa àkàtì díẹ̀ lójúgbù ẹ tó lẹ fẹ́ dá mi kalẹ̀ wọn ó kàn máa lò fún àǹfààní ara wọn ni òyìnbáṣe sọ jáde yẹn wọn ní gbọ́ mọ́ ìdíjọba bá ti sọ wọn á ṣe náà ni bọ̀tẹ́ bá ṣe ó gba kákíyèsí ara kán dẹ̀ fún láwọn nǹkan tí wọ́n bá nílò àfáà dr lánrẹ òkìkí exponent láti takúrẹ̀.
3: Comrade Ibrahim Kabiru Ajídàgbà wọ́n ní wọ́n gbóríyìn fún ẹ̀jìnà akẹ́kọ̀ọ́ sọ mọ́tàyà wọ́n ní òdodo ọ̀rọ̀ pọ́nbélé ni wọ́n máa ń sọ gbogbo gbà wọ́n náà gbádùn yín gan-an ni o. Ahmed Banjo láti airport wọ́n ní ẹ̀káàárọ̀ àtọ́kùn wọ́n ní wọ́n kí lámẹ̀tọ́ wa wọ́n ní a kí àwọn olùkọ́ kú iṣẹ́ takuntaku tí wọ́n ń ṣe wọ́n kú àyájọ́ ọdún wọn ò ní lórí ọ̀rọ̀ amèṣe wọ́n ní ọ̀rọ̀ òṣèlú ló ń sọ wọn ní ta ló ń tàn ọ̀dà ẹja mú kàn sí ká máa lọ ní.
2: ẹlẹ́ ẹ̀ka rẹ̀ o.
1: yóò ẹ kọ́ ara ẹ̀ kó tó o báwo yẹn bá lè fẹ́ ní ilé
3: ọ̀. ọ̀yà ẹ bá mú kọ́ kankan.
1: ẹ̀lọ́ ọlọ́mọ̀tà síwájú kẹ́ẹ́
3: Nigeria. Ti o ni akoyawo ti o si je pe o ni ilawo si e seun o adupe fun idase ti Dr. Joe lati Ilorin ateranse yin anile ka sugba adupe pe ari ateranse yin tori akoko anile ka e seun ejina Jacob so matayo adupe amo lori amari yin balaje olohun oba gbogbo en ti e ti pe wole adupe amo lori e ma gbagbe pe idasi lameto wa ati awon ti won pe wole ti won fi ateranse sowo si wa ko ni nkan se pelu awa ti aje atoko eto ye ati ikani ye sugba adupe amo lori ayo deja yo la loko mi o
2: omidan olayinka ajani ajibadele menje o e seun

0: wọ́n pe àròyé oníṣẹ́ ìbákà igbe kíké oníṣẹ́ ẹ̀yẹ lóko ẹjẹ́ máa kíra wa wípé àtúkò dédé àsìkò yìí o àkú fọ́mọ ènìyàn ṣe àkú bí ojú ọjọ́ ṣeré àsìkò wẹ́líwẹ́lí òjò ojú òtúra òjò òdùnnú ojú ògbéga àlàáfíà oní yóò jẹ́ fún ẹni kọ̀ọ̀kan wa kẹ́kẹ̀ẹ́kẹ́ ìrìn àjò ọdún 2026 ó ń lọ sẹ́bà parí ẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa kò kó ní balọ̀ láṣẹ ọlọ́run ọba ọgbà bẹ́ẹ̀ kí máa kí gbogbo àwọn olùkọ́ káàkiri tùbútùrú olè àgbáláyé ní orílẹ̀-èdè wa nàìjíríà ní ìpínlẹ̀ kwara àti nílẹ̀ ìlọrin wípé ẹ kú oríire àyájọ́ àwọn olùkọ́ lágbàáyé eléyìí tí ó tún ṣe bẹ́ẹ̀ tó kò tó bá yín láyé tó bá yín lálàáfíà ara ẹ túbọ̀ máa pọ̀ lẹ́mìí àti láàárọ̀ ni láṣẹ elédùà ọpọlọ yín kò ní jọba wọn pe ẹ̀tọ́ olùkọ́ pọ̀rùn níbẹ̀ mo gbà ládùúrà wípé ilé ayé lẹ́ ti bẹ̀rẹ̀ sí ni gba ẹ̀tọ́ yín lọ láṣẹ elédùà ọ̀rọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa dá sí fótó ní ọjọ́ ajé ẹni lọ́jọ́ ìkarùn-ún oṣù ìkẹwàá ọdún 2026 ètò ẹ bá wa dá sí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ó wá láti ẹ̀ka ètò ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ níbi àtijọ́ ń ṣe àgbéyẹ̀wò àwọn kókó tó bá ṣe gbòógì láwọn agbọ́n gbogbo káàkiri lẹ́kàjẹ̀ka lórílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ka ètò ọrọ̀ ajé ètò ààbò ètò òṣèlú abíbíní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti máa mú wá fún yín lórí pé kí ẹ bá lè mọ bí ó ṣe lọ ṣé yóò bá wá bọ̀ wọ́n ní ìṣíwò ìkorowó ohun abájìjọwò gígúnnígún ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ nílé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ìkànnì kejìdínní àádọ́rùn ó lé ọwọ́ méje diamond fm tó ta kàn mọ́lẹ̀ lè lọrin wọ́n ní sàn láàrin ajé ní mú ní pẹkọ̀rọ̀ àwa ọ̀jẹ́ fi òrílẹ̀ kọ́bọ̀ lójú fún yín nítorí pé ọgọ́gọ́n ọlálákè tí a ń sọ a sì ń dálé apá kan dápá kan sí àìṣe àgbà òṣìkà tí ń gbọ́ ẹjọ́ ẹnìkan láti dáre àgbọ́tọ̀tún àgbọ́tòsí bó ṣe jẹ́nu tó ń jẹ́ lókọ̀ ọ̀gá àgbà lẹ́ka ètò ìròyìn àtọ̀rọ̀ tó lọ́hùn tó jẹ́ olóòtú ètò yìí ọgbẹ́ni tẹ́wò adédìran àti gíwá ìkànnì yìí tó jẹ́ alábòjútó ètò náà alàgbà michael abiodun ọ̀làríwájú òun lèmi ayọ̀dẹ̀jẹ́ ayọ́lá ọmọ bàbá tíṣà tẹ́lẹ́dùà fúlórí ọ̀fẹ́ láti jẹ́ àtọ́kù ètò ẹ bá wa dá sí ní gbogbo ọjọ́ ajé fi ń kí wa wípé ẹ káàbọ̀ sórí ètò ọ̀hún lẹ́ẹ̀kan sí lónìí tẹ́ fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjò lórí ètò lónìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú náà ni àjọṣe àgbéyẹ̀wò rẹ̀ ìdí abáre tá a fi lọ sínú ẹgbẹ́ òṣèlú nigeria democratic congress new nigeria democratic ndc democratic congress tá a fi lọ sínú ẹgbẹ́ òṣèlú yìí láti lọ gbé ìkan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú náà wá o lórí àti pé kí á wo ọ̀rọ̀ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú ọ̀hún ndc ṣáájú ètò òdìbò àpapọ̀ ọdún 2027 ti ń bọ̀ ń wọlé dé kẹrẹkẹrẹ báyìí ọ̀nàbù ibrahim abdulrasheed gbagba tí wọ́n jẹ́ ìkan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú ndc kódà wọ́n tún jẹ́ olùdíje dúpọ̀ ẹlẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin lẹ́kùn ìdìbò ìlọrin east and ìlọrin south nínú ẹgbẹ́ òṣèlú yìí àwọn ní àlejò wa lórí ètò lónìí ọ̀nàbù gbagba mo kìyìn ẹ káàbọ̀ sórí ètò.
1: mo kí ọmọ bàbá tíjà
0: ẹ ṣeun
1: tíjà tí mo dákọ ni yóò ṣàrí gbà mí láyé pé kẹ tó pè mí pé kí n kí gbogbo olùkọ kí n wọlá pé mo ti kọkọ dákọ olùkọ pẹlú ọmọ bàbá tíjà tí mo dákọ pé a kí gbogbo teachers pátápátá o ní gbogbo àgbáńlá ayé àfiṣe nàìjíríà àbí kwara tàbí ìlọrin east and south federal constituency nìkan pé a kú ọjọ òní ọba tí ó láàánú tó láàánú tó tún mú ọjọ ìwà tá a mọ lọjọ ìdùnnú pé àyájọ ọjọ ló jẹ fún wa ìdùnnú ìrọ̀rùn ìrọ̀ra ló máa fi ṣe fún wa o pẹ̀lú ògùn ọlọ́run bẹ́ẹ̀ dẹ́sẹ̀ ṣe ládùúrà pẹ̀lú ògùn ọlọ́run àtayé yìí náà láti ń gba ẹ̀tọ́ kò sígbà tí ọlọ́run yìí ṣàánú tíjà látàyé àmọ́ àlékún àánú rẹ̀ ìtumọ̀ bá wa a kí gbogbo tíjà kí gbogbo ọmọ ìpínlẹ̀ kwara lapapo pe atoku amojuba ara wa o si ki mo baba ti ja na si pe aku ojo meji meta
0: e so e kaabo sori eto e ba wa dasi laaro yi ah ona ebu gbagba akomu lati oro isejoba ah o selu looto a ma wo pe oro selu te mo isejoba mejeji won jo so mara won ni baba soro nipa isejoba amenu ba oro oselu baba se oro isejoba abi oselu isejoba gbodo ma benu re sugba gbogbo oro ko o lo oselu e je ki wa biyin bayi ah gege bi eniko in so pe gege bi egbe oselu abi omo egbe oselu abi egbe oselu te wa bayi isejoba tin be lori alefa ni ipinle kwara mo fe daruko eka meta kan mo fe ki ba nso lori iwoye yin bo ni e se ro bi pe isejoba tin be lori alefa egbe oselu APC ni ipinle kwara bo ni won se se daada si akoko eka eto abo ikeji awon ohun amayederun iketa eto eko
1: mo tun ki gbogbo ara ile ni ekan si mo de fi ti ara ile na a fi be olohun pe ki olohun je ki ari wi ki o je ki ara ile ori wa gbo iri na ya di alimu na ya la malego yubi olotu mo like ibere te bi mi pupo pupo mo si like bi ti e gba wole koda ka mo wa se ni ti eko ka mo se ni ti eto abo tabi ka mo se ni ti oro aje nikan te bere mo ki a se ni gbogbo eto te bi mi ni kukuru oro bo ki awon ijoba to wa nbe pupo pupo mo ki won gan ti won ba si ni ki grade won ya lapere boya ton ba ko kale pe o da ninu da mewa idawo lo le fun won olotu ara le 30 ke gbo mi da do lohun ni je si mi gbo in ni fun won less than ti n ba fun won ni 80 koda mo le fun won ni 9
0: 8 tabi 9
1: bi 9 ninu
0: to si pe won pass
1: gbogbo ninu mo na mo so pe olohun je ri mi gboye ninu gbogbo nti won se pata ma fun won ni 80 abi 9 eni ti o ba ni nkan ki buyan ki la fe ki won se leyin ti won se olotu olodun ke gba be yen wole ni o in teyan ba mo o na ni o se mo ko de so lori ti manda lo ki nwu ogigi lalawo de mande ba nini in ti won mo ninu eto eko oni won se yen in ti won mo ninu eto kaselu oni won se yen in ti won mo ninu eto security oni won se bi ba wa se be gbogbo ara ile tin gbo atemi tin wi gbogbo wa loye gbogbo wa la mo
0: Mo fe ki ona ebu gbangba
1: olotu mo fe ke gbo mi yelede eleyi igbe ba tin se lo yi to ba mo po tun la rorun lorun nja le fi ru e toro ama emi o bu won o mo ki won e gbo mo grade won dada tori a nso fun gbogbo le ipe ta ba mu ta ba yan o ye ka wo ta eni mona la ntele yo ba se mo po we kan sori afefe ni won ni kini kan tin fa kini kan ni lopa ni ko si nkan ti o se so won o se won o ro agba a ro ngba ta ro pe boya mo pe boya won le se ju bayi lo la se gbe won wa boya ro pe won mo oye won ju bayi lo bo se ye won na dupe fo lohun a dupe fo lohun a kuro ni bikan ibikan la wa baya mo ke se bi ti kwara nlo ri ke de se bi ti kwara odu si ni pelu ogo to lohun itesiwaju o ma ba kwara laiko ni pe rara
0: ona ebu gbagba oro yin o jo bi ipo fe ma takura won
1: oro mi o takura won lotu
0: ele fun won ni 8 abi 9 ninu mewa o tumo si pe won
1: ninu ti won mo ninu mo won
0: o tumo si pe won pass nu e si tun wa nje ko di mimo pe ibi ti won mo mo se oro yi ko ma takura won
1: olotu
0: pe eni ibi ti kwara nlo ko yi abi omo ba si lo lewe to ba mu maki mesan ninu ogorun ninu mewa wale a pe o pass e si ni bi ti kwara nlo ko ni le
1: e bere lati bi omo yen inu mi du pupo ti won ba gbe maki fun omo pe ninu mewa 10 olotu to ba gba mesan a lo omo na ni mo nipa nto se se mo be ti omo na ba gbodo a ni ko ni mo nipa nto se ibi ti mo fe lo nbe ni pe awon tan se ti won se pelu bi won ti se bi won ti mama ni olotu ton ba mo ju be lo o da wa loju pe won ni fe ka ko ni ru eleyi ta nko ki won yi pe bayi ko la ran yin bayi ko la se be se bayi ko la se ro pe yo se ri bayi ko la se ro pe yo se je a le ro pe bi ta bara wa nko ara leleyi ati ro pa ri tesiwaju pelu na lo pelu anu tolo ni keyin ri ngba ti yin yi ti gba ti won yo owo subsidy ti won ko wu tan ko fun yin yi tọlọ ni ka mo dun IGR te pe ninu awon mejo si mewa nipinle bi gbogbo Nigeria se to ko ara wa ninu en to se pe bi won ba fun wa lowo la to kere a le da ojuse ara wa se ninu ka seto ninu ka se gbogbo nkan le da ojuse se ta rowo san ta ri gbogbo e se bo sibe sibe nko lo je nso fun yin pe koda mo le fun won tente because ji oni je fun won tente ni pe olodun lo pe tan bi won se mama ara ko ara omo ko ara asiki gbogbo awon ijoba na emi o bu won o
0: pawo ko ba so
1: ni won se mama oni won se mo yi oni won se se tan ba mo si ni a si won le kan na odun keta re ti won wa nbe olotu mo lanfani e
0: no ti gba ta odun keje ti nlo die odun keje atabo
1: ba ito je nda ko odun keta ni pe nje na ti pe odun keta ni ta pa dite bere pe ta ran yin ta ran wa awon egbe o la fe jade awon egbe o la fe dide njo se se be nje won le gba mekunu won le gba talika laye ko de ko ila so pe odun keta ti mo wa da ko o na ni pe latin si won le kan ni podo e se yi e se bayi e se bayi e se bayi olotu o si nbi eleda won wa nbi adupe o won ri mi gbo lere eto na won si mo nse kokan nbe amo to ba se pe iru awon ta gba pe won ni mo ni kikun lori e ti a gbe awon to ni mo ni kikun sibe ni ijoba titi fi ndaju Nigeria ijoba yi ni o ba fi daju tori a se atako a n si ijoba le kan e se yi bi won se se re bi won se se re a duo ti ijoba da sinu ijoba a ma le seto lowo lowo lowo ara wa awa fi nso fun pe e se yi ti e se atako ti e se kankan te pa ni wo lori yin re ni mo fi ni mo fun won koda mo le fun won ni mewa nu mewa ti won ba gba ta pe tan ba mo ni won o se ju bayi lo won o mo se ju bayi lo ni won o lagbara ati mo se ju bayi lo owo ko won rowo won di fokan bale won di faya bale won gba ti won wa ri yin e se ka danwo ni airi ni faya bale to wa de ba wa bayi o lo mo sha la wa na ni pinle Kwara Kwara ba ti se mo ni state of mamoni to awadun awon ti won ka ni se ba gbe ko faya bale be si ni ton ba gbe gbe se to e kan gbe ba se si won le kan ba se so fun won ni ki ba ti ri ba mo yi nko alebu won kala mi so
0: ona ebu gbagba mo fe ka wo bayi mo fe ka wo bayi bi awon ko ba soro won pe e soro bi omo bibi ipinle Kwara e n soro bi oloselu ni pe oju oselu le fin wo oro yi ìṣèjọba tẹni ibi tí wọn mọ̀mọ́ ni wọn ṣe mọ̀ pé tá a bá wo ẹ̀ka ètò ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ Kwara lọ́wọ́ báyìí àwọn aráàlú lè fọwọ́sọ̀yà pé àwọn èèyàn àwọn ilé ẹ̀kọ́ ìjọba a lè mọ̀mọ́ wà lọ́ọ́bẹ̀ nítorí pé ìgbáyégbádùn àwọn olùkọ́ ńbẹ̀ńbẹ̀ wọ́n tú àwọn ilé ẹ̀kọ́ ṣe tá a bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe pe be ba lo kaakiri e rowoja isejoba yi lawon agbon gbogbo lori oro ise akanse e gbo nipa revenue house e gbo nipa farmet garment factory abibile ati be lo ti won se pelu awon opopona ta ba to nsoro lori oro eto abo e gbo pe ijoba yi won se agbekale eso abo ode lori ati le mu pe koro eto abo yi pe ati pe oro eto abo na ki n se ipinle Kwara nikan no nba ja pe oju oselu pe ja lataku o le fi so gbogbo nkan te so
1: bi abari eni ti o wo tori mi bi oloselu ohun ni oloselu ohun lo foju be wo ton ba ni ninu nkan mewa mo ni mo fun yan ni mejo mesan tabi ki n ko mewe wa fun o ye ko ti le mo pe yin soro selu be si ni isataku abi pe ki n mo so alebu bi o se pe ibi ti won ku si olotu e je n gbe lati bi security iyen leto abo iru ti o sele yi eni ba ni oju loju nti inama dimarihu adisu ba da hu fakunarix fazana ni mawa a mo ko tan ti won na pe iru to sele laye nigba lasiko ti won yi to ra si won le kan ko mo ba sele ipe emu yaya se to abo nipinle Kwara just of recent ni Kwara yi nibi to sumo wa nbi olotu se bi won gbe toko ti yawo to won se se yawo tabe yin ogbo ni se bi de tin fun won ni to won fun won na ni eni won da kile eni won da le awon de bi la bi kankan se bi bi bayi lati jo so fun won ipe eni ti o se ijoba gbogbo ijoba to ba mo to fe se ninu ijoba to plan kale lati wa se ijoba e da ijoba pada sese kuku ko si bi ti won tin se ru e laye beyan ba nwe lati sale infora na ni lo to a ma mo poku die ka to fun ru eni be ko si ni mo olotu beyan ba lohun fe we to wa bere lati sale tin fora bo lati sale ko ni mo to ba je pe ti ile eko te da ko ni boya kin fi sa pe ju igba te yin le da ko ile eko ma wa rojoba ki won dakun ninu ririn ka ti olodun ka ma rin ka pelu ipolongo ade awon ilewe kokan a ri owo yin bi awon ilete se mo ki yin eku ise takutaku pupo mo ki won pupo pupo olotu amo ninu ilewe ti mo fe dako yi ki won dakun ki won lo wo be government day secondary school karuma ilewe yi ojo ilewe o ilewe yi ko jo ilewe ki won dakun ma je se ta awon yoku kan dakun ki won ite mu si eleyi bi ba dako mi mo ngba ti mo ti dako yen ki mo so fun pe bayi ki lele mo pe mo mo tin so ilewe yi ojo ilewe rara o ki won dakun ki won de be yen na to ba je pe eleyi ti mo wi yin dako gberiko igboro ni so fun yin yi lona ti kaluku ni ti yin ba mehe o ye ke mo pe ti won ba ni ke yan se nkan iyen mo ni mo npa to fe se ni iyen mo ni mo to kun la fi so fun gbogbo ara le pe Nigerian Democratic Congress egbe NDC egbe awon to competent ni egbe awon ni mo oloye ologbon ni olotu lapere wo pinle Kwara yi kin tatile ke so rode ni o agbe kale lo mo oye ti o je gomina ni 2027 pelu ogun olohun professor ni Abdul Mumin Yinka Ajia eleko ni mimo ni eleko oluko ni agbe kale ni Kwara Central wa ti o je senator wa pelu ogun olohun doctor ni Sulaiman Abdulrasheed Dr. Sulaiman Abdulrasheed Omoda emi ti mo ba nso ro oluko ni mi bi n ba ti ere ni kankan ki wa pe aku ayajo ami mi ofat once a teacher is forever ni teacher lo na adupe fo lohun awa sabe e so fun mi ninu awa ta jo fe lo ninu awon meji meta te ba dako ta lo oluko me ta lo gba bi to mo pe inira nbe fun mekunu koja nu awa meteta oda mo fi temi le ninu ti governorship candidate ti mo dako fun yin yi se dako governor ti APC fa kale ni abe dako eleyi ti PDP fa kale
0: pelu ni ti gbagba ati ese nbo lori gbogbo awon bi ti e ti menu nba
1: ni ibere meteta yin ni kukuru aki ijoba lo je nso fun yin pe in ti won mo mo grade won pe won mo ju be lo ni so gbogbo ti won mo won gba gbogbo etan gbogbo te ni ka pe ma la kale igbe ki la fe fun won ni akayo pe in fact mark wo lo fun
0: won ti en so ni wipe gbogbo nkan ti won mo ni won se
1: ni won se won o mo ju be lo to wa je pe ba ti fe bara wa
0: na so waja
1: ina ni so fun yin pe ba ti fe bara kon Kwara ta dream ko ile Kwara la wa ko yi awon omo ni ibi ti nso riyan olotu yin pe mo won o mo ju be lo won o si le se ju be lo won o si wa le mu yen wa fun wa abi ke nikan to wa duomi ke ko lohun mu wa fun wa leyin odun 24 Kwara ti gban eja to mi wo eja wo otun awa ara wa awon mo wa ti won si mo tin se won to si je leko ti se pa kan je pe amukan ko rara o a kan mu kan o a wo awon to logbon to nimo to loye ara lesi fa awon kale ki da tun fe adupe fọlọ
0: eja di e ka polowo oja yin
1: adupe fọlọ
0: baba de lati e ka polowo oja a wa wo agba mi oselu on lo ni sansan a lo si eko dibo te ti wa Ilorin South Ilorin East and Ilorin South a lo wo oro asoju sofin be eleyi ti eyin na na ga pe bikini ba le ja mo mi lowo bakan na a wo ipo gomina ti e ti menuba iye pe ninu egbe oselu yin NDC Nigeria Democratic Congress
1: egbe ni ka se yori
0: e jade e ka polowo oja yara le e ma yi kuro nbe adeto
2: Reports say Amana Oil has just been launched and people are rushing to buy it.
3: That's right. Golden Terra Amana Oil comes in a sealed pack and is honestly priced.
2: Experts believe people buy loose oil just to save 50 naira per meal.
3: Compromise on family's health by using loose oil?
2: Yes. Loose oil with no label, no seal, from unhygienic kegs, you don't even know what is inside.
3: But now with Amana Oil, you don't have to compromise anymore.
4: Use Amana, refined vegetable oil blend.
5: Amana Oil, sealed value, honest price, no compromise. Amana.

0: rich, consistent taste for cooking mouth-watering soups, stews, and jollof. Choose wisely. Choose Gold, Terra Gold Seasoning Cube.
1: One cube, endless possibilities. Terra Gold.
2: Ẹ ṣeun ẹ káàbọ̀ padà gbogbo ẹyin tí ẹjọ́ olùgbọ́ ohun olùtẹ́tí sí ìkànnì yìí Diamond ó ní wọ́n ń pe bí 88.7 lójúpọ̀nà rẹ̀ ilé ìlọrin ńbẹ̀ náà ni atakọ̀ mọ́lẹ̀ sí. Ètò ẹ̀bá wa dá sí o ní ẹ̀ ń gbọ́ Ayọ̀dèjì Ayọ̀lá ọmọ bàbá tíṣà ló kọ́ mi lónìí. Àlejò mi àwọn náà ni ọ̀nà ebo Ibrahim Rashid Gbangba tí wọ́n jẹ́ ikan ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC wọ́n sì jẹ́ olùdíje dupò ilégbèmọ̀ aṣojú ṣòfin nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti lọ ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò Ìlọrin East and Ìlọrin South nínú ilégbèmọ̀ aṣojú ṣòfin náà. Honorable Gbagba Mokinyin ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ já lọ sí ẹkùn òdìbò tẹ́ ẹ ti wáyé. Bí ò bá bọ̀, wọ́n ní ohun tẹ́ni ò bá ní. Kò lè bóyan. Àti pé ẹni ó bá wọ bàtà ló mọ bí bàtà ti ń gbé tàun lẹ́sẹ̀. Kí lẹ rò bíi pé ó jẹ́ ìṣòro àwọn èèyàn ẹkùn òdìbò Ìlọrin East and Ìlọrin South tẹ fi rò bíi pé ẹgbẹ́ òṣèlú ti ń ṣe ìjọba lọ́wọ́ tí ó jẹ́ pé wọ́n ní ipò yìí lọ́wọ́ tí ẹ fi wò pé irọ́ o wọn lè tẹ̀wájú mọ́ ẹgbẹ́ òṣèlú tiwa ò ní ó yẹ kí kinní kó já mọ́ lọ́wọ́.
3: Ẹ ṣeun olótùú kí n fibẹ̀ yẹn kí brother mi aṣíwájú wa original homeboys Honorable Yinka Ẹ̀sọ́ tí wọ́n ń ṣe rep lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Honorable Yinka Ahmed Alukokan.
3: Yinka Aluko Ẹ̀sọ́ original homeboy. Wọ́n kú iṣẹ́ ẹ̀ takuntakun ni mo kí wọn púpọ̀ mo yìn wọn. Ojú ni wọ́n bẹ́ẹ̀ ni wọn kì í ṣe àìmọ̀ fún olóko. Àmọ́ kálukú náà mọ̀ àwọn náà ó sì mọ̀ bá ṣe mọ̀ pé tẹ̀yìn bá wà nílé mo wà ń bi mo wà báyìí nìsín. Ibi tá a gbé mọ́tò síta bá páàkì sí ìsàlẹ̀ kò sẹ́ni tó lè mọ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ olótù. Bẹ́ẹ̀ ni tiwọn ni mo fi kí wọn déédé tọ́lọ̀ kádàrá tọ́lọ̀ ni wọ́n lè ṣe àti wọ́n lè ṣe a kí wọn kú iṣẹ́ wọ́n gbìyànjú rẹ̀. Àmọ́ àwa mọ̀ pé gbogbo ọmọ Ìlọrin East àti South wọ́n béèrè wọ́n bí wa pé ǹjẹ́ ibi tá à ń lọ ǹjẹ́ ibi tá a fẹ́ lọ ǹjẹ́ ohun tó wù wá òun náà láti rí báyìí. Èmi ò sọ fún yín pẹ̀lú gbogbo àwọn ilé pẹ̀lú kálukú ṣe pé bẹ́ẹ̀ kọ́ ìdí ni pé all opportunity láwa tá à ń sọ̀rọ̀ ẹ pé mo sọ pé classroom teacher ni mí. Mo bẹ̀rẹ̀ ìgbésí ayé nílùú Ìlọrin gbogbo ohun tí mo kà pátápátá ẹ̀kan ni mo jáde lọ káyà mọ́ rí káyà mọ́ ni mo lọ o ṣẹ́gẹ́tì mi mo lọ́dún méjì mo padà àti Kwara Poly ni institution mi ni yàtọ̀ sí primary secondary school tí mo lọ inú Ìlọrin ni institution tí máa lọ Kwara Poly láti Kwara Poly mo àti mo kúrò mẹ́rin mo tó lọ Èkìtì State University affiliation ni mo ṣe mí báyìí tó túmọ̀ sí pé kò sí ẹni tó lè mẹ́rù dì bí ẹlẹ́rù kò dẹ̀ sẹ́ni tó lè rí tú bí ẹni tó lè tú olótù. Nígbà tí ara Ọlọ́run ní fara ni gbogbo wa nílùú bí gbogbo kálukú ṣe rí bó ṣe rí nílé àwọn tí ń gbé wa nílé báwọn ṣe rí yẹn náà làwa náà rí làwa pé ara a ní káwọ́ mọ́ra ká máa sọ pé báyìí ni mọ́. Nígbà táwọn ilé náà pé wà ẹnu dùn rò fọ bẹ́ẹ̀ ṣe ń wí bẹ́ẹ̀ ṣe ń pa bẹ́ẹ̀ ṣe lẹ́ ń fún wọn mọ̀ràn yìí ẹ̀yin náà ti ẹ̀gbìyànjú ẹ jáde ẹja wa tẹ bá fún wa láyè rẹ kí lé tún wá òkú sọ pọ́sibù bá ṣe lè rí báyìí mẹ̀kúnù lè débì kankan tálíkò lè rí tíkẹ́ẹ̀tì tálíkò lè lo àná ọ̀bù ẹja jọ bẹ lọ́hùn ẹja jọ máa wò pẹ̀lú ilé ìta ń bá lọ tálíkò rí mẹ̀kúnù rí tálíkà ti rí mẹ̀kúnù ti rí báyìí àti wàá nù pé pẹ̀lú ògo ọlá wàá náà wà náà ọmọ olùdíje ọmọ olùdìbò kí ló kù fún wa n ti ń ṣe ilé n ti ń ṣe ìlú lótú a lè sọ pẹ̀lú ẹnu dáadáa kó yé mi yàtọ̀ ẹ̀rí pé mo tẹnu mọ́ pé teacher ni mí èèyàn lè sọ story teacher fún mi especially ní Kwara ẹ lè sọ pé kíni teacher fẹ́ kíni teacher ọ̀fẹ́ kí n wá lọ bí ìbéèrè yín tààràtàrà Ìlọrin East and South Ọlọ́run mọ̀ ṣoore fún wa púpọ̀ n tó dá wa lójú ni pé téèyàn bá wo ohun tọ́lọ́run ṣe fún wa ká má dakọ̀ àìbóyá pé ohun ìlú tọ́lọ́run ṣe àlùmọ́nì tọ́lọ́run fún wa ká má sọ ayé lè mọ́ mọ̀ èyí wọ́n sì lè mọ́ rí i pé ń bẹ ní ìsì wọ́n lè mọ́ rí yẹn wọ́n wá tuntun rí beyond tí wọ́n rò pa lè rí ilẹ̀ tí ń bẹ ní Ìlọrin ìsì olótù tá a bá gbìyànjú tá a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà ńbẹ̀ tá a jọ sọ̀rọ̀ pé ẹ dákun ẹ tọ́nà iṣẹ́ da ọ̀nà yìí kódà bó ṣe pé nǹkan ẹyọ kan lákọ̀ọ́kọ́ mú pé lápẹẹrẹ mills yẹn àgbàdo a ni ile ta le gbe te pe in fact pelu ogo tolorun ta ba dan ye wo ni kwa ni lo ni isi ni in da ko pe kwara nikan o a feel the gbogbo nigeria ka to wa dan ye wo nkan meta ni oko lowo awon omo wa awa ti gbogbo wa ti ru pe in fact bo ni awon ta wa na bi abawon to je dede egbe wa bi awon to je pe won tun kere sawa die ti won orise ijobo kokko mo pe a fe se nkan nbe yin won da ona lu yen o lapere ewo nti ma le te sora re da bayi to lohun so ma le te da se npo di oja ko sin te yan le fe on ta meun ti o ni ta mo ilewe to wa nbe ni ta ba wa la fe dako sa gbegbe bayi ona ti won ba tun se nbe gbogba ralu na bere si gbadun ino debe omi o debe anfani kini o wo be anfani keji ko si bi ta ti se ru re ta la fe le dako a fe se nkan bayi ta gri ki ba ti duro awon eyan o ri se olotu a feel di towo yi ba ye yalaji baba lo ja ni a le se ina lowo fun won o le je pe bi agbadu lati rowo ka wa won ta ri pelu gbogbo ta ri eyo ni wa ru pe yen ko mo ni connection ko mo ni influence ti o fi le siri opportunity ati ko la bo fe fi billions ti o fi dako te ba ri yen se leyin odun kan in te ba ri nbe lowo ele laaz pelu amo ida microfinance bank ni abi ko ja won cooperative ni e pe yalaji baba lo je ko ra yin jo e bere si fa won yi lowo olotu ona ni nkan ile le ma wo pe pe nu duro fe nu duro foko o mo ti so kini ko ri lori eto yi na ni pe awon to wa nbe wo ni mo ju bi won se nse lo ni won fi nse olotu gbogba ara le to ngbo wa ki won so ye ti won na ti ina fi duro bo se duro yi to da o ti duro lawon bi kan to po bi o ti ti duro lawon bi kan ijo ti won ti na over 16 billion 39 trillions of naira le ri re nje na yi duro olotu elo ni wa na ti na fi duro bayi imo ni won lo olotu imo ni nkan teyan ba nimo nipa to fe se ti nkan to fe se ye to mo nipa ti o se laerin ni oludije wa yen president wa so mi pe laerin odun merin ko do won ni loju be lo won ton nigeria isi bi o pa ti se fe yo si ri se pelu ogo to lo because aye wo pe so rorun awon kan lo odun merin di logun iyan 16 years pe won ori se be ni pe ba gbe a fi tabuku pe yan ba gbe ni ti ko rina si bi kan pe ko lo le mu nkan wa koda to ba ri mu yo take time koda to ba ri mu yo take time amen to laju wo kini yen dudu yen lo le mu wa lowo kan ni o lo laarin ka diju ka yaju ni la se so peter obi ati rabbi gwagwa so e lo le wa accident awon eleyi competency character in be pelu awon eleyi won ni mo won logbon won loye
2: honorable gwagwa
3: la fi so pe imo ko se te yen le fi we
2: honorable gwagwa
3: lafia
2: olotu nu oro yin eni ibi won park oko sin saleun
3: be ni
2: pe awati ambe ninu yara igbon sai fe bayi pe o sese ka ma mo kan tin sele nbe lowo lowo aya fi ta ba boya ti ewo cctv la le firi on ti en so ni wi pe honorable Yinka Ahmed Aluko won sumo awon eyan Ilorin East and Ilorin South
3: won sumo won bi won se sumo mama ati bi won se sumo won to olotu eh le fi awon la egbe mo da ko original home boys la won be ni omo le la won na ara wa la won na bo te le fi awon we are wa won si gbianju lona to lohun kadara ti won fi le se mo fact mo fun won ni kuris ko won gbianju ile ta won le se ama wa so pe ngba to lohun ti ni ka siko to bayi ojo eri ke yan fi mona egbon mi la si waju mi ni ololufe mi ni pupo mo ni fe won pupo o le ma lanfani ati jo dupo ale ma lanfani yen amo lolufe mi digbo amo pin expert ki won ri se ju be lo olotu tori nte yen ba mo mo e pe ngba ti mo woko powe yen eyin wa so kini kan si pe emi pelu yin jo wa nbi ibi ta park sin yen ale mo tin se le nbe mo e wa fi kun pe afi te yen ba wo cctv se mo pe mi o ti e mo pe ni cctv nbe se mo pe mi yin la jo wa nbi eyin ti eyin mo ju mi lo
2: emi te lo bi akawe ni
3: o da mi loju pe be se lo bi akawe hun e tun mo pe koda bi e ba ti si aje pe to ba wa solution o tun wa nbe imo ni je nkan olotu imo ati pe kile yan le se ti nkan yo fi se be ni won se nse kan ke se bi mo se lowo to ke se bi mo se wa influencer pe awala wa lenu agba mi eleyi eni ta ba fi si be ni eni ti ba o da ba mu wa eni ti aunty ba mu wa e be ni to lori leader ba mu wa rara o to gen kwara o to ge o si waju kwara loku fun gbogbo omo kwara
2: ona ebu gbagba ayaba oni ti honorable Yinka Ahmed Aluko nitori pe lodun 2027 ama awon ti won dije ti ejo ndije du ipo ile igbimo asoju sofin lati ekun idibo ilorin east and ilorin south ninu egbe oselu apc a commissioner tele foro ise ode to je pe la ko ti won opolopo ise akanse to je opopo na o la ri ni ipinle kwara honorable abdulkawi olododo won bembe ninu egbe oselu apc baka na ninu egbe oselu pdp honorable saka yusuf eletu to je pe awon na amo ipa ribiribi ti won ti ko latẹyin wa won bembe
3: pelu kini
2: pelu awon ise akanse ti won ti se lawon
3: eje nsare gbabe wole olotu kwara ti gban ko saburu nu keyan se daada ko si wa lanu keyan se emi na ti n ba je classroom ti jaboya ti n ba je onisowo to je
2: bo ibere ti mo wa fe bi ni pe bo le se wa ro bi pe egbe oselu yin yo se rowo mu ninu awon ti mo kale o ti ni awon mi ti ejo nbenbe ninu egbe oselu ninu awon egbe oselu ototo sugba awon bi meji mo te ni pe ki nko mu wa
3: e seun e je n gbe lati bi ti mo ti fe gbe yin olotu sheri karan re ni lowo inama ni amande beni ya twa inama alhamdu kullumana aniya tabafi se esan re nbe fun kaluku be mi na ba ni mo le mo fa ni ya se boya pe kan fi le digbo fun ma pe kin fi

0: bóyá.
1: Ẹ ṣeun, ẹ káàbọ̀, ẹ̀yin aráalé. Iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejì-dín-ní-àádọ́rùn-ún ó lé ọwọ́ méje Diamond FM tó takàn mọ́lẹ̀ ńlẹ̀ ìlọrin. Ó náà ni ẹ̀ ń gbọ́. Ayọ̀dẹ̀jẹ̀ Ayọ́lá ọmọ Bàtíṣà olóko mi. Ẹ bá wa dá sí òun lẹ́tọ̀. Ìkan ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress
2: NDC.
1: Honorable Ibrahim Abdulrasheed Gbangba tí wọ́n tún jẹ́ olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò ìlọrin East and Ìlọrin South. Àwọn ni àlejò mi. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀.
2: Ẹ ṣeun gan ọmọ bàbá ọlọ́jọ́ bíi ni.
1: Ẹja wo ọ̀rọ̀
2: àwọn gómìnà. Ẹ ṣeun.
1: Kó tó di pé a lọ sí ẹ̀ka polówó ọjà lẹ́ẹ̀kan. Ọjọ́ bíi pé ẹni ìgboyà wípé ẹgbẹ́ òṣèlú NDC
2: Nigerian Democratic Congress
1: pé ọmọ oyè yín ó gbóúnjẹ fẹ́gbẹ́ ó gbà wo bọ̀ nítorí pé ó jẹ́ ọ̀jọ̀gbọ́n. Bẹ́ẹ̀ àwọn kan ó wà àwọn kan ó pé ẹgbẹ́ òṣèlú NDC ta ló mọ̀ kó ló yín lọ́yọ̀ọ́. Ẹgbẹ́ òṣèlú NDC ń bo lẹ́wà pé bẹ́ẹ̀ bá lọ gbòòrò. Àwọn kan máa kọrin kan wá pé ẹ wò gbòòrò wò ìgboro ni ẹ wo bẹ́ẹ̀ rí iṣẹ́ wa pé ẹgbẹ́ òṣèlú NDC ń bo lẹ̀ tí ń bọ̀ pé èyí billboard kò sí gbòòrò èyí poster àárí. Àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo ń ṣèwọ́de ẹgbọ́ pé ẹgbẹ́ òṣèlú PDP bóyá lánàá àbí ìjẹta wọ́n ṣèwọ́de pé ẹgbẹ́ òṣèlú NDC pé kódà ẹ ní structure ẹ sì ń fọwọ́ sọ̀yà pé.
2: ọmọ àbọ̀ lọ́jọ́ ẹ̀bí ẹjẹ́ ti bi structure gbé ayé wíbẹ̀ ní 2023 pé pẹ̀lú ògo ọlọ́run 2027 presidential candidate ta nílé ní tí ó wà jẹ́ presidenti ní 2027 wọ́n sọ bẹ́ẹ̀ wípé ní structure yẹn obedient léyìí tí mo lè fi gbogbo ọwọ́ sọ̀yà pé pẹ̀lú ògo ọlọ́run I was their coordinator. Ǹjẹ́ wọ́n wá rí nínú result pé òbí ní structure àbí ò ní structure ṣe rí gbogbo àgbá tí ń bá ń dún láyé kò sí nǹkan kan nú ẹ̀ ni o olótù gbogbo àgbá tí máa ń dún kò sí nǹkan kan àti pé kí ni wọ́n ń pè ní structure tó bá jẹ́ talága secretary chairman láti world level gbogbo ìlànà àmọ́ mélòó gbogbo ta ní yìí àmọ́ ní 1000 gbogbo ọmọ oyè gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan kò sí ibi tán ti pé 1000 tá máa ní wọ́n pé 1000 ẹbí wọn state level mélòó ni 33 local government ń kọ́ bẹ́ẹ̀ mẹ́wàá tàbá ní sísìn tàbá sí gbogbo ẹ̀ pọ̀ mélòó ní ọ̀jẹ́ ṣé 1000 níwà dìgbò ní over 2 million olótù ayé tí iṣẹ́ rí òṣèlú tá a bá àbí tán ti máa ń ṣe ariwo ni wọ́n fi ń ṣe but ayé tí wàá gbọ́n ariwo kọ lásìkò sọ fún yín pé ẹ jẹ́ kúrò níbi kwara yìí kí wọ́n padà sókè ṣé ẹ fi president pẹ̀lú ògo ọlọ́run tuntun wí peter obi ẹ fi wé president tí wọ́n wà níbẹ̀ yìí ni sí yìí sọ́jọ́ eré yìí sanwó o àbẹ́ ẹ fi wọ́n wé alhaji atiku abubakar nínú ọgbọ́n nínú mọ́nú òye 66 years ọjọ́ òbí la ṣe yìí ǹjẹ́ ọmọ 66 years nàìjíríà ọmọ tán bá bí 66 years tó bá rí bá ti ṣe rí yìí tó lọ́n fún ní gbogbo ohun ọ̀rọ̀ tó lè lò láyé tó sì kó gbogbo àwọn ọlọ́gbọ́n onímọ̀ tí láyé tó lè lò in fact irú sọlọ́gbọ́n abónídàkejì lápẹ̀rú àwọn tó bá rọ apá rú ẹni bẹ́ẹ̀ àbí irú ẹni bẹ́ẹ̀ láwá pé lọ́gbọ́n abónímọ̀ abólóye ọlọ́run ṣàánú wa púpọ̀ lórílẹ̀‐èdè wa ó sì ojú àánú wa fúwò wa púpọ̀ lórílẹ̀‐èdè wa a sì tọrọ kánibítàn experience àmọ́ ó ti padà gbé bá wa ní gbogbo wa fi wá mọ̀ pé rárá báyìí a ti gbọ́n kí ṣe pa àgọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n fi tọrọ lẹ kọ́bọ̀ lójú fún wa ni wọ́n fi tọrọ gba kọ́bọ̀ lọ́wọ́ wa ni àmọ́ báyìí béèyàn bá lè lowó owó wa náà ni kò sẹ́ni tó lè ta dúkìá tí wọ́n fún àbógun tán fún owó wa náà sì ń sọ fara lé ogun tán bá kó yẹn gbá ẹ̀tọ́ yín ni ẹ lọ wo bí tán bá ti rí ẹ gbà á ìtọ́jú ń gbé látọ̀dọ̀ peter obi ni pé ẹ nífi gbogbo àwọn ọmọ oyè wa ẹ gbé wọn sórí òṣùwọ̀n kẹfì wọn wò ẹ wàá fi abdul mumin yín káàjíà professor ọ̀jọ̀gbọ́n talẹ́ wàá fi wé náà àwọn méjì tó kú nínú ẹgbẹ́ tó kápá talẹ́ fi wé nínú ọgbọ́n nínú ọmọ olóye inú ẹ̀kọ́ tọ́mọ tẹ́ẹ̀sì bá lára tẹ́ẹ̀sì rí lára pé ń sì ń ṣe ń sì ń lò nínú òye tó tún wá ń fi ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ imo to fi nko yoluko tun ni ba oga tun ni je tun se pe ni
1: onrebu gbagba
2: ah lafi we o
1: bawo ko ba soro wa ni oro te nso ye ntara yin je ni
2: awon le ro be
1: pe
2: amojo gbun oni so be
1: bo le se ma fi ojogbon ajia e ma fi we abenugan ilegbimo asofin fodun mejo o le se ma fi we eni ti o sese leka aladani to tu sese leka ati ijoba to si je pe teru tomo lori owoja re eyin omoye egbe oselu pdp abi e tu ma fi we omoye egbe oselu adc to ti je omo ilegbimo asoju sofiri pe ojogbon ajia ti emenu npa won ni pe wa ko si nkan ta le fi so wi pe ati gbe won wori ta le fi so wi pe looto bi won ba dori alefa won se dada
2: e seun olotu akoko bi te ti lo eni ma ti koko gbe pe in ta ba gbe wori eja wa gbe owo gba te pe owo ta n gbe yi afeni to ba toro ru re pe n ta gbe yi n to te wa lorun nu to ba ti e ba ti pe te ara re lowo n ta gbe wori tan la gbe wori un eja gbe un na eja wo tun a le mo saku ka mo pori ara wa loju kan ki n ta ti bi ti apc te ti gbe wa te ti gbe se ni to fe wa ni si wa se governor wa to je pe un la benu gan un le ni ele igba keta ta le so pe un ni igba keji because ke deputy they say I mean deputy governor ki saba ki mo so ju ba n lo en to wa je speaker house of assembly in Kwara ta wa nso poku yoku yi ki loku tan fe wa mu kini won gbagbe kini won fe se to ba je gbogbo ologbon wo ni o so pe oni nkan ni o so pe on lo kan ya en so nkan mi to ba je pe a fe se ilu ni eto iselu yin so te ya yin so te sin so ta sa mo para le ri mi gbo amo to ba kan pe kilo seku kilo gbagbe ti o je be lomi na ti se ri mi o ti o je roba stamp to ko fun gomina tan jo wa ni same party para ni ya ni yawo ya ni gbe ole yewo la mo leyi ko baba lona lu yi ni kan won se se ona bi ta won ti wa se ona lu yi na ni o le gon se beyen ibeyen ki mo fe lo akoko niyan latodo ti won eni pdp won try mo ki okunrin na okunrin takun ni olohun si ni bola ati ona ti e na ko ni baje amo ilu la fe se yi imo la wa ta ni o ba wa ani bi ta wa n Kwara fourth state lara fourth state akoko create Kwara mo nbe
1: Eh mo
2: le fi Eko lati 67 mo le fi Eko we Kwara mo ni fi Kano we Kwara ala fe tesiwaju itesiwaju Kwara la nwa ke se pe ta lo nawo ta lo se yiri ta lo se yi ta ni se yen le mo se gba olotu eri to wa nbe leni adupe fọlọhun o fi president Bola Ahmed Tinubu o fi ke gbogbo Nigeria pe ninu oloselu to ma nda ko oloselu to Olorun bo lokiki to si ku to si seku to si ripa to ko latara pe o assist awon eyan yepa awon eyan amo gugu wa pada wa tesi ogba pe ase to ba kan pe ka dari ilu ka tolu leyin ki baba yo so gugu nkan po ko da gugu nkan po fe ra ase ki se pe baya pe won de mo ki so be pe won ni mo npa e won ba ni mo npa re ni iye ti ni joko yo na se
1: ona
2: ba wa de
1: bayi so ni ko nitori ka se joko le
2: be ni e ma fi enikankan we en ta ba pe lojo gbon tesi rapere lara re awon mo lewe kwasu awon ti university of ilorin yin won ni so pa awon omo ni ta wi toro ke koku omo tin je ko in build eyan ni ke se pe nfun won ni ti won je nfun won ni ti won je ni fi we o oto ni ke yan fun yan ni ti o je oto ni ke yan fun yan ni ti o je eyan se ma nje ke yan je
1: 0913 655 6952 eyan loju opo te le towo bi o hello
0: ekawo
1: sir eshun
0: ekuto
1: Hello. Eje ko wa lona kan tori Olorun awa ta ba pe wole eje ki addressivity network ti da ba kan na hello
0: e taro
1: e seun
0: artist don so la ta data
1: e seun
0: nga ti ale jo yin so fun wa bi so da e da ti o la nge ti se to fi da to ba ja si pe ma ni da da fun lo pa rai e da kun gugu awon to wa nbe yi aba awon ti to to
2: ti n ba gbọ eniyan eni kan dakun kun won lo lori radio ko taye ba gba mi lati odun meji seyin ni a ti n seto ta ti n so fun awon ijoba to wa n be pe bayi ni se a fi nta nini ma fi pamọ a fi ran won lowo a fi kun won a n seto yen odun meji la fi se fun ra ijoba ko lo ran wa ta fi so fun pe bye ni nta won ni pelu nta fun won a wa toro re pe tolo ma gbe wa de po na ka da won yen mo si wa le kan
1: a tun mo se si ni agbare re won ni won ki yin won ni awon wa lati ilorin is won ni magaji are okini lawon ti wa won ni kini kan meta te ni fun wa ni magaji are wa te ba wole lodun 2027
2: pelu ogo loko lo mo pe magaji are one nipa eto eko atunse nbo wa nbe nipa eto bo la se ma se kata kara ti a si ba do a tun ma ma lo opportunity pe a se solar ni a fe ko solar ni a se die awon ti oyin won se die civilian a ni opportunity dada leri pe solar ti won gbe wa pelu gbo panel yi olotu te a fin lo china te a fin lo kakiri bo se ye eyan perete lo ba lo ko wa ni a ni e fura wa awa na o ni ogba ni mu a loye be si le ko wa na
1: e se wa ku ya le ta oni won ti ona awon eyan won ti o ti awon eyan ti tire awon oloselu yi oni anilo awon opolo tutun oda e seun o Francis lati Ilorin e karu atoko ati alejo wa oruko mi ni Olorun Toyin lati Fati won ni o bere fun alejo wa ni ibere fun alejo wa ni wepe ti won ba ni omo meji nile iwe giga ati okan je for ti kan ni 4.9 gp ti eni keji ni 2.5 gp oni ta lo pass junu awon mejeji to ba je wi pe eni alakoko ni o ja si pe gomina mu pass lodo yin nu ti awon se
2: e se o be ni be gbogbo e to ba ri be bi o se wi ran niyan awon mo so pe de ni mo so
1: e se o
0: e
1: se o ni to
0: afa lo melori la doctor lari okiti lati takure
2: ya seun sir
0: baba ko wa nibe yen a gbadun won dada lati taro wallahi gbogbo nsan so lati oke dele yin mo le yan bi se nkan ti se owo e ti se ola eyan le lo wa bo la ko ma ni mo a baba yi ke se pe o ni mo ba pade won ti lawon to ko se bo ko se lo to de olohun awon la ni yan won ati professor tawon na
1: yo gbe won de ni agbe kale won da lo ni yan to da o da e seun comrade azan lati Ilorin won ni won ki alejo wa won ni gege bi odo won ti gbaradi fun ayipada isejoba won ni sugba moran won fun oludije egbe oselu ndc o ni wipe ki won fowo sowopo pelu engineer bola kaleka wu agaka fun ayipada ijoba ba won se so si
2: ni olohun jo da fun yin pelu maran yin o maran to si da fun po ni
1: olatuji kayo tori akoko wa lati budo giwa won ni won ki wa na won ni otoro won ni ndc ni structure ni ipinle kwara won le jawo olubori won ni fun oro are obi won ni are tinubu yo na loju mejeji oda e seun ola lati airport awon na fi ateran se sowo si wa won ni in fact I'm airing this okay won ni won gbo oko ojogbon aje afungba akoko oda e seun adupe mo dupe lowo alejo mi honorable Ibrahim Abdulrasheed gbangba eko egbe oselu Nigeria Democratic Congress NDC ti won si je oludije dupe ilegbe ma soju sofin ninu egbe oselu ohun awon la alejo mi lore to loni e seun mo lero pe bo ba to ya a tu ma
2: be ni mo ki olotu pupo e se o eku gbogbo mo ti gbogbo ara ile mo si fe ro gbogbo ara ile e je ka dakun
1: oda
2: alohun ni ni wa la o asiko ti to igba ti to igbo tun e je ka tesi
1: oda ni bi ni a ti ma je pete lori eto e ba wa da si photo ni gbogbo en ti e fi ateranse wole o gbogbo en ti e pe adupe amo lori e ma gbagbe pe idasi iwoye alejo mi ko ni kan se pelu emi ti mo je olo atoko eto ye ati ikani ye sugba dupe amo lore ola le ma pade akegbe mi mi lori eto eba wadasi o ti gba kan ayo deja ayola omo ba ti saloke

0: 88.7.
1: Wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin.

0: Please listen to this announcement. A bag, black bag, fell from a vehicle, Ilok's vehicle, yesterday around 2 p.m., which was picked up by a tricycle man, but missed the vehicle at T Junction of Unity. But this particular box or bag has been brought to Diamond FM. If you're the owner, kindly come and claim your bag at Diamond 88.7 FM, Ilori. Thanks for listening.
1: Àṣeyọrí àti ìwánífẹ̀mí ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé àwọn onítọ̀ ń kájú ìfọkàntọ́ òun ni gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara nínú ìṣèjọba gómìnà Abdulrahman Abdulrasaq tí wọ́n fi ń gbóṣù barabàǹdẹ̀ fún pé ó kú ọmọ ṣe láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ òkòǹgbòkì gúdùgbà ètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹyírí ẹ̀wọ̀ níbi tí wọ́n ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ìjọba gbéṣẹ́ nípínlẹ̀ Kwara. Ẹyírí ẹ̀wọ̀ ń lètò tí ó ti máa pàbí ìyàbìdú kókó kòkó kọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí ohun mèremère tí gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrasaq ti gbéṣẹ́ nínú ìṣèjọba rẹ̀. Abalẹ̀ lẹ́ẹ̀kejì ńlá bala ṣẹ́rọ̀ ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí atọ́kùn ti sọ nípa iṣẹ́ tí gómìnà Abdulrahman Abdulrasaq ti ṣe. Ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́ wò ó. Ètò yóò máa wáyé ní
2: Diamond FM 88.7 gbogbo ọjọ́ Monday aago mọ́kànlá sí aago méjìlá wákàtí kan gbáko.
1: Níbi tí ó ti máa bá àgbà pèdèpèdè nípàdé Aláàjì Ọmọba Bọ́lá Olójòkú ẹ̀yírí ẹ̀wọ̀.

bẹ́ẹ̀ ni sọ báyìí náà lẹ́já mọ́ ń sọ nínú omi ẹkúlé gbogbo ẹ̀yìn ara lé torí pé kíni ẹkúlé báyìí náà làákára lé ẹkú ìtọ̀nà báyìí náà làákéré ọ̀nà bá ti rí rẹ ni ti pẹ́ ẹkú àti náà làákéré ni ìrìn àjọ ìjẹ́ ẹjọ́ náà bàkèrè mi bá bí àṣà àwọn aláhúsá ẹkúlé gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa orúkọ tèmi ò mọ̀ yí padà o ẹ wá tómi ọmọ àlàbí náà lórúkọ tèmi èmi àmọ́ ní èmi lọmọ wọn ní ṣàwọ́ àwọn ga ọmọ níbo ẹja òwe ọmọ arígbúṣọlá isi sunkun kodo mo gbe koro sunkun kodo mo fa ati si ati koro bayi na la mu jorun la nile baba to bi mi lomo eyiri ewo leto e mo ba wa ka lo

0: continuity yen won le ma le se bo ti wu won
1: be ni kwa
0: center project project wa na
1: be ni be
0: so mo dupe eh omanike e je njise awon idp yo le kan si ko women leader e ma mura kale oro kan pelu awon obirin o si le bi tin lo laarin mo nbo wa e je ase bayi na pelu awon ise ti idp yo ti won fi ran mi
2: gbogbo olùdíje sípò òṣèlú àtẹ̀yẹ olórí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan nípínlẹ̀ Kwara ẹ lọ mọ̀ pé takùn tó so gbà ń lọ sàgbè èyí tó so gbọ̀rọ̀ náà ló so elégédé ṣáájú àkókò ìdìbò àti bá a bá dìbò tán ẹ jẹ́ ká lọ rántí pé ìpínlẹ̀ Kwara ilé wa ní ṣe ètò ìdìbò wa yóò sì lọ ká mọ̀ jẹ́ kó giri wó lanu ká rántí pé ọmọ ìyá kan náà là á ṣe torí lẹ́yìn ìdìbò ẹ̀mí tó bá ti sọnù pẹ̀lú dúkìá tí wọ́n bá fi làásìgbò bàjẹ́ ọmọ níṣẹ́ dá padà mọ́ ká mọ̀ jẹ́ kí ìṣẹ́gbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ sọ àwa ọmọ ìyá dọ̀ta ara wa ẹ mọ̀ ṣe onígbàwọ́ fáwọn ọmọ òsín lè yá ò béèrè ká mọ̀ ṣe wọ́n lọ́mọ ọlọ́mọ là á rán níṣẹ́ adé tòru tòru ẹ mọ̀ lo èdè àbùkù tàbí ká mọ̀ parọ́ mọ́ra ẹni nídìí ìpolongo òbò ká mọ̀ fọ̀rọ̀ òṣèlú dà lúrú ṣáájú lẹ́kọ̀ọ́kọ́ tàbí lẹ́yìn ètò ìdìbò gbogbo ẹni tó bá wọlé kájùmọ̀ ló fẹ́ ká rántí pé ìpínlẹ̀ alálàáfíà nípínlẹ̀ Kwara ṣe ìkan náà sì ni gbogbo wa ìlọrin Emirates Descendants Progressive Union IEDPU ló sọ pé ká mọ̀ fi kórira ara ẹni tòun ti ṣe tèmi ṣe tiẹ̀ bá ń tó dáa jẹ́
0: tọ́ kí a mọ̀ fi ìkórira bá ń tí ọ́ dáa jẹ́ náà ni ẹni tẹ́ ń gbọ́ wa àwọn dáìrì ọmọ ìlọrin ọ̀nà náà wà lórí ètò ẹ̀yìn ẹ̀wò fún tòní ẹ jẹ́ kí n lọ women leader tí wọ́n gba ìmọ̀ sí Jumoke of Kwara
3: kọpẹ́ méjì
1: of Kwara
0: ẹ mọ̀ ti jẹ́ ń lọ
1: bí orúkọ mi fi ti gún nù
0: kọpẹ́ méjì
1: of Kwara
0: ẹyin gẹ́gẹ́ bí women leader fún dáìrì ọmọ ìlọrin taba wo taba ń ṣènáwó àbírú ọjọ́ àbí tí a bá ń ṣe wọ́dẹ̀ obìnrin máa pọ̀ àti nígbà pé obìnrin gan ní ń dìbò púpọ̀ jù mo wá rí pé ẹ ń ṣe àwọn iṣẹ́ kan pàápàá jùlọ ẹ̀kọ́ gbé mọ̀ pé náà fẹ́ dúpẹ́ fáwọn kan nígbà tí kọ̀nítọ̀ ti sọ ẹ̀kọ́ gbé ń bì dúpẹ́ kẹ wá sọ kí ni àwọn ìgbésẹ̀ wo lẹ gbé láti jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin mọ̀ pé n tẹ́ gbé lọ́wọ́ yìí bó ti yẹ kó rí gan ni.
3: Salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ honorable Miriam Yusuf Aladi.
1: Ojẹ grand patron wa na.
3: Ojẹ grand
1: matron.
0: Okay.
3: Wa light and light. Ti Aladi ba duro tiyan. No, ni o duro tan ni.
0: Igba t'Olorun duro tiyan ni.
3: Wa light.
0: Abiamo nu.
3: Abiamo to tan ni. A dupe lowo honorable Ariola.
0: Ariola la wa nu.
3: Yes.
0: Omo ye maja loni di ape.
3: Iya dada la won na.
0: Alhamdulillah.
3: A dupe lowo honorable Bukaya Tushitu.
0: Okay.
3: To gbugbu won na didi. Tan wa si bi program yi tan wa je wa si so ati I am honorable Tundun awon na wa
0: okay
3: adupe lowo won gan abi amo daada ni won
0: okay
3: adupe lowo awon elegant women ladies elegant women for Kwara State
0: okay
3: ti emi mu ibaso lajumoke ti mo je coordinator won
0: okay about daughter fi je elegant.
3: Elegant ni won gbun won te ba ri won e mo pe no.
0: Ati mo.
3: Awon elegant ladies today. So as dupe lowo awon Aladi Movement Forum.
0: Okay.
3: Yes, gbogbo won ni won wa. Ati gbogbo awon group nijo tan wa. To je pe list won o si lowo mi si ba ma da ko won leyo kokan. Adupe gan o. Amo ni ore. So now back to the question te wa bi mi. Ipe bawo la se ri gbogbo awon obirin
0: okay
3: kojo
0: da
3: very day
0: ah kakiri igba ti ma obirin ma po kakiri bi occasion
3: ah
0: awon na dibo
3: eh asise gan coordinator wa yi sise gan
0: to
3: arin
0: mo ro pe eyan fe fun credit ni
3: a jo se na ni
0: so ni gbeyin lobirin
3: be ni to ka jo won na ja lo ni
0: e wode
3: a jo lo ba won iya loja fun gbogbo Kwara State Alaja mu ibat olorukọ mi mo dupe fun yin gan o e se gan ma e ku adro ti wa a ki gbogbo awon iya loja gbogbo awon market women tan jade ni jo yen thank you so much thanks for coming
0: okay.
3: Amo lore gbogbo awon assemblies tan jade tan wa awon IDPU wo wa e se gan ni o e ku adro ti
0: a bibi omo odun lo ni
3: gan dairi omo ilori Alaji Abdulmalik Mumini
0: president IDPU
3: yes tanje chair president e se gan amo lore o e ku ife ilu tori ife ilu le ni
0: okay

0: torí àsìkò wọ ọjọ́ ń lọ
1: jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Alhaji Yusuf Sọ́lì youth leader ọ̀dọ́ ẹnìkan sẹ́ mẹ́sẹ̀jì kan ó ní ta bá wo governance governor Abdulrahman Abdulraza
2: mo fẹ́ sọ kan ó kú ẹnìkan tó yẹ kí incoming first lady ìyá dáadáa wọ́n dúró tì wá gan nígbàtí kiní yìí kúbi jọ mélòó mo ní ó dà ìkún fẹsẹ̀ wedding ni I cannot even sleep again ìgbẹ́ mi yóò so brother jùmọ̀kẹ́ ẹ̀fọkànbalẹ̀ ẹ máa rí ṣe pẹ̀lú ògo ọlọ́ ìyá dúró tán incoming first lady
3: ajá
2: wọ́n wá wọ́n dúró wọ́n pẹ́ àjọ parí ni ajá sadat yes ẹ ṣe gan
1: danladi
2: ẹ ṣe ẹkọ
1: ẹbí tiwa ẹyin lẹni credit torí pé ẹ̀ lẹ organize so program yẹn bo mi rí pé ẹ portray pé lóòótọ́ diary fún syd pé gbogbo olórin o àwa là ń coordinate ni o gbogbo olórin ló kún syd
2: sẹ́rí nǹkan tó fa ìdúpẹ́ tá a bá dúpẹ́ ànábìwá mọ́mọ́ sọ̀rọ̀lá wa lẹ́wọ̀ sọ̀rọ̀
1: fàyọ̀
2: ó ní mọ́ láyẹ̀ sùkúrù náà sá láyẹ̀ sùkúrù lọ gbogbo ẹni tí ò bá ti mọ́ dúpẹ́ oore tí ó mọ̀mọ́ sí ń dúpẹ́ lọ́wọ́ èèyàn kò ní mọ̀mọ́ sí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwa sì ní dáírì ni wá a mọ̀mọ́ sí ń dúpẹ́
1: ọlọ́run bá dúpẹ́ fún ẹ̀yin
2: náà
1: ya bàbá lọ́jà bi youth leader bi tí n bọ̀rọ̀ lọ ọ̀dọ́ ta bá wò dáadáa lónìí látòrí ìjọba Malam Abdulrahman Abdulraza tẹ bá wo àwọn tí wọn kó sòdì àwọn abẹsẹkáwọ àwọn tó ń bá ṣèjọba ọdọ ló pọ ní mo wá wo setting náà sìn pé candidate apc tàbá wo èjì wọn wọn ti bọ sí category ọdọ nígbà wọn mú deputy ọdọ ni láti ọfà mo wá gbogbo àti ń lọ sí house of assembly house of rep mari gbọdọ lókun mẹ ẹyin youth leader ṣe é ṣe pé ẹnlẹ lọ sí àwọn ẹsẹ kan pé time youth to rebuild the youth bóyá bẹ́ẹ̀ lẹ bóyá bí tẹ́ ń bọ́rọ̀ ọ̀bọ̀nù.
4: olóòtú
1: mo wà pẹ̀lú yín.
4: bí yẹn bá ń rìn pẹ̀lú làákàyè rẹ̀ ṣẹ̀mọ̀ pẹ́ lomi ọkàn gbérí lérí ni èrí yọkàn wà lọ́rùn rẹ̀ ni kò sí nǹkan kan nú ẹ̀ àmọ́ gbogbo ìjẹ́ ọ̀dọ́ tó ń rìn pẹ̀lú làákàyè rẹ̀ kọ́dà kọ́ mọ́ sí nínú ẹgbẹ́ òṣèlú apc kọ́ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú mi ló lè wá ó gbúdọ̀ lè appreciate ìjọba tó wà ń ta ní kwara yìí torí ń fi hàn pé àwọn ọ̀dọ́ alọ́jọ́ ọ̀la ẹ ti understand me now lẹ́yìn ìjẹta lánàá ọ̀dọ́ àsìkò yín bọ̀ ẹni sùúrù àsìkò yín bọ̀ ẹni sùúrù àsìkò wá dé aláta ìjòkó yìí náà a ti nígbàgbọ́ pé kò sí n tó kù oore ti dé nítorí pé ọ̀la tó ń sọ náà la ti ń rí díẹ̀díẹ̀ yìí nígbà táwọn ọ̀dọ́ ti ń lè wà nínú ọ̀rọ̀ tó ti ń wà nínú tíìmù tó ti ń lè rété ìjọba ti ń pè wọ́n dá sọ́rọ̀ báwo la ṣe wá níní pé àwa náà tó lọ́la so fúndì èyí ni pé mo rọ gbogbo tí ń jẹ́ ọ̀dọ́ tèmi ń sojú fún nínú ẹgbẹ́ ọlọ́jà à nínú dáhírì nílọrin
1: lákòókò àti ẹgbẹ́ onísun ọ̀làtà tó bá jọ dọ̀
4: ìlọrin lápapọ̀ torí tàbá ti ń pè ń dáhírì ìlọrin ni gbogbo tí ń jọ ọ̀dọ́ lè ní sojú ọ̀dọ́ sì ni mí
1: bóri bẹ́ẹ̀
4: tó ti ẹ báyìí nísìnyí àrọ̀ wá torí tọlọ́run torí tàná mahama èyí táwọn idp yóò ń kéde yìí à ń ràn wọ́n lọ́wọ́ ni wọ́n sì ń ràn wá lọ́wọ́ ni pẹ̀lú yìí táwa ti gbé dání èmi ò rí tí ń jọ mọ́ jàgídàgan nínú ta gbé dání o àmọ́ wọ́n tún fi ràn wá létí tó tẹ́ bá ní kọ́ mọ̀ lọ́rí kọ́rílé ké wọ́n ní o lè tọ́ tó ké ni kìí ṣe pé bóyá wọ́n tẹ̀ ní ọmọ lè wá mọ̀ pé kìíní kankan lórí àtọ̀ ọmọ wọn fi ń bí wa lọ ní sódà kìí ṣe pé bóyá wọ́n tẹ̀ ní ọmọ lọ́rí tẹ́ ní ọmọ lè ké wọ́n lè tọ́ tún rántí ni èyí tó ṣe fún wa yìí wọ́n ràn wá létí ká mọ ọmọ ẹni tí
1: a ṣe
4: ó dé bá wa ni tó bá tó táìmù rẹ̀ òun náà tó ń lọ ní tá a bá ti wá ṣe ń bẹ́ẹ̀ inú tàn ni yọ wá
1: bó ti jẹ́ nù. ẹ ṣe mo dúpẹ́ coordinator
3: naam
1: mo fẹ́ bọ́ sàgbà mi òṣèlú kan
3: ok
1: kọ́dà mo pé ìbéèrè tí mo fẹ́ bí yẹn ó kì í ha lóye tí mo hu jáde
3: ok
1: ẹ jẹ́ wọn lọ báyìí pé comrade Abdulmajid ah fe lo baun
3: okay ever gbe spirit wo
1: ni be ni ta ma soro pe oselu mo fe ri ni number 1 oselu to ni money mo fe ri lo oselu ti o ni ti o le make sacrifice to si wa loyal ta ba ni 100% loyal
2: yes
1: come brother Majid
3: yeah
1: for our video jade ngba kan
3: ah
1: emi abdul majid eyan mi je nkan mai mo wa wa nkan tan pe gp tin lo ni mo ni tin ba wo dada come brother majid lo je ko je g1 fun re ko du e wa du lo ni eyan o wa ri nri pe mo wa ti lo je dondo pe to wo mi o to ma fi gogo fa eni o ba ri be tin se lati joy idu oyin pelu ijoba yi idu oyin pelu ijoba tin bo lowo koya ko eni message n wole ni se koya ko je abdul majid yi idu to do o se wa do ni to wa ni ka idu o kan wo le yin nina
3: se ri adupe mo te ibere te be a e le do ji kankan la ye olohun ni da mi pa seyin la gba olohun atawon ati lorin ati pa olohun ni da pa seyin now because ji kini kan ti wa synonymous to backwardness ta ba ti ni ji kini kan o ti fara o ti jomo ipada seyin so e se wa pa seyin t'olohun fi governor abraham abraza ki jin ki wa now ki to lo sibe hun awa no oko awon meji si meta kan ta gbodo dupe fun
1: okay
3: a dupe fun awon ilorin youth emirates development association ida labe oga won alaji jaguma a dupe fun tori won wa njo
1: okay
3: elekeji la won cbos awon community development association
1: okay
3: awon na wa dupe fun wa tori jo mi so now se wa ri be te be oni group kan ti mo dale ko se pe ta dale o ti mo dale ta pe ni Kwara Coalition of APC support groups
1: okay
3: se wa ri Kwara Coalition of APC support groups yi adale ni year 2022 fun governor Abdulrahman Abdulrazak mo wa pe awon ti won je like mind nigba yen ta won na ni group la fi pe coalition so awa bere nigba ta bere activities an se fun joba a fi support the government election wan bo ni 2025 ni December
1: okay
3: gbogbo awon aspirant ti jade won ti po awa wa so kakiri nigbo gbogbo bi ti ramani ba ni ohun lo la nlo o
1: okay
3: gbogbo bi ta ba lo emi na mo so bi 90% bi ta lo
1: okay
3: reason ti mo fi so pe emi tori pe mo fe fa kan jade nbe ni tori pe looto eyan ko igi ko le dagbo se o now awan lo kakiri awan so fun gbogbo awon stakeholder awon eyan lala ipa fe se program e ma je teyin won wa o ambassador ya se riki na wa
1: okay
3: awon senator sodiki ran wa
1: okay
3: governor won gbogbo kan tin je governor lo wa
1: alright
3: speaker
1: okay
3: won ran leader wa now gbogbo won sa wa baun
1: okay
3: won wa se nkan nitori tani tori ramani eyan kan ko bu mi lowo leyin pe tori pe omo apc ni tori pe olosi kini gbowo leyin o koda yo ba se aye se ke obun mi lowo ri leyin
1: okay
3: won bu mi lowo ri o
1: okay
3: gbangba mo tin so yi
1: gbadun
3: amo won pe mi nigba ti video e jade won si spam mi soro gege bi leader somo eyin mo dupe lo won fun yin
1: okay
3: so now awon kan wa jade nisin ta pe rawon ni awon omo G15 te won anu group ti mo dale
1: ba
3: na bawo le se le yo mi eyin le le gbeni gbogbo nkan to wa nu egbe yenyen emi mo design re logo ton lo emi mo ti mo design re ni
1: okay
3: now e to wa se press release e foruko eni kankan si e fi sign emi na wa se titemi emi wa foruko gbogbo awon egbe to je egbe gidi mo wa fi si awa sign re pe tori pe ele G15 leyin e saba se mo ele fe ba won to mo ti wa se yin e fe ba won se awa yo won ko group so now loyalty loyalty is sacrifice
1: okay
3: loyalty is dedication loyalty is one of the most quality that a progressive must have must possess
1: okay
3: so ti nkan ta si pe loyalty pe lo ni ori kan to dun mo ino re ndu abi o so pe loyal won ifenu loyal o njo to ba turi kan ti o dun mo na o du tan ni
1: okay
3: so nigbati gbogbo kan to sele ti sele seyin come on lo waju loku
1: okay
3: so loyalty for am ni lodo temi
1: okay
3: ko se nu won mo fi so o hu wa re ni
1: order
3: so awon na sin a n ko tan wa lowo ni tori jo tenu wa no toro ti o se pe amo ni won ni won ni won ni won
1: comrade abnaji mo gbo tori pe ojo lo message yen won gbe wa o si do ma mi pe be ti gbe tori njo na lowo eluwa re ton pe ni loyalty eyin o do ndo pe afi mo gbodo ri nkan se pe ebi n ba di nkan wa mi pe
2: asiko ni opada ri
3: asiko ba de
1: o ko ti wa de stage bayi
2: ani gbagbo pe
1: ora gbogbo eyin ara le ti e n bo wa awon I want you one say out to you from Bogotin Jedi or my lorry. I'll know what you read to Fontony. One female, Ope, one thing left for I want you one could do a bad day banquet or the Jotan soil. Ah, be on the right or the Briaku than Laddy. Till one by one not in Jonah, my bottle of some come on. At a man in the Sileyan, as a quarter get gun named Belenyan. That's so called a la Sophia. I know one in La Belle. I think by the CBT as you joke, Bole. Ni ori eto fun toni e ma gbagbe eto ejiri ewo abala meji ni nta ba so lori eto yi la gbe kale abala keji ni pe se ro ni eto ba je ro nbe eto yi ofaye le feni anybody lati tabuku anybody mo ro pe eri pe afaye le fun awon to wa sori eto yi lati tabuku egbe kan abeni mi lati ri pe oroselu ti de gege bi awon IDP ti gbe kale a ni se bo se lu olo yo ke mi pelu agbade masalasi o a ki jomo a pade n church a jo se jo ni jo na e ja ran ti pe o si lu olo yo ke mi pelu nitori na bo e jo da seto e je ka mo n ta ba da seto si oya e je se bayi la pada number te fi da seto na
5: 0913655692 le kan si 0913655692
6: Olorun ni bi eto je senator ta wo lo ojo ti won ni o je lagbara Olorun
1: amen ade eseun
6: ododo ni o
1: ododo ni ada eseun da sokoto nu ah number to wo hello ta lo nbe hello e ka ro ti lo ko nbole tin pe a n bo yin e so lo soke dada oh yeah, that's it.
6: I'm not going to be able to do it.
1: Why saying that you continue? You continue. Yeah, you are. Now, you see, I do not know. No, we do not pay. If you want to pay, I do not need money. But when you are going to some, you know, lobby, I do not. Hello, hello, Ambe.
7: Hello, Kweto.
1: I should not look anymore. The thing, Kweto.
7: Alaji Abdullahi, Kase Daniel, Ati Babu.
1: Ah, Kweto Daniel, Maseda.
7: Okay, I will do that. Kweto.
1: Yes, sir.
7: Eri ele si se yin lese kuku dada tori to te se nisin e ma le fe mi ba le leri eleyin o pe mama agba wa oba wa igbe eyo kan na ni won ti o
1: be ni
7: o ja odun kan to le so bara dugo re pe tigbo si ati pe baba gbogbo eyan la won je won le lati wa jade pe edigbo fun lagbaga ara lu ni o tipo e si se yin de se kuku ni o e ko eto
1: be se yo ko yin pada na ati maintain soro bi o ba tin ra mo pe ta mo la ni bi ba tin yo ko lato tun lo sin be igboro ohun yin o le yato hello ta lo pa nbe
8: oruko ti mi na form afa omo la dire lati ko gbele
1: odun mami tell you yo ko pada ẹni tá ti rí àrísí àwa àtàrí mọ adẹ́jẹ́ gbogbo àná ọkọ ríná káwọn tó ti rí ọmọ ẹmú mi sí ti wọn
3: owó aláwàdé ò lè tẹ́
1: ẹ ṣe mo dúpẹ́ àfọ́ọ̀mọ̀ àfá ojú òní ti yẹn rí ọ̀rọ̀ ni a máa dábìí lórí ètò fún tòní ẹ jẹ́ kí n kí alhaji amuda ẹlẹ́ja alhaji amuda ẹlẹ́ja aláṣẹ tí ó jẹ́ pé àwọn náà ni ilé ìtura tá a mọ̀ sí kk hotel kk hotel yìí bẹ ní ìdojúkọ pipeline lẹ́gbẹ̀ẹ́ the friends restaurant tẹ bá ti ta ìlànà ìbẹ̀lẹ̀ ti gba ẹ bá ti lọ ẹrí bí adélè ìtura ọgbọ́n bí wọn bá wọ ìyára bẹ bí máa ń wóyún ọlọ́run ó sì fún rọrùn akí alhaji amuda ẹlẹ́ja aláṣẹ kk hotel ẹ bá ń kídayọ àti mọ́gàdí aláṣẹ aládìẹ lẹ́nínà àti gbogbo yín àti gbogbo àwọn alá àwọn òṣìṣẹ́ kk hotel ti ń bẹ ní ibi tá a dákọ̀ yìí alhaji amuda ẹlẹ́ja mo kí n púpọ̀ tọ́ ẹyẹ wa ẹ já máa fi ṣe lọ lónìí akí gbogbo àwọn dáìrì ọmọ àlọrin tí wọn wá sórí ètò fún tòní mo ní pé yorùbá ní bàbá sórí fún yàn ọpẹ làádú lẹpẹtẹ iwájú fótò fún tòní ojú òní ti tọ ẹyin ara ilé ti dọjọ mẹjọ ẹ wà.
2: tọ oníyànṣe ọlọ́kà ṣe ìtẹ̀bàwájẹ́ náà ẹ̀ṣẹ̀ ẹ̀kú ìfẹ́ tíjọ́ mẹ́jọ táwọn ọmọ pàdé ó dàb

0: ọ̀gá lákọ̀ọ́kọ́ níbi kágbẹ́dún. Tí a bá wá sọ nípa àwọn tó ń tun ohun èlò ilé tó ń lo solar àti àwọn electronic gadgets. JTEC Solar Electronics and Gadgets lọ̀gá. Bí wọ́n ti ń tun ohun èlò ilé tó ń lo solar lóríṣiríṣi. Bíi solar TV, solar light, camera solar fan, solar panel, solar generator. Àti bẹ́ẹ̀ lọ bákan náà ni wọ́n tún ta àwọn ohun èlò tó ń lo electronics bíi TV, freezer, washing machine, AC, sound system, blender, electric bike tó jójúlówó àti bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ti wá ta àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní install ẹ̀. Bákan náà ni wọ́n sì da yín lóhùn nígbà tí a bá kàn sí wọn pẹ́ntì ẹ̀rà lọ́dọ̀ wọn ní ìpèníjà. Ẹ lè sanwó yín lẹ́ẹ̀kan náà tàbí kẹ́ ẹ máa sún díẹ̀ díẹ̀. JTEC office tí wọ́n ti ń tun ohun èlò solar wà ní. Àdojúkọ owó ni Boys lẹ́gbẹ̀ẹ́ Eco Bank Taiwo Oke. Ọ́fíìsì JTEC tí wọ́n ti ń ta àwọn electronics wà ní. Àdojúkọ MTN office Taiwo Oke Ìlọrin ìpínlẹ̀ Kwara 0703769777.
1: So, o na le ti gbon yen ma tete lo si le se G technology to wa ladojuko MTN office abi to wa ni
2: adojuko wo ni boys ni Taiwo ke
1: ri pe amuju ero tin so fun wa pe
2: ojo tin re bi ana ori tin bo ba tele tin owo re tin rojo bi ti leke leke ba o tin yanu o tin yanu
1: pe ojo leke leke
2: ah emi o fi gbogbo ara so be o
1: pe ariwo le to lo ni yen
2: emi o to wa ariwo le to
1: ile so be ni lenu kan so en wa engage to dato o ya for introduction
2: olohun bo
1: engagement
2: olohun
1: abẹ YMC
2: to yanranti to sharpra pra okay
1: si gbadun re
2: oh god
1: e ni regret
2: emi nlo mi o
1: number
2: 070 32 05 81 15 sekere wole
1: e ba ti pe number yen e ti mo yes e ti jasi e ti pe engager to da to cake level bake
2: gbogbo e ma
1: decoration
2: ah ẹgbẹ́ ń dá mọ̀ jẹ́ dé
1: tó ó dá ẹ pè mí náà sórí nọ́mbà tèmi 08 1 3 8 3 8 8 8 4 4 4 0 0 8 1 38 38 88 88 44 44 40
2: o tun pe rare mboda kayode ewo olohun mo ba mi
1: omo olohun
2: o tun fi boda si
1: apole apole die die na
2: lara fe
1: to e so baba beji lo so pe ojo mejo lati ma pade o gbenu iya wa olohun olawu yi so pe
2: see ya catch ya next week
0: bi si o si awon ja yin otutu ni
3: be ni oni lo koje meta ta ti nina generator mi o si tun sise mo
0: oh se egbo ni
3: pe kini
0: pe G Technology Solar Depot Nigeria Limited pelu ajosepo KCMB Microfinance Bank ti gbe ona abayo ati imuporo ba awon okowo wa pataki julo awon tanta nkan tutu bi frozen chicken omi tutu awon omi melerin dodo ati be lo G Technology Solar Depot Nigeria Limited won tin ta solar freezer bayi lediwo to wa pelu battery meji ati panel marun o le sanwo rẹ tó lẹ́ẹ̀kan náà tàbí kó máa san díẹ̀ díẹ̀. ìròyìn ayọ̀ ọbẹ̀ ni pé tó o bá ti san 30% down payment o lè ra freezer tí wàá sì máa san yòókù lọ pẹ̀lú àsọyépọ̀ àti ìlànà tí wọ́n bá fún ọ. GTEC Solar wà ní ẹgbẹ́ Eco Bank Taiwo Oke adojúkọ owó ni Boys Ìlọrin ìpínlẹ̀ Kwara.
4: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
5: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà-oòrùn àríwá ti ṣàṣeyọrí.
4: Ètò eré ìdárayá.
6: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
4: Ètò amúlùdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
7: Akínyìn
4: o. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
8: I'm in love. I'm obsessed. And I don't even feel guilty about it.
9: Obsessions are not always bad, especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
10: Looking for reliable, up-to-date source of credible news at all time? Your shining supreme station is the answer. Stay tuned for the news on the hour by 1 p.m. every day on Diamond 88.7 FM.
11: From the news desk of Diamond 88.7 FM, Ilorin, this is News on the Hour.

0: asan won ni awon koko inu iroyin kan re fun ti osan toni fun ti ayajo awon oluko lagbaye awon ile eko oludasile ile eko ladani ni ipinle eko ati ro ijoba lati se itoju awon oluko ijoba ipinle Anambra ati ro awon odidibo lati ma se dibo fun Peter Obi lodun 2027 awon olugbe agbegbe gomo tin ro gomina Abdulrahman Abdulrazak lati se atunse oju ona eni okan jade laye awon bi ogun won fi ara pa lasiko isele jamba kokan nipele Kwara leka ti le okere ajo mogun ile Yemen ni won tin se be gberadi fun akolu lati le fi gba agbegbe ti won pe ni Sana pada lowo iko Houthis lekare idaraya fun ti iperegede fun idije Olympic todun 2028 awon iko ti le Nigeria ni won tin se be pejopo sibi ipago eka san se da po mo wa ninu ireyin kan lati le se wada Monday 8.7 FM lori olayin ka jani ajibade lo ko temi ireyin awon le ko re nbo leyin idanu duro ranpe
1: social media, Amy Omoyin, pretty by me. I'm blushing. Most video you know, you like to update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House, and let me get black. Oh, if I got gone, let me. Hey, but where is my man say? Every morning, my man shiny 7 a.m. every day. Most man keep fit, lele you. Every shape, me, you can see over a mollo to you.
2: O ma se o o si se be fowo ara re sile kun fole fira re lajini gbe lowo gbogbo n to ni se pelu korokondu aye re ati ara re lo ti fi laye lowo yi awon to mo to si meru okan won nje o ti e ma won ti o n ba dore lori aye lujara to be sa aye le o eyan si buru ke si se gbogbo awon ore aye lujara yi na lo fe daada fun o sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lujara
3: imoran yi lo n dese ti gbo yin lati ikoni Diamond 88.7 Ilorin
4: iroyin ekun rere lati le ise Diamond FM
0: e kaabo pada iroyin awon re lekun rere sere are egbe awon oludasile ile eko iyen ni ta mo se All Nigerian Confederation of Principals of Secondary School si in apekure ko won je ANCOPS eka ti ipinle Kwara iyen Comrade Oni Oluwa Seun Kayode ti ro awon ijoba leleka jeka lati setoju awon oluko ki won si pe won mu igboro ba eka eto eko ni orilede Nigeria Nigeria. Comrade Oni Oluwa Seun Kayode ni o pe ipe yi ni ojo aje lasiko to n fo won relede fun ti ayajo awon oluko lagbaye todun 2026 yi o je ko di mimo yi pe awon oluko ati awon ti won je olori awon ile eko ta mo se school principals won nilo lati ma ni eto danileko lori kore ki won si ma gba owo to jojo nigba to n je ko di mimo yi pe eto idanileko lori kore yi yo le mu ki awon oluko ki won bere si ni ìlànà ọ̀tún fún ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ dípò ìlànà àtijọ́ ó ní èyí yóò tún mú kí ètò ìlànà ètò ẹ̀kọ́ kí ó túnbọ̀ lè fagagbága pẹ̀lú àwọn yòókù lágbàáyé ẹni tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ ANCOPS yìí ni ó sọ̀rọ̀ nípa àwọn ipò tí kò dára tó tí àwọn ilé ẹ̀kọ́ wà tó fi mú àwọn ilé ẹ̀kọ́ kan tí wọ́n ti dẹnu kọlẹ̀ tán àti àwọn ìyàrá tí ó wà fún ìmọ̀ ìjìnlẹ̀ tá a mọ̀ sí laboratory ó wá rọ ìjọba láti ríi pé wọ́n pèsè àwọn ohun amáyédẹrùn tó tó fún àwọn ilé ẹ̀kọ́ gbogbo kí wọ́n sì pèsè àwọn olùkọ́ tó yarantí bákan náà ni ó tún pè fún ìdàgbàsókè ẹ̀ka ètò ẹ̀kọ́ tó fi mọ àwọn ohun ìgbélárugẹ àti amáyédẹrùn sí àwọn ọgbà ilé ẹ̀kọ́ tó ń bẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Ẹgbẹ́ àwọn olùkọ́ni ẹ̀ka ti ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti tako ẹ̀rọ fídíò kan tó lọ kiri ká lórí ìtàkùn ayélujára eléyìí tí wọ́n tí ó ń sọ wípé ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà kò rí owó tó tó gbà láti lè fi ṣe ìtọ́jú àwọn olùkọ́ àti àwọn ètò tó yẹ ẹgbẹ́ àwọn olùkọ́ni ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé ẹ̀rọ fídíò tó ń lọ kiri ká yìí ti pẹ́ gan tó sì jẹ́ ohun tí ó lè ṣi àwọn ènìyàn lọ́nà ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn olùkọ́ ọ̀hún Zaki Sarke òun ni jẹ́kùdì mímọ̀ pé ẹ̀rọ fídíò tó ń lọ kiri ká yìí jẹ́ ìgbésẹ̀ láti fi ba gómìnà Nasir Idris ní orúkọ jẹ́ Sarike wa jẹ́ kùdì mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti gbé ìgbésẹ̀ tó yẹ ìyẹn lẹ́ka ètò ẹ̀kọ́ ó jẹ́kùdì mímọ̀ pé ìjọba ti mú ìgbòrò bá owó àwọn olùkọ́ sí 75,000 ìyẹn ₦75,000 ó tẹ̀síwájú wípé bákan náà ni ìjọba tún gba àwọn olùkọ́ bíi 2,000 sí iṣẹ́ tí wọ́n sì tún kọ́ àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ tó ń lọ bí 2,500 wọ́n ra àwọn àga wọ́n ra àwọn tábìlì àti àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ó jẹ́ kó di mímọ̀ pé ìjọba tún ṣe bẹ́ẹ̀ kọ́ àwọn ilé ẹ̀kọ́ sí àwọn ẹkùn mẹ́rin tó ń bẹ ní ìpínlẹ̀ náà alága ẹgbẹ́ NUT wá jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ yìí tún kéde àtìlẹyìn wọn fún ìṣèjọba gómìnà Idris ó wá bu ẹnu àtẹ́ lu àwọn tí wọ́n ń pín ẹ̀rọ fídíò wọ̀nyí ká pé kí wọ́n dẹ́kun nípa bíba ìṣèjọba ìpínlẹ̀ náà ni orúkọ jẹ́ kí wọ́n sì rí pé wọ́n wádìí ohun gbogbo dájú kí wọ́n tó máa gbé jáde ilé ẹ̀kọ́ gíga fásitì uni ìlọrin ti ṣe bẹ́ẹ̀ fún àwọn olùkọ́ni 13 ní àgbéga sí ipò ọ̀jọ̀gbọ́n láwọn ẹ̀ka ètò ẹ̀kọ́ gbogbo gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ yìí ṣe kéde ọ̀rọ̀ yìí lórí ìtàkùn ayélujára wọn ní ọjọ́ àìkú àwọn tí wọ́n fún ní àgbéga yìí ni wọ́n jẹ́ ní ẹ̀ka medical studies ẹ̀ka ètò ẹ̀kọ́ àti pharmaceutical studies gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wípé ṣùgbọ́n àwọn ti ẹ̀ka ètò ẹ̀kọ́ tá a mọ̀ sí department of education management ni wọ́n pọ̀ jù nínú àwọn ẹni náà ìjọba ìpínlẹ̀ Anambra ti rọ àwọn olùdìbò ní ìpínlẹ̀ náà láti má ṣe ṣe àtìlẹyìn fún Peter Obi lásìkò ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Peter Obi ni ó jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC. Ìjọba ìpínlẹ̀ náà fi ẹ̀sùn kan Peter Obi wípé ó ń ṣiṣẹ́ tako ìfẹ́ inú ẹgbẹ́ òṣèlú All Progressive Grand Alliance APGA. Èyí ni ìpè tí ó pè ní ọjọ́ ajé láti pàṣẹ orí ìtàkùn X rẹ̀ níbẹ̀ eléyìí tí ẹni tí ó jẹ́ alukoro fún gómìnà ọ̀hún ìyẹn gómìnà Chukwuma Soludo tí ó fi léde níbẹ̀ ni ìjọba ìpínlẹ̀ náà ti jẹ́ kó di mọ̀ pé Obi ti ń ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú APGA látọdún 2014 ó wá tẹ̀síwájú wípé ṣùgbọ́n ẹni tí ó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Tio Abu Agada ni ó tako ọ̀rọ̀ ẹnu ìjọba ìpínlẹ̀ náà ó wá jẹ́ kó di mímọ̀ pé Peter Obi pé orúkọ tí ó ní tí ó sì ti ń gbajúmọ̀ sí ló ń kọ ìṣèjọba Soludo lóminú ó jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú NDC yóò gbégbá orókè ìyẹn ní ìpínlẹ̀ Anambra lọ́dún 2027.

Arẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC Joe Ajaero ti jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ nípa àgbékalẹ̀ ètò ọrọ̀ ajé látẹnu àwọn olùdíje sípò ààrẹ méjì kan yẹn Gbẹ̀ngà Ọlárẹ́pọ̀ Hashim ti ẹgbẹ́ òṣèlú Accord Party àti Adéwọlé Adébáyọ̀ ti ẹgbẹ́ òṣèlú Social Democratic Party ó jẹ́ ohun tí èèyàn gbọ́dọ̀ bójú wò dáadáa ṣáájú ètò ìdìbò ọdún 2027 Ajaero ni ó sọ ọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn oníròyìn tó ń bá wọn tàkùrọ̀sọ ó jẹ́ kó di mímọ̀ pé àwọn economic plan ti ń ṣe àwọn ìgbésẹ̀ ètò ọrọ̀ ajé eléyìí tí nígbà tí wọ́n bí léèrè nípa àwọn economic plan ti ń ṣe àwọn ìgbésẹ̀ ètò ọrọ̀ ajé láti eléyìí tí ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ ilé wa tẹ́lẹ̀ rí Atiku Abubakar tí ó gbé kalẹ̀ Ajaero tẹ̀síwájú ó ní ó yẹ kí a bójú wo àwọn àgbékalẹ̀ ti Hashim àti Adébáyọ̀ dáadáa tí ó sì yẹ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n bu ẹnu lù ú kí àwọn ọmọ Nàìjíríà sọ èrò ọkàn wọn lórí wọn nígbà tí ó ń ṣe àfiwé àwọn àgbékalẹ̀ ìlànà ètò ọrọ̀ ajé wọ̀nyìí ó jẹ́ kó di mímọ̀ ó fi ó ṣe àfiwé rẹ̀ pẹ̀lú ti Atiku Abubakar ti Peter Obi àti ti ààrẹ Bola Ahmed Tinubu Gbẹ̀ngà Ọlárẹ́pọ̀ Hashim ni ó jẹ́ kó di mímọ̀ wípé ètò ó jẹ́ kó di mímọ̀ pé ètò ọrọ̀ ajé ti Gbẹ̀ngà Ọlárẹ́pọ̀ Hashim wípé òun ni ó pè ní energy first níbi tí ètò ọrọ̀ ajé òun ti ń sọ̀rọ̀ nípa wípé kí a kọ́kọ́ mú epo rọ̀bì kí ìyẹn máa lọ bíi 605 naira fún lítà epo kan ṣoṣo kí a tó wá mu wálẹ̀ sí bíi 200 àti 300 naira ó tẹ̀síwájú ìpè lábẹ́ ìlànà ètò ọrọ̀ ajé ti Ọlárẹ́pọ̀ Hashim yìí náà ni ó tún ti sọ̀rọ̀ nípa ìpèsè bárẹ̀lì epo tó ń lọ bíi mílíọ̀nù mẹ́rin lójoojúmọ́ fún bíi ọdún méjì ó tẹ̀síwájú wípé mímú ìgbòrò bá àwọn ibi ìfọpo ilé wa àti àwọn ohun èlò tí a fi ń pèsè epo ni ó ń bẹ nínú àwọn àgbékalẹ̀ ètò ọrọ̀ ajé eléyìí ti Ọlárẹ́pọ̀ Hashim ti ó fojú sùn fún orílẹ̀-èdè Nàìjíríà olùgbé agbègbè Gànmọ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ti ń rọ gómìnà Abdulrahman Abdulrazak láti tara ṣàṣà kí wọ́n ṣe àtúnṣe ojú ọ̀nà tí ó so akátá mọ́ agbábíàká mọ́ pipeline àti àwọn agbègbè mìíràn kí wọ́n ṣe àtúnṣe rẹ̀ ní wàrà ìṣẹ̀ṣà wọ́n jẹ́ kó di mímọ̀ pé ojú ọ̀nà yìí ni ó ń jẹ́ ìṣòro kan gbòógì fún àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè tí ọ̀rọ̀ yìí kàn àwọn awakọ̀ àti àwọn tí wọ́n ń ṣe ètò ọrọ̀ ajé ní ojú ọ̀nà yìí ẹni tó jẹ́ olórí àwọn olùgbé agbègbè náà Alhaji Tajudeen Saheed Al-Gamawi ni ó dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ yìí fún àwọn iṣẹ́ tí wọ́n ti ń gbé ṣe ìyẹn lórí àwọn ilé ẹ̀kọ́ àti àwọn àkànṣe iṣẹ́ àmọ́ ó rọ ìjọba láti ṣe àtúnṣe ojú ọ̀nà yìí kí sáà ìṣèjọba wọn kí ó tó parí ó jẹ́ kó di mímọ̀ wípé ojú ọ̀nà tó lọ láti Ọpẹyẹmí Petroleum Station tó lọ sí Agbábíàká àti Ìlọrin pé ojú ọ̀nà yìí lè tún jẹ́ ojú ọ̀nà tí yóò tún mú kí lílo bíbò rọrùn fún àwọn ènìyàn tí yóò mú kí àdínkù òde bá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí yóò sì tún mú kí ètò ọrọ̀ ajé kí ó túbọ̀ gbòòrò sí i. Ó wá jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ òǹtajà àti awakọ̀ tí wọ́n sábà ń gba ojú ọ̀nà yìí ni wọ́n ń kọminú lórí bí ojú ọ̀nà yìí ti ṣe ń mú àkùdá tí ó sì ń ṣe ìpalára fún ètò okòwò wọn ètò ìrìnà wọn ètò ààbò wọn pàápàá jùlọ lásìkò òjò tí a wà yìí ó rọ ìjọba láti dákun kí wọ́n parí àwọn ojú ọ̀nà tí wọ́n ti ń bá lọ ó tún wá tẹ̀síwájú pé ṣíṣe àtúnṣe ojú ọ̀nà yìí yóò mú kí ìyẹn lílọ bíbọ̀ àti ìrìn àjò kí ó rọrùn ìyẹn láàrin Gànmọ Àmọ́yọ̀ Agbábíàká pipeline àti àwọn ojú ọ̀nà tí ó ń bẹ ní agbègbè yìí ó ní èyí yóò tún ṣèrànwọ́ tó pọ̀ jàǹtẹ̀rẹ̀ fún ètò okòwò àti lílọ bíbọ̀.

0: ènìyàn kan jáde láyé nígbà tí àwọn ogún ènìyàn fi ara gbọgbẹ́ lásìkò tí ọkọ̀ akérò kan ti ń ṣe ọkọ̀ bọ́ọ̀sì kan tí ó ṣe bẹ́ẹ̀ tí ó dànù tí ó sì gba iná jẹ ní ojú ọ̀nà Jeba sí ojú ọ̀nà Ìlọrin sí Jeba Express nípínlẹ̀ Kwara lọ́jọ́ Àìkú. Ìṣẹ̀lẹ̀ yìí ni ó ṣẹlẹ̀ ní agbègbè Okolowo Iyemeja Junction ni ojú ọ̀nà márosẹ̀ Ìlọrin. Wọ́n ní ọjọ́ kò dín mọ́ pé ọkọ̀ bọ́ọ̀sì ni ó kó àwọn ènìyàn mọ́kànlé ní ogún tí táyà rẹ̀ ṣàdédé bàjẹ́ tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó dànù tí ó sì gbanújẹ. Ẹni tí ó jẹ́ alūkkóró fún àjọ panápaná nípínlẹ̀ Kwara ìyẹn Hasan Adekunle jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ yìí pàápàá jùlọ pé èèyàn kan náà jáde láyé nínú ìṣẹ̀lẹ̀ náà pé àwọn tí wọ́n sì fara gbọgbẹ́ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìṣètọ́jú. Gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ Chief Fire Officer Alabi Mohammed ṣe banújẹ́ lórí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún eléyìí tí ó ṣẹlẹ̀ wá gba àwọn awakọ̀ lámọ̀ràn pàápàá jùlọ àwọn awakọ̀ èrò láti máa yẹ ọkọ̀ wọn wò dáadáa ṣáájú kí wọ́n tó gùn lé ìrìn àjò. Ìròyìn Ẹ̀kúnrẹ́rẹ́ tí ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ wa Diamond 88.7 FM Ìlọrin. Ìròyìn lẹ́ka tilẹ̀ òkèrè àti tìrẹ ìdárayá lámàmúwa sí etí ìgbọ̀yìn lẹ́yìn ìdáná dúró ráńpẹ́.
1: Ẹrapọ̀ mọ́ wa ní ìtàkùn ayélujára wa, ìtàkùn ìbàdàn rẹ̀ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, shining supreme.

Àjọmọ̀gàn ilẹ̀ Yemen, eléyìí tí ó jẹ́ àjọmọ̀gàn kan tí gbogbo àgbáyé dámọ̀ dáadáa tí wọ́n gbajúmọ̀, ti bẹ̀rẹ̀ àkànṣe iṣẹ́ kan tako àwọn láti gba agbègbè kan padà lọ́wọ́ àwọn ikọ̀ àtìláàwí, gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ Southeast ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣe ìṣàkóso sánà, tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé èyí jẹ́ ìgbésẹ̀ tí àjọmọ̀gùn orílẹ̀-èdè ọ̀hún fẹ́ gbé láti gba agbègbè ọ̀hún padà. Àjọmọ̀gùn ilẹ̀ Yemen ọ̀hún ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ eléyìí tí láti gba agbègbè ọ̀hún, eléyìí tí ikọ̀ Southeast ti ń jẹ gàba lé lórí. Ṣáájú àìgbésẹ̀ yìí, òun ni àjọmọ̀gùn ti kọ́kọ́ gba agbègbè kan tí wọ́n pè ní Dabab District padà lọ́wọ́ àwọn ikọ̀ àtìláàwí ọ̀hún.

Níbi ìpàgọ́ ikọ̀ Super Falcons ni wọ́n ti ṣí báyìí pẹ̀lú àwọn olùdíje mẹ́sàn-án tí wọ́n jẹ́ olùdíje tí wọn yóò máa kópa níbi ìdíje tako ilẹ̀ Morocco. Ìyẹn ìdíje ìperegede fún àwọn eré ìdárayá tá mọ̀ sí 2028 Olympic Game. Àwọn tí wọ́n fẹ́ kópa níbi ìdíje pegedé ọ̀hún ni wọ́n ti ń ṣàbàjọ síbi ìpàgọ́ wọn. Lára wọn láti rí Tùmí Nínú Adésínà, Christiana Uzoma, Valentina Okoro tó fi mọ́ Blessing Nkọ̀. Tó máa dánu dúró nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ fún ti ọ̀sán tòní ẹ̀tún tẹ́tí gbogbo àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí fún ti àyájọ́ àwọn olùkọ́ lágbàáyé gẹ́gẹ́ bí àwọn olùdásílẹ̀ àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara ti ṣe ké sí ìjọba láti mú ìgbé ayé rọrùn fún àwọn olùkọ́. Ìjọba ìpínlẹ̀ Anambra ti ń sọ fún àwọn olùdìbò láti má ṣe dìbò fún Peter Obi lọ́dún 2027. Àwọn olùgbé agbègbè Gọmọ ti ń rọ Gómìnà Abdulrahman Abdulrazak láti ṣàtúnṣe ojú ọ̀nà eléyìí tí ó ti ń mú èdè.

ọmọ ní kẹ́ mọ̀ pílé orin fún rẹ ni kò sì ṣe bébì kankan bí àwa yìí ẹ̀rí ọlọ́run mérò ọkàn ẹ̀gúnlé mo ní ń já yín tán kí n ṣí ilẹ̀ fún yín ni ká ṣe ní bọ́ńbà tó bọ́ńbà.

0: ṣùgbọ́n 1+1 is equal to 11.
1: Ọmọ pẹ́ máa ma fọ́.
0: Lọ́dọ̀ àwọn olóṣèlú ni.
1: Àmọ́ àwọn tó bá jù ẹ lọ.
0: Gbogbo calculation bẹ́ ni calculation tí ò nọ́ ma.
1: Làbí mò ń sọ o. +3.
0: Okay, ṣé mo gbà?
1: +6.
0: Mo mórí kọ.
1: Mother dies 6 months old.
0: Gbìyànjú kọ́ tọ́jú parents ẹ lónìí àwọn ẹni tíchà rẹ àkọ́.

0: láti ẹ̀ka àpòlọ ọjà wa. Ó gba àwọn iléeṣẹ́ alálùbáríkà tán bí ó ti wá lá kí o. Ọwọ́ wa fẹ́ dídí ẹ̀ lọ́sàn ìní ẹ mọ́ bínú. Kò ízì. Ok. Iwájú àwọn ni.
1: Bọ́bọ́ wa ní ṣaláìwò bẹ̀ ojú àwárànkó ìṣọwọ́ múra àwọn nǹkan kò sí kan máa wù ni.
0: Àwọn iléeṣẹ́ tá a jọ ń digbádàgbọ̀n wá sórí ètò akíhan. Látòrí iléeṣẹ́ Femtech, iléeṣẹ́ Uniform, Yeba.
1: Oníṣẹ́ ìtòyí mi mọ̀ jọ̀mọ́ yálà ni. A ní yàlá yòló.
0: Uni Lorry Bread, Gadget Shop, àti gbogbo àwọn iléeṣẹ́ ńláńláńláńlá tó ń dúró tì wá Golden Sands Luxury Resort àti Silvergate Hotel and Suites ṣe ẹ̀kú àdóòtì. Aago méjì ti kọjá àṣẹjú méjìlélógún. Ìpele àkọ́kọ́ la bọ́ sí. Ìpele àkọ́kọ́. Abala ìdùn ọkàn. Ibi tá a ti fa òyìn láǹfààní láti sọ in tó ń gbé wọn nínú tó ń gbé wọn lọ́kàn. Ẹni tọ́kọ́ pè wáyìí, ẹ má jẹ́ ajá wọn tàn mọ́, ẹja kọ́ gbé kọ́ọ̀lù láì ti pè nọ́mbà. Hello.
2: Hello.
0: Ẹ káàsán.
2: Ẹ káàsán o. Mo fi yín ẹkú iṣẹ́
0: o. Ọlọ́run ní ṣe o.
2: Ọlọ́run a máa ràn yín lọ́wọ́ o.
0: Àmì Ọlọ́run.
2: Ẹ dákun, mo wá iṣẹ́ ni o. Mi ni orúkọ mi ni Ọmọládé láti airport. Mo wá iṣẹ́ ni ẹ dákun.
0: Láti airport.
2: Yóò kò sílé ẹ̀ ó ti tú mi bẹ́ẹ̀ láti airport.
0: Kí ni qualification yín mà?
2: SS1 ni mo dé tí mo fi kúrò ní school.
0: Okay.
2: But mo ti pé 50 years.
0: Ẹ ti pé?
2: Mo ti pé 50 years.
0: Báyìí.
2: Mo lè kò tí mo lè ṣe, ó ṣe cleaner, a ṣe.
0: Ọ̀dà.
2: Ṣé kan sí mi jù? Mo ti báyà gbọ́ ọmọ ní airport, gbọ́ nínú airport. Ìwà tọ́mọ yẹn ti pé ọdún méjì. Ṣé màá fún ma bẹ̀rẹ̀ school. Ó ti bẹ̀rẹ̀ school ẹ dákun.
0: Ọ̀dà Ọlọ́run
2: ó sì. Ó jẹ́ ọ̀dọ̀ yín bẹ̀yẹn náà, mo jẹ́ kí ẹ dákun. Kò sí Ọlọ́run
0: jẹ̀ mí. Ó jẹ́
2: ìtú mi gan.
0: Ẹ mọ̀ ẹ gbọ́. A ti gbọ́ ntẹ́ wí. Pẹ̀lú ògbó Ọlọ́run bá nfa níṣẹ́. Bá mú nọ́mbà wọn kalẹ̀. Nọ́mbà yín. Nọ́mbà yín.
2: 0090. 6111. 37. 37-03.
0: A ti gbọ́. Yes ma, a ti gbọ́. Ọlọ́run máa nu wa, ṣe ti gbọ́. Ẹ ṣe gan. Láti jẹ ìjọba yìí, ọ̀rọ̀ ṣẹ́ yìí ni. Tó túmọ̀ sí pé I appreciate yín. Ẹ̀yin tẹ́ ń pè ìpẹ́ ẹ̀ nídìí ṣe I appreciate yín. Ẹ̀yin tẹ́ jẹ́ ká mọ̀ ní wípé ẹ gbọ́ ètò yìí, ẹ mọ̀ pé àfètò yìí àfi sọ ẹnìkankan tó ń bára. Àwa ń rọ àwọn èèyàn tán bá ní ìdí èèyàn fúnṣẹ́ káwọn náà pè wá lẹ́yìn ètò. Ẹ̀yin tẹ́ bá ní ìdí èèyàn fúnṣẹ́. Ẹ pè wá lẹ́yìn ètò kọ́lọ́run ọba láàánú kó síjú àánú gbogbo wa. Hello.
3: Hello.
0: Yes. Ẹ káàsán máa.
3: Ẹ káàsán sá.
0: Adúpẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
3: Ẹ pé ètò.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
3: Abàlí fún kìnnì láti ilé ẹ̀kọ́.
0: Ok.
3: Ẹ dákun lọ́wọ́ kan ni mo fẹ́. Wọ́n mú ti parí mo ti pẹ́. Mo wá láti kíkì lórí ọjà ìta.
0: Network ibi tẹ. Hello.
3: Hello.
0: Hello. Network ibi tẹ wà yẹn o ń break àgbọ̀ yín dáadáa. Ẹ sunkún ibi tẹ dúró sí.
3: Mo ti gbọ́ síbò
0: mi. Ọyá mò ń gbọ́ yín.
3: Wọ́n wá ràn lọ́wọ́.
0: Ẹnikẹ́ni ẹ tún bẹ̀rẹ̀ aláàgbọ̀ yín gbogbo tẹ sọ.
3: Tùmọ́ nígbà tí mo parí ìjì sí ìsú ìríṣẹ́ wọ́n ṣe bísíǹnẹ̀sì. Bísíǹnẹ̀sì ìfẹ́ ìbẹ́ni nǹkan ni wọ́n pe ìpè àbàbọ̀ ní pín. Ó ti tẹ̀ fi máa ra àpò fún máa lo oko.
0: Epo ẹ̀gẹ́.
3: Bẹ́ẹ̀ni, àti máa ń tí ọ̀pá ìwọ̀n sáwọn ènìyàn fi sáwọn ènìyàn fi ẹran. Ẹ máa gbọ́ ìlàjì àpò ní wọ́n kà báyìí sí owó ní ọ̀hún. Tọ́mọ̀ ní wọ́n á ní kí n kọ́ fún èyí tẹ bá rí sísàn mí lọ́wọ́.
0: Ẹ ní sùúrù, ìlàjì àpò tẹ́ ń ta òun kí ló ṣe.
3: Kò tó tà ní, kò tó tà rárá.
0: Tẹ bá gbé ìlàjì àpò ìgbà wulẹ̀ mọ́ tà sí. Ok, ìlàjì àpò gangan lẹ́yìn gangan ń jòkó tì.
3: Ìmọ̀ ń jòkó tì. Ìmọ̀ tí bá ń dá àpò wá ìmọ̀ lu oko. Ìmọ̀ ara ń sọ pé fẹ́ lò.
0: Àpò dídì kan ẹ̀ torí rẹ̀ ló kọ ọjà ẹ lọ́jọ́ oko.
3: Mú ìyín náà mú pé tó bá tó méjì àbí mẹ́ta. kódà ọ̀rẹ́ mi kí n lọ yín mọ̀ náà ó mọ̀ bá mi ní
0: ọ̀rẹ́ ní ọ̀pọ̀ ẹni sùúrù èló ni wọ́n ń ta àpò yẹn.
3: àpò gidi gangan ò ní àpòpò wọn lè gbé fún wa ní 6,000.
0: èló
3: bọ̀ tá a bá tá 6,000 tá a bá rà lọ́dọ̀ aláròógbó wọn lè ta 7,500 kúrò àánú tí ó wọ ọkọ̀.
0: èló ṣe ń gbọ́ mi.
3: ń gbọ́ ni.
0: ṣé ẹ lọ́mọ lọ́wọ́.
3: bẹ́ẹ̀.
0: bó lẹ́sẹ̀ wá manage.
3: ní manage náà ni à ń ṣe síra wọn ni. Bàtà sí ìrísẹ́ ẹ̀ka mi fi máa ra.
0: Àmọ́ ọkọ̀yin náà wà pẹ̀lú yín.
3: Àmọ́ náà ń ṣe níwọ̀n rẹ̀. Àmọ́ kò sí àtọwọ́wọ́ náà ni owó fi mọ́.
0: Torí n tẹ́ ń sọ nísìn ni pé ìlàjì àpò tẹ́ ń ta 3,000.
3: Bẹ́ẹ̀.
0: Sínú 3,000 lẹ́tí wá ń bọ́ ọmọ lẹ́tí ń bọ́ gbogbo ẹ̀.
3: Àkìyí ọ̀kẹ́ ṣe bẹ̀rẹ̀ tí mo bá ta nígbà mi iṣẹ́ mi bá tún wọ pẹ́pẹ̀pẹ́ láwọn àwọn ọmọlẹ́sìn mi kì í ṣe àjọ tí
0: mo ṣe. Ok, ẹ kàwé. Ẹlẹ́sìn lọ́wọ́.
3: Bẹ́ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Ìlà.
0: Kí lẹ kó kọ yín?
3: Bilikis.
0: Láti airport. Ẹ bá ń pe nọ́mbà yín.
3: 6806
0: àbí bẹ́ẹ̀ ti pè náà kọ́hún. Ọya ẹ pe last ẹ mọ̀ gbọ́ ẹ pe last number méjì tó parí rẹ̀.
3: 4227.
0: Ẹ ti pè tán ìfẹ́ ẹ pe number yẹn tán ni. Ọ̀dà ẹ mọ tá a ṣe. Ara àwọn olólùfẹ́ wa tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ ètò yìí tẹ́kun wọ́n fẹ́ràn entrepreneur iná ní iléeṣẹ́ femtech. Ẹni 6,000 ni àpò kan àbí. Tábà fún ilé owó àpò mẹ́ta that is 18,000 ká fi 2,000 tó kùkú kẹ́ẹ̀ fi ṣòwò mọ́tò kọjẹ́ 20,000. bọ́bá di jọ́mẹ̀jọ́ yà gba 20,000 lórí ètò yìí ṣe ti gbọ́. Bẹ́ẹ̀ni tẹ́ bá lè bá mi kí n tó parí ètò ẹ̀ gba 20,000 yín nìsín nínú owó tí femtech ni a fún àwọn èèyàn. Àti fẹ́ nìkan lọ́rẹ́ 1,000 ní last week. Tẹ́ bá lè bá mi lórí ètò ní ìsìnkí tó parí láago mẹ́ta ẹ̀ gbowó yín. Subhana Rabbika. Ẹni tí femtech like jù láyé òun ní kíyẹn wà self independent. Ẹni yìí lòun ṣe NC ṣùgbọ́n àwọn ò tí ì ríṣẹ́ so àwọn tó máa ń kọ́ ọmọ lẹ́sìn kankan but ọ̀rọ̀ tíyẹnì tí wọ́n ń sọ ohun bọ́ bá jẹ́ pé ibi tán ti bí mi nìwọ náà bá ti bí wọ náà àbọ̀ gbèrú bẹ̀ rí ọmọ ìpò owó òjọ́ ni mí ẹ̀ bá ń ta ìpò ẹ̀gẹ́ àwọn èèyàn já pé nọ́mbà lónìí o ẹ lòdì last caller.
3: Ẹ
0: ká àzámà o. Yes ma.
3: Èmi ní sọ́ọ̀ fún mo pè é láti gbọmọ láti jọ
0: ẹ. Kí lẹ wí? Irú bísínẹ́sì wo lẹ̀ ń ṣe?
3: Mo ní mo fẹ́ ìdámọ̀ rẹ̀ tún tààtà.
0: N gbọ́ Muizi Zainab láti Gánmọ̀. Ṣé atalẹ̀ pè á fún àbí sewing machine? Ẹ́ Hello? Hello? Ṣé ọ̀rọ̀ atalẹ̀ pè á fún ni àbọ̀rọ̀ pẹ̀ ń ṣe sewing machine tẹ́lẹ̀ tún yẹn ẹja? Ẹ pè wá ń jọ alákọ̀ọ́kọ́ ẹ sọ̀rọ̀ sóyún machine ẹ pè wá ń jọ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀tún yẹn òní atátúnkan ọ̀dà ọlọ́run ó sàánú àti gbọ́ ẹ ṣeun ọlọ́run ó sàánú. Ẹ jáfẹ́ ni yìí rọ́pò kọlù. Hello.
4: Hello sir.
0: Yes ma.
4: Ẹ káàsán
0: o.
4: Yes sir. Ẹ jẹ́ ìjọ́sà ọmọ ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ni mò ń wá sá.
0: Ṣé ìrànlọ́wọ́ lọ́yẹ kẹ́ fi ṣáájú àbí ká mọ̀ tẹ́ fẹ́ bá wa sọ?
4: Ẹ má bí ìfẹ̀mí náà ni mo pè ní
0: ìfẹ̀ orúkọ yín
4: kí ni fa lórúkọ mi jẹ́?
0: Láti bo?
4: Láti Daniel Alú Alápàdà.
0: Ok, kí lẹ bá wa sọ ma?
4: Ẹ jọ́sà ara mi ni ìyá láti bí ọdún méjì sẹ́yìn tí mi ò lé rẹ̀. Mi ò lé rẹ̀ bí tó lọ.
0: Sẹ́yìn lẹ̀ ń halẹ̀ mọ́ wa níjẹ̀jọ àbí nǹkan tẹ́ ń sọ̀rọ̀ pé kásá wowó fún yín sẹ́yìn ni.
4: Èmi bá òtí tèmi yìí jẹ́ dógún tí mo pè yín owó mi sì. Mo wá pè padà ẹni tí pé ẹ ti kú òde
0: ètò. Kí lọ wá sí yín gangan?
4: Ojú yẹn ló wá ń dààmú mi báyìí ojú. oju ni bi ti mo wa gbe lo won ni ti wa 60,000
0: eni suru ma eni kan kun pe wa lori case oju o boye se sempe wa fun gba kokko ni
4: ani ara gan se ni se atoju
0: seri mama wa olohun fun ala lafia awon eyan ti gbo ti seri gbogbo tawon eyan so lori eto yi awon ti won gbo awon ti o si help yin tolorun ba ni won ba pe wa a jise fun yin ai jamba adeun seri ti gbo olohun ran wa lowo yo fun gbogbo ala lafia e seun e ja de ka polowo ja

0: ìrànwọ́ lórí èròǹgbà rẹ láti tayọ níbikíbi láti ìgbà ìkókó títí darúgbó kẹlẹlẹ ní tìmùtìmù uniform ti ṣètò bánirẹ fún ọ láti mú àlá rẹ wá sí ìmúṣẹ súnmù fọkànbalẹ láti tayọ náírà ìtura láti mú èrò rẹ wá sí ìmúṣẹ tìmùtìmù uniform ló nílò 07068245523
1: láti tayọ níbikíbi uniform
2: kẹrẹ o ṣe fẹ mọ wà nínú mọlẹ lójoojúmọ ayé
3: afẹbẹ
2: ṣe fẹ mọ wo bọọlu torílẹèdè yìí àti tilẹ òkèrè láì dúró de kínó de o tàbí ẹrọ amúnáwá jẹnẹrétọ
3: bẹẹni ó wù wá
2: ká wo sinimọ ká gbọròyìn ká gbórin tó wù wá nígbàkúgbà lábẹ ìfọkànbalẹ pé iná òkúkú ní ṣẹjú
3: tó bá rí bẹ yóò dùn mọ wa
2: bó kò bá jìnà ilá kì í kò ìdáhùn sí gbogbo ìbéèrè yìí iléeṣẹ femtech ló wà femtech inverter àti solar power wákàtí mẹrìnlélógún odidi ọjọ ipò ọsẹ kárí oṣù ipò ọdún inú mọlẹ lẹẹmọ wa ariwo pẹ̀lú èéfín jẹnẹrétọ̀ tamọ̀ gbádùn lọ́wọ́ kíná ó kú ìtànsọ́rùn lásán lágbára sólà nílé yín nílé iṣẹ́ ní sọ́ọ̀bù tàbí níbikíbi bójúmọ́ bá ti mọ́ sólà ti ń báṣẹ́ lọ iléeṣẹ́ femtech lasojú fún iléeṣẹ́ lúmínọ́ọ̀sì ní gbogbo ìpínlẹ̀ kwara 08092164444 www.femtechsolar.com ẹ yọjú iléeṣẹ́ femtech tó bá súnmọ́ yín jùlọ kẹ lọ gbà mọ́lẹ̀
4: kẹrẹ o iléeṣẹ́ unilorin bread ló tún ṣílẹ̀kùn àǹfààní ńlá kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá ń gbà lérò láti jẹ́ alágbàtà wọn yálà oníṣẹ́ ọwọ́ ni tàbí oníṣẹ́ ìjọba tó ní mọ́tò ọ̀kadà tàbí mọ́rúwá tara rẹ̀ ẹ ní àǹfààní láti kó búrẹ́dì láì mú owó kankan dání tẹ́sì máa pin fún àwọn alágbàtà wọn káàkiri eléyìí tẹ́ máa sanwó lẹ́yìn tí ẹ bá ti tà á tán tí kò sì di iṣẹ́ òòjọ́ yín lọ́wọ́ oní taxi ọlọ́kadà onímọ́rúwá àti ẹni tí ó ní mọ́tò tara rẹ̀ tí a mọ̀ sí kọ̀máṣíàkà láǹfààní yìí wà fún ẹ lè lọ kó búrẹ́dì láàárọ̀ kùtùkùtù pin fún àwọn alágbàtà tẹ́sì máa gbabi sí òòjọ́ yín lọ àǹfààní owó ojúmọ́ mìíràn rèé láti iléeṣẹ́ Unilorin Bread ẹ kàn sí wọn nínú ọgbà Unilorin Secondary School tó wà ní Adéwọlé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí aago 07063895155 tàbí 08053542864 Unilorin Bread ó yàtọ̀ gidigbé.
5: Ǹjẹ́ o mọ̀ wípé o lè ra ẹ̀rọ ayára bí àṣá láptọ̀pù láwìn kó o sì máa gbé lọ lójú ẹsẹ̀ ní gadget shop?
6: Báwo lèyàn ó ṣe ṣe?
5: Kódà ó tún rọrùn fún ẹ kó o máa sanwó ẹ̀ padà díẹ̀díẹ̀ lóṣooṣù fóṣù mẹ́fà gbáko.
6: Oṣù mẹ́fà kẹ̀.
5: Bẹ́ẹ̀ ni o ti rọrùn dọ́ba báyìí láti ra gbogbo ohun èlò ẹ̀rọ ayára bí àṣá tó fẹ́. Pàápàá jùlọ láptọ̀pù tó mọ gaara tí bátìrì ẹ̀ tọ́jọ́ tó sì wà lóríṣiríṣi bíi kọ 2Duo, kọ i3, i5, i7, àbínálálá tó fi máa wọn fóònù ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi. Credit Direct ló ṣàtìlẹ́yìn ẹ̀. Gbogbo ohun tó o bá fẹ́ rà ní gadget shop tó fi mọ́ kọ̀mpútà ló lè rà dórí mílíọ̀nù kan náírà láwìn. Máa sanwó padà fóṣù mẹ́fà ní rọrùn. Ṣùgbọ́n bí ìgbéléwọ̀n rẹ bá ṣe kújú òṣùwọ̀n sí ni o. Sáti lọ sórí ìtàkùn www.gadgetshop.ng láti ra ọjà níbi tó o wà láì dààmú rárá. Ẹ sì lè kàn sí iléeṣẹ́ gadget shop kẹ WhatsApp wọn sórí 08161111700. Àǹfààní tabua lèyí láti iléeṣẹ́ gadget shop lájọṣepọ̀ pẹ̀lú Credit Direct.

ẹ̀kọ́ ọ̀jọ́rọ̀ ìròyìn ní sókè fún tìrọ̀lẹ́ sí ti gbọ̀yìn láti canada monday 3.7 fm nìlọrin. Àjọ ọmọogun orí òfurufú nílẹ̀ nàìjíríà nef wọ́n ti ṣàlàyé lónìí ọjọ́ ajé pé àwọn ti gbẹ̀wọ̀n ìgbésẹ̀ o láti tètè gbé ìgbésẹ̀ àńdọ́lẹ̀ ni pẹ̀lú ọkọ̀ bàálùú atr 42, ìyẹn tí wọ́n ní oníjàmbá ní agbègbè ìgbọ́kọ̀dá nílùú ìpínlẹ̀ ondo lónìí ọjọ́ ajé. Àpilẹ̀kọ látọ̀dọ̀ kọmọdà ehime edodamen tó jẹ́ adarí fọ́rọ̀ tó ń lọ àti bí nǹkan ṣe lọ sí sálàyé pé ọkọ̀ bàálù ọ̀hún ni eléyìí tó jẹ́ pé ó ń gbéra láti ìlú benin lọ sí ìlú èkó kó tó di pé oníjàmbá náà. Àpapọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lẹwa nurse ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aláṣẹ fáfitì madonna pé kí wọ́n wò ṣe òfin ọ̀rọ̀ àlé àwọn akẹ́kọ̀ọ́ tán jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ nọ́ọ̀sì èyí tí wọ́n ní wọ́n lé wọn kúrò látàrí ọ̀rọ̀ pé wọ́n kópa nínú fọ́nrán fídíò tó ń jàrìnrìn lórí ayélujára ní àárín ilé ìwòsàn náà. Àpilẹ̀kọ tí wọ́n bòólù látọ̀dọ̀ ẹni tí ń ṣe comrade akintaye babatunde àfíìsì gcns ni ààrẹ àpapọ̀ fẹ́gbẹ́ náà sì ọ̀hún ló sàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ náà ní ìwà wọn kò tọ́ lóòótọ́ àti pé ìwà náà kò sí eléyìí tó yẹ ká bá lọ́wọ́ àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ nínú ìmọ̀ nọ́ọ̀sì. Àwọn ọmọ ogun ẹ̀ka ti ẹlẹ́ẹ̀kejì nínú operation fàṣáyàmà wọ́n ti lọ síbẹ̀ kó àwọn ọmọ ogun lọ sí ìjọba àbílẹ̀ anka ní ìpínlẹ̀ samfara láti dóòlà àwọn tí wọ́n jí gbé látọ̀dọ̀ àwọn jàǹdùkú tí wọ́n dìhámọ́ra lópòpónà anka lọ sí gadamaya bí wọ́n ṣe ní iṣẹ́ ìdóòlẹ́ni náà ni àwọn tètè dá sí látọ̀dọ̀ àwọn ológun náà lórí àkọlù tí wọ́n ṣe sáwọn tó rìnrìn àjò ní òpópónà gẹ́gẹ́ bí àjọ ọmọ ogun lẹwa bí wọ́n ṣe gbé jáde. Ọ̀pọ̀ èèyàn ló pàdánù ẹ̀mí wọn o nígbàtí ọkọ̀ bàálù àbàsíbi ó wù ú èyí tó jálulẹ̀ ní ìgbọ́kọ̀dá ti ṣòlólò ìjọba àbílẹ̀ ìlàjẹ nípínlẹ̀ ondo lónìí ọjọ́ ajé gẹ́bí ìròyìn tá a rí gbọ́. Wọ́n ní ọkọ̀ bàálù àbàsíbi ó wù náà ni ó ní ìjàm̀bá ìjálulẹ̀ ọ̀hún ní agbègbè tó jẹ́ bí àròfọ̀ ọ̀hún nílùú ìgbọ́kọ̀dá. Àmọ́ ṣá o òǹkà àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn ni a ò tí ì lè sọ pàtó wọn títí di àsìkò tá a fi ń kúròyìn yìí jọ. Èyí ló pin ìròyìn ní sókè ẹ̀ṣinṣin fún bẹ́ẹ̀ sí ń tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.

ọgbọ yóò bá ẹlẹ́mẹ́ ẹkún ilé ẹkún kalẹ̀ bó lójú ọjọ́ lọ́dọ̀ ti yìn ẹ gbádùn yẹn dáadáa wọn bá yín láòdo ẹ dáadáa ẹ gbádùn ẹ bó ṣe ń lọ bó ṣe kíkún lọ ẹ ti wá mọ̀ pé sárí gbogbo nǹkan nínú ayé tá a wà yìí torí ara rẹ ló ṣe ń ṣe o bó o bá sore torí ara rẹ ni bó o ṣe dàkejì re torí ara rẹ náà ni ẹ mọ̀ pé mi ò ní ronú kọ́bọ̀ ọmọ tí ò ní ronú kọ́bọ̀ yẹn rèé àwọn olóòlọ́wọ́ bá mi ni bá a bá wo tẹ̀kọ́ takara bí ẹni pé ò ní yónú ni ọ̀pẹ́ bíi ti èmi ti jáwé gbé pọ́ mo dára sùkọ́ mo jáwé àbàfẹ́ mo dára sùn lẹ̀lẹ̀ mo ti wá gúnmú gàgà lólówó mọ̀ ọ̀dára ọmọkùnrin olùwàwò ní wo koríkorí àpáta dàgbà yẹ́sì kẹ́hùn ọ̀gbọ́n yóò bá ọlọ́wọ́ ìwọ náà ní mọ ìwọ ní mọ kébọ̀ ọlọ́wọ́ bá mi ò bá ò bá wá tìgbà kọ́ bómi tá ò tìgbà kọ́ bómi.

0: ẹ̀ka bọ̀ padà lẹ́ka ìpolówó ọjà.
1: Tá ń sọ ni pé àṣẹ ni a máa ṣera rẹ̀ yín tó ń ṣe yẹ òun ṣe fúnra rẹ̀ ni.
0: Bàbá kan ń bẹ àgbẹ̀ ni bàbá yìí ó sì lọ́mọkùnrin méjì. Ọmọkùnrin méjì ni ọlọ́run yọ̀dọ̀ fún bàbá tá a wú yìí. Gbogbogbà wọ́n máa ń lọ sóko ọlọ́run wá kẹ́ bàbá yìí ẹ̀ mọ̀ pé àgbẹ̀ yàtọ̀ sá àgbẹ̀. Àgbẹ̀ bàbá yìí àwọn àgbẹ̀ aládàá-ńlá ni tó jẹ́ pé ọkọ wọn tóbi ọlọ́run kẹ́ wọn ọlọ́run gbà fáwọn bàbá tá a wú yìí. Tọ́ bá ti wá lọ sóko alágbè kan bẹ lójú ọ̀nà tí máa ń lọ sóko ẹ̀ mọ̀ pé ọ̀nà oko tá a wú yìí èèyàn bíi ọgọ́rùn-ún èèyàn bíi 200 wọ́n lè máa jọ lọ sóko lẹ́ẹ̀kan náà. Ọlọ́run gbà fún wọn o èrò pọ̀ tí máa ń gba ọ̀nà ibẹ̀ yẹn tí wọ́n máa ń gbabẹ̀ lọ sóko alágbè kan bẹ tí máa ń dó lójú ọ̀nà oko tá a wú yìí.

0: Ẹyin ò rí bí ìfẹ́ sẹ́yàwó yóò lè kásẹ̀ lè rí kó máa kó kàn máa kẹ ń gbà tẹ́wọ́ bọ́ ṣe bí ìfẹ́ kẹ kàn jọ fararora. Ṣé bí ìfẹ́ ni ẹ ti dẹyọ kan náà ṣe ẹ̀ láìkì ìyàwó yín ni ẹ lọ́ọ̀fẹ́ ni.
1: Ara ẹ̀ kò bá lọ gbé àmọ̀ ní kọ́mọ mi lórí.
0: Ẹ mọ̀ ẹ̀ mọ̀ jù gbọ́ àmọ̀ àmọ̀ ti tóbi jù àbọ̀mọ̀ odó ẹ̀ lẹ́yìn ẹ̀ fi eléyìí olè ẹ̀ ń ràn pẹ́yìn ẹ̀yìn náà ẹ̀ jà rárá mi láìkì ẹ̀.

0: ọ̀rọ̀ tí ń sàyí gan ọ̀rọ̀ pọ̀ ń bí àbẹ́ jẹ́ wọn ní wà bínú ó kọ yíwọlẹ̀ tí ń pè á o.
1: Ẹ
0: mọ̀ ní ọlọ́mọ̀ ní ṣètò.
1: Yíyan mọ pàrọ̀ láì ọ̀bọ̀ yìí kó kásẹ̀ lé lérí.
0: Ẹyin ṣé ìfẹ́ ni àbárí fín.
1: Yálà yá àríwá kókó yá yìí ọmọ àwa dídá kó kásẹ̀ lé lémi lérí.
0: Ṣé ẹ lè gbà kíyàwó ti ń kásẹ̀ lé yín lórí.
1: Kókó ṣe kíni.
0: Ṣé bẹ́ẹ̀ jọ ń ṣeré ẹjọ́ ń bẹ́ẹ̀ kò sọ́mọ́ nú

0: ẹja dá sí lókù yẹn.
1: O ní agbára.
0: Aha.
1: Ṣùgbọ́n ojú dé mi ó fi wo ojú pé ìfẹ́ ni.
0: Ojú ìfẹ́ lẹ fi wo.
1: Ojú ìfẹ́ lẹ mi ó fi wo téèyàn bá ń bẹ ńbẹ̀ ní àrífín. Bọ̀ téèyàn àti ẹnìkan bá jọ wà.
0: Ẹyin àti ẹnìkan náà lẹ jọ wà nù lé
1: o. Òun náà ni ló fi dàbí ìfẹ́ lójú mi báyẹn.
0: Pè é fojú ìfẹ́ wò pé àwọn love mi náà ni wọ́n bá mi play love. Ẹ sá lọ kò mi tọ́lá ẹ padà wá wọ́n ti sá ẹ ti já pa o. Ẹ ló kọ́ yín lẹ́tí pé last caller mo fẹ́ lọ́dọ̀ àlejò mi.
2: Àkàbí ló kọ́ mi.
0: Láti
2: ẹyẹ ń kọ mi.
0: Ok Mr. Àkàbí ẹ káàbọ̀ sórí ètò.
2: Nítorí ọkùnrin wàhálà ẹ pọ̀ gbàgbọ́lẹ́ tó mọ̀ pé ní bàbá wàhálà.
0: Kí ló dé? Èyí ti rí. Sẹ́yìn ò lè gbà kíyàwó yín kásẹ̀ lẹ́yìn léèjì káàbọ̀rún àbí orí. Wọ́n mọ̀ sá lọ. Ṣébí ẹbórí nígbà tí ò sẹ́yìn ọmọ ẹ̀bẹ́yìn àti ẹ̀ náà lẹ́jọ wà nù lé. Ṣé ìfẹ́ ò lè ẹ̀tẹ̀ já pa àwàdà jù. Ṣé ìfẹ́ ò lè fà á ni pé àmọ́ kásẹ̀ lẹ́yìn àmọ́ ọkọ mi lórí. Ṣé bọ́kọ ẹ̀yìn ni ọkọ rẹ̀ ìyàwó yín náà ni àbí kó kásẹ̀ lẹ́yìn ká. Ṣé lẹ́yìn ọ̀wádà kò fẹ́ kí ó wò pé ẹ ń wo bọ́ọ̀lù lọ́wọ́ kó náà pé ó ké o ẹsẹ̀ ẹ̀wà romantiki ni. Ṣé ẹsẹ̀ ọ̀rọ̀ epo tó wọ́n lẹ fi ń sọ báyìí wo ẹ̀yìn tẹ̀ ń pè. Ọ̀rọ̀ epo ló jẹ́ ká ẹ máa sọ báyìí kára epo. Àbí ọwọ́ jẹ́ kára ìka kára epo. Mo sì ti ní mi ìgbàlejò mọ́ ó dá ẹjẹ́ ẹgbẹ́ nìkan sí. Ó kọ yín bolẹ̀ tí ń pè á.
1: Alájùbọ̀lá lé ilé ẹrù láti òkú pẹ̀lú.
0: Ok bàbá yìí náà ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn dá sí.
1: Ọ̀rọ̀ wo ni ẹ fẹ́ dá dàkúdàlẹ̀ àwọn ọmọká gbé ìfà tó pọ̀ kò sí ti kó gbé rí lọ lẹ́sẹ̀ ó yẹ kó káríká kó wúrù kárù lérí ni èyí ló dà jù.
0: Kó rù yín lórí.
1: Kárù lérí káwọn ẹgbẹ́ aníyàwó.
0: Ṣé
1: fẹ́wò ní olú fẹ́wò eré yìí.
0: Kò lè kásẹ̀ lẹ́yìn léyìn káàbì orí.
1: Ọ̀pá ọ̀pá ó tó ní àwọn bíi ten tire rẹ̀ gbé sí lẹ́jọ́ àwọn twelve tire ten tire lágbára lè ká.
0: Pé
1: ó gbè dáadáa.
0: Ṣé ẹyin kálukú ló mọ tó ń fẹ? Ṣé ẹyin ò lè gbé ẹ̀ lé kò lè kásẹ̀ lẹ́yìn lórí? Ṣẹ́sẹ̀ rẹ̀ wúwo lórí yín ni? Má ti ṣe pẹ́sẹ̀ rẹ̀ wúwo lórí yín. Ẹsẹ̀ mélòó náà ló bè ní? Ẹsẹ̀ tó fúyẹ́ bí ẹsẹ̀ alágẹ̀ bí òwò alágẹ̀ mọ̀. Ṣé eléyìí wá wo pé kó kásẹ̀ lẹ́yìn lórí? Kóra ọ̀rọ̀ ni wákàtí méjì lè mọ̀ pé nǹkan kan wà lórí yín. Gbígbẹ̀ yẹn nìyẹ má bàlẹ̀. Bàbá ẹ káwọ̀ sórí ètò ẹjẹ́ máa kí kí ló kọ ibo lẹ̀ sí jẹ́ ẹ bá dá kọ léṣẹ́ ẹ bá wá.
3: Ẹ ṣe olótú akí gbogbo ara lé lọ́kùnrin àti lóbìnrin pé akuṣẹ́ òní o orúkọ mi ni olúwa tóyàn lábọ̀dé púpọ̀ ọlá láti Diamond Amusement Park nílọrin.
0: Tọ́ Diamond Amusement Park lọ́wọ́ tá a wà yí bàbá kí ni àwọn àǹfààní tó ń lọ ń bẹ̀ lọ́wọ́ fáwọn aráàlú tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ sá.
3: Ẹ ṣe olótú àǹfààní tó ń lọ ní Diamond Amusement lójoojúmọ́ ni pé ibi ìdárayá ni.
0: Ibi ìdárayá ni.
3: Ibi téèyàn ti ń gbádùn ara rẹ̀. Then fọ́pọ̀lọpọ̀ tó ti ṣiṣẹ́ lọ látàárọ̀ ibi téèyàn tó ti ń relax ni. Pé ibi tí mo ti wá mọ́kàn ara mi balẹ̀. Fáwọn tó ti lọ ibi iṣẹ́ pákálẹ̀ kí àbáwọn tó jẹ́ pé ibi iṣẹ́ ọ́fíìsì gan náà ń lọ. Tọ́wọ́n àgbà gbogbo stress mo ti go through lénìí. Ibo mo ti lè jẹ́ kí n tẹ̀ lọ sinmi kí n tún ronú ara mi wò.
0: Èmi náà fẹ́ lọ sinmi.
3: Bẹ́ẹ̀ ni sir, Diamond Amusement Park ni. O la ṣe ń wá sórí ètò ní gbogbo ọjọ́ Ajé àtọjọ́ Wednesday pé Diamond kì í ṣe pé ibi téèyàn ti ń ṣeré tipátipá ti ń bá wọ Diamond Amusement Park. Mo gbúdọ̀ fi machine wọn ṣeré, mo gbúdọ̀ ṣeré. Èèyàn lè wọlé kó jókòó kó wá ronú ara rẹ̀. Àyè wà fún láti wá sí Diamond Amusement Park pé mo kàn ti ẹ̀ wá jó. Kẹ́ ẹ má wàá gùn kankan rárá kẹ̀kan jókòó kẹ́ ẹ máa wo báwọn èèyàn ṣe ń ṣeré. Inú ara yẹn sì tún máa dùn.
0: Pé èèyàn lè ṣe léyìí náà.
3: Bẹ́ẹ̀ ni sà. Sọ pé owó ìwọlé lásán 500 naira péré mo ní kò sóhun tó máa fi gun géèmù nulẹ̀ ẹ̀ sì lè wá. Kẹ́yìn fúnra yín náà kẹ́ wàá múnú ara yín dùn. Àwọn DJ wa máa ń play lójoojúmọ́ là ń play orin látàárọ̀.
0: Lójoojúmọ́
3: dago méje alẹ́. Ẹ kàn lè jókòó kẹ́ ẹ wà lábẹ́ igi kan bẹ̀ kẹ́ sì máa wò réré kẹ́ máa wò kẹ́ máa wò yé kẹ́ máa ronú nǹkan tí ẹ fẹ́ fi ayé yín ṣe. Ọdún ti fẹ́ parí báyìí last quarter lámú yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì rí nǹkan tó ń lé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òrùn tó sì wà lókè sí ìtàjọ ságbẹ. Ẹ lè wá jókòó sí Diamond Amusement Park kan jókòó sábẹ́ kẹ́ sì re-strategize pẹ̀lú ìwé lọ́wọ́ pé ok báyìí mo ti fẹ́ rìn báyìí mo ti fẹ́ ṣe.
0: Bàbá ẹjẹ́ kọ́kọ́ bèrè báyìí ná àwọn àǹfààní wo ló wà téèyàn bá wá ń fi nǹkan ṣeré bí eré ìdárayá ní Diamond Amusement Park àwọn àǹfààní wo ló ní fún àgọ́ ara àbí fáwọn èèyàn tí wọ́n mọ̀.
3: Ẹ ṣe olótú àkọ́kọ́ fún ìmọ̀ ìjìnlẹ̀ àtàwọn dókítà fi yọ pé téèyàn bá ń ṣeré ìdárayá dáadáa ó ń jẹ́ kí àlàáfíà pípé wà lára. Ẹ gẹ́gẹ́ so pé bí èèyàn bá ṣe ṣe wọn pé bí èèyàn bá ṣe ń ṣiṣẹ́ sáìsì sí lèèyàn ṣe ń nẹ́mí gúngùn sí pẹ̀lú rẹ̀ fi ọlọ́run. So pé mo wá ṣeré dáadáa ní Diamond Amusement Park àǹfààní tó wà ń bẹ̀ ni pé àlàáfíà ara wọn á jẹ́ agora o ma di pere pere yo mo sise daada e je mo flow bo se ko se flow opolopo agbe awon ba awon se mi awon mi daada mi mi awon ode le te ba se exercise daada gbugbo awon kan bayi le le lolorun le yayin ya pelu exercise daada
0: jo je ka gwara o tun lalafia daada
3: so diamond ile ti diamond mo se park ni lasun pe mi o ti wa gun machine wa pe bo mo kon rin lenti ile wa de lato kede sale le mi jabe meta eyin go mo pe ti rin e get by sir so gbogbo ile lo se anfani fala fa go ara wa pe mo sere ni o boya mo gun ordinary swing wa sir swing de ko fe lo bade swing sir
0: ofe
3: ni
0: yen
3: ofe ni swing bo te ba gun swing imojile imo wa di fi wa pe be ba se n gbo swing ten lo so gbe wa se yin o n je ki nasty to wa ni be yin ison to wa be egun eyan run bayi o n je ko relax so e je o le mo flow de bi to ko flow de daada
0: baba sawon kan te yan go lo fe tun wa ni damo sam se pa
3: ah olotu bi be wa lo wa sa damo damo se
0: bi orisi mewa
3: pe mo le fi sere lo fe
0: e lo le yan fi wole
3: 500 na pere nursing
0: pelu 500 re o fi gun kan bi mewa lo fe
3: lo fe basketball sa ofe ni damo damo se pa
0: peace olong
3: asimo e ton gba basketball awon park ibomi
0: ah
3: I want to swing you.
0: E ma nso ngba kan pe akede eh awon ti won mo npa computer kini kan bo lo ro akede bayi
3: e se olotu e be se ti so tele tele pe diamond amuse park akede wa sa o ni fun awon to mo nipa computer awon to je pe re game re ori game no mo gbara
0: dada
3: awon like dada o la awon akede wa fun sibe sibe ati wa ni diamond trampoline indoor trampoline iye da bi yara bayi ni fodidi wakati ko gba ko yan wa nbe basketball wa nbe clubbing wo wa nbe trampoline wa nbe sliding wa nbe ball pit inu bi ti mo so yi eyin na ti de bere mo bo se ri ba
0: emi na ti ba de mo nbe ri
3: gba ko eli e si mo la la be si e si mo segun
0: se be mi na segun jo amoni a se se pe o re be ni fo re mi
3: oga
0: mi
3: wa la be si ilera ni sa
0: eh
3: pe mo wa se re daraya daada ilera ni sa
0: eh
3: so pe mo wa sin dashboard am le pa trampoline alafi ara mi mo tun sise to so fun akede ti sale sa fun e pe mo ra coin 6 coins sa e le fi se rufe game bi maru abi game bi meta
0: ni 6 coin gan
3: 6 coin
0: pe ra
3: to da mo
0: yo ti rira
3: awa lo ni coin da mo da
0: mo rira nbo mi
3: e le rira nbo be si ko wa lati le da mo da mo lo ni coin to ra won coin won kon le se fa won machine wa ni ti coin yen o ba si ninu machine ko ni sise so coin lo activate so pe mo ra bi mefa ona won rufe nkan ti mo le fi se sa te ba le fa awon kini sere ton yo tu sise pelu opolo yin opolo yin tu ji pe e ti wa le ronu si dada ta te ba jade nu damo damo se pa eyin mo pe eyan to tun ni bo se ri ni e sa
0: kabisi olohun o da opolopo won fe pe yin leyin eto yi pe awon fe mo die si lori gugu te nsalaye ata won kan mi te aye ugba wa lati so photo ni number so ni number tan le pe yin si
3: e se olotu oni won le pe wa sori
0: 0802 6 7 7 7 3 1 3 1 5 2 5 2 7 0 0 8 0 2 6 2 6 7 7 7 3 1 3 1 5 2 5 2 ni number tale na se won le mo pe lati sin lo te ba tin ko lori ti mo eyi tubai da go me jo ale sa
3: Bago mejo ba ti lu. Eh phone wa office. Eh phone wa
0: office lo wa.
3: Office lo mo be sa.
0: Ta le wa ma gbe l'office.
3: Eh ikute mo ra gbe.
0: Ah ta won. Ah ikute wa si ayan ko si. Ko si mosquito ti o gbe.
3: Ko si mosquito ti o gbe.
0: Oda le ti gba yen ra re te ngbo. Ah Diamond Amusement Park mo ni ni Lorin. O koja be won ni park to jowo e lo. Ah ah. Iwo na tete lo tekene ka won mo re lo. Gbera re lo gboko re lo iwo ko na gbe yawo re lo. Egbera yin lo be te ba ti debe lo ri sekene e lo re je gboro ayi pelu awon kan sere orisirisi te ma lo ni Diamond Amusement Park ni Lorin ah ah ko ni baje Adeyemi re Adewale o na lo be jo ni ngbo ogun eleyi ti o gaju gogoro gogoro gogoro o pe opa gba mi woni nkan ko ni siyo ko ni semi re o de gun layo so layo oruso kale to ni ara mi de wa fuye abi ke to lo mo ni to lo ri togun kabesi olohun bo se wo lo so lare won na lo be lo re gun eleyi yato sawo park to pe wa gogi ogede wa gogi be pe wa gogi mangbe wa gogi ka su iye ka so we baba na ni to ba ti ka ona lo mo mu rele o eh si amurele Olorun dare ese meje. E je mo lo lo tire waju ogun ni opa bi ti lo ko ti balaka feyin re ija lugun international priest to balare tin fa bola mo ko yan ga oku papapa fire na kanaka gbara e lo kanakana. Engineering Henry Ogun, Ogun Corporate Corporate Ogun Corporate Corporate meje logun le Yoruba. Awon mo ro ogun to nse ntie o. Awon ro ogun to nse ntie. E je mo lo won to ni oni ogun dada lo. Ogun and neutral ogun to ni kaka se pelu ogun eja wa lo moto ni adupe we yi ta jo se to ni oko ni baje egbo se lo to eyin te wa la assembly yen ti yawo re ba kase le olori nigba ton wo ball lowo ojo ku lori rug on wo ball yawo re kase le olori abileji ka se ife ni abari fe ma bere bere lowo yawo re mi iwo le mi bi o tori wa bere lowo e wo re ife da leru eja wa lo pa mi ti le mi ya e wo eja se rere re lo pe ka o pe o
4: Yeah, we're gonna

0: kú ọjọ́rọ̀. Ìròyìn ìjákè ìjádò àgbáyé ló ń de sí ètí gbọ̀nyìn láti kẹrin Diamond 88.7 FM nílò ti Ìlọrin. Igbákejì ààrẹ Kazeem Shettima ti ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Niger níbi tó lórí ìjíṣẹ́ ìbánidárò Tinubu fún àwọn awakùsà tí wọ́n pàdánù ẹ̀mí wọn tí wọ́n jẹ́ 137. Ìjọba àpapọ̀ ni wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé 32 ni àwọn tó wà nínú ọkọ̀ ojú omi tó jẹ́ ti ọkọ̀ ojú òfurufú tó jẹ́ ti àjọmọ̀gùn eléyìí tó jálulẹ̀ nípínlẹ̀ Ondo. Bákan náà ni ilé ẹjọ́ ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ o pé Gbenga Asim ni olùwápò ààrẹ ọmọye lẹ́gbẹ́ òṣèlú Accord. Nílẹ̀ òkèrè ilẹ̀ Ethiopia wọ́n ti ṣe àtúnyàn Abiy Ahmed sípò bí olótù ìjọba. Lẹ́ka tó kòwò wọ́n ni àwọn ilé iṣẹ́ apẹná ni wọ́n ti pa owó tó jẹ́ 1.3 billion naira fún sáà kejì ọdún tá a wà yìí. Lẹ́ka tàmúlòdùn òṣèrébìnrin ní Ruth Kadri Omúbòsíta o lórí àwọn èlò tó jẹ́ ayédèlú tí wọ́n pèsè nílẹ̀ Nàìjíríà. Lẹ́ka eré ìdárayá mẹ́sàn-án ni ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons tí wọ́n ti balẹ̀ sí pápá ìgbáradì wọn ní ṣáájú ìdíje ìpérégeré pẹ̀lú ti Comoros tí wọ́n fẹ́ gba fún ìdíje ti Olympic. Ẹ ṣe fún bẹ́ẹ̀ sì ń darapọ̀ ń wà nínú ìròyìn ìjákèjádò àgbáyé fún tòní ni Diamond 88.7 FM Nílọrin. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ bọ̀ ní kò pẹ́ kò jìnnà.
1: Social media, Amy Omoyini, pretty by me. Oh, I'm blushing. Moshe video yi lo ni, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House, nye, let me get black, nye. Oh, ibe go go ni le mi. E bo bo ire ti mo man sa yi. Every morning, ni mo man she ni 7 a.m. every day. Moshe man keep fit, lele yi. Every shape me ni can see, oh bo, mo lo tu yi.
2: O ma ṣe o. O si se bẹ fọwọ ara rẹ silẹkun fole fira rẹ lajinigbe lọwọ. Gbogbo n to ni ṣe pẹlu korokondo aye rẹ ati ara rẹ lo ti fi laye lọwọ yi. Awọn to mo to si meru ọkan wọn. Nje o ti e ma awọn ti o n ba dọrẹ lori aye lujara to bẹ sa. Aye le o. Eyan si buru. Ke si se gbogbo awọn ore aye lujara yi na lo fe daada fun o. Sora moju awọn to ma fasiri aye re le lowo lori aye lujara.
3: Imoran yi lo n de seti gboyin lati ikan ni Diamond 88.7 Ilorin.

ẹ̀ka àbọ̀ padà ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ látẹnu láàrinwájú ògùn níyì àmẹ́ má gbàgbé òpẹ́ lè darapọ̀ mọ́ àlájò lójúpọ̀ ìtàkùn ayélujára wa ní www.damonfm.net tàbí láwọn ojúpọ̀ ìtàkùn ayélujára wa tó kù. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ ti yọ okùn ọ̀rọ̀ kúrò lọ́rùn gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Umaru Bago pé bóyá òun ló ṣokùnfà ikú àwọn awakùsà mẹ́tàdínlógójì tó ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n kú sí akátá àjọ NSCDC. Ó ní àjọ táwọn yìí ló wà lábẹ́ ìjọba àpapọ̀ tí kì í ṣe tìjọba ìpínlẹ̀. Ààrẹ ló kéde àgbékalẹ̀ mílíọ̀nù ìyẹn 350 náírà 250 mílíọ̀nù náírà èyí tó lóun gbékalẹ̀ fáwọn mọ̀lẹ́bí àwọn tó lùgbàdì náà bí ara àwọn akitiyan láti mú kí nǹkan tó dẹrùn fáwọn tó pàdánù ẹ̀mí wọn náà tó jẹ́ àwọn èèyàn ọ̀hún. Tinubu ẹni tí igbákejì ààrẹ Kassim Shettima ṣojú fún un ló sọ̀rọ̀ ìkéde ọ̀hún lónìí ọjọ́ ajé nígbà tó lọ rí sí àbẹ̀wò ìbánidárò kẹ́dùn pẹ̀lú ìjọba àtàwọn èèyàn ìpínlẹ̀ Niger lórí àwọn èèyàn tán pàdánù àwọn ẹni wọn náà nílé ìjọba nílùú Minna. Shettima ló lọ láti lọ rí jíṣẹ́ ìbánidárò ààrẹ náà ní èyí tó ṣàkàwé pé àwọn tó pàdánù ẹ̀mí wọn náà ní ìbéèrè wà ó táwọn èèyàn gbọdọ̀ dáhùn àti pé àwọn ti ṣe àgbékalẹ̀ àwọn àjọ kan tó dádúró tí wọn yóò ṣe bẹ́ẹ̀ lọ pẹ̀lú ìwádìí mọ́ ìjọba àpapọ̀ láti wa ohun tó dòye ká ìpapòdà àti àwọn ìṣẹ̀lẹ̀ àjálù ọ̀hún. Ó ní ẹnikẹ́ni tí ó bá jẹ̀bi ọ̀rọ̀ ni yóò fojú winá òfin lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé 22 ni àwọn èèyàn tán wà nínú ọkọ̀ bàálùú tó jẹ́ tàjọ ọmọ ogun tó ní ìjàmbá o lónìí nílùú ìgbọ́kọ̀dá nípínlẹ̀ Ondo. Wọ́n sọ lójú ọ̀rọ̀ nínú àpilẹ̀kọ tán fìlédè látọ̀dọ̀ mínísítà fọ́rọ̀ tó wà fọ́rọ̀ ọ̀rọ̀ ètò ìrìnà ojú òfurufú ìyẹn Festus Keyamo. Bí ọ̀rọ̀ rẹ̀ ó ní àjọ tó darí ìgbòkègbodò ìrìnà lójú òfurufú ni wọ́n ṣáájú fi ọ̀rọ̀ léde pé ọkọ̀ bàálùú tó jẹ́ ti àjọ ọmọogun kan ló dàwátì léyìí tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ NGR931 nígbà tó ṣàlàyé pé ọkọ̀ ló gbéra láti ìlú Benin lọ sí ìlú Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní ọkọ̀ bàálù náà ló dàwátì níkan bí aago 9 kọjá ìṣẹ́jú 13 lóru òní lẹ́yìn àwọn akitiyan láti ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹni tó ń tẹ ohùn sókè nínú ọkọ̀ bàálù náà tí gbogbo ẹ̀ tó já sí pàbó. Àmọ́ ṣá o àwọn ìròyìn tá a rí gbọ́ ló ṣàfihàn pé wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àjọ ọmọ ogun ni ọkọ̀ bàálù ọ̀hún ni wọ́n ní ó já lulẹ̀ ní tòsí ibùba tó jẹ́ ti àjọ ọmọ ogun ojú òfurufú tó wà ní ìgbọ́kọ̀dá nípínlẹ̀ Ondo. Wọ́n ní ṣe ni ibi tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ni àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o àti iṣẹ́ ìdóòlẹ́ni èyí tó ti ń lọ lọ́gán lágbègbè ọ̀hún. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà Lábújá ti fìdí Dr. Gbẹ̀ngà Ọ̀làwékù Àsìmù múlẹ̀ o bí ọmọye tó fẹ́ díje dupò ààrẹ lábẹ́ àṣẹgbẹ́ òṣèlú àkọọ́dù fẹ́tọ̀ ìdìbò ààrẹ tọdún 2027. Bí ilé ẹjọ́ ṣe kéde pé eléyìí jẹ́ ìyanjú sí ọ̀rọ̀ à ń gbéra ní ilé ẹjọ́ tó ti wáyé lórí ta lọmọye fẹ́gbẹ́ òṣèlú náà ta ni ó gba tíkẹ́ẹ̀tì rẹ̀ tí gbogbo ẹ̀ tó sì ti dópin. Onídàájọ́ Mohammed Umaru nínú ìgbékalẹ̀ ìdájọ́ rẹ̀ ṣe ló tako àwọn àgbékalẹ̀ àkọ́kọ́ tí wọ́n pè ìyẹn ẹjọ́ tágbè tako Asimu nínú ẹjọ́ náà eléyìí tó jẹ́ pé wọ́n fi ń fèsì lórí lẹ́tà kan tí wọ́n fi ń fèsì fún ìwọ́gilé ọmọye náà àti àbájáde ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún ipò ààrẹ èyí tí wọ́n fi lé àjọ INEC lọ́wọ́. Ilé ẹjọ́ ló pàṣẹ pé sí kí ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù ọ̀hún kí wọ́n fi orúkọ Asimu sọwọ́ sí àjọ INEC ó kàn sì fi sójú òpó pé òní ọmọye tí ó díje dupò ààrẹ lábẹ́ àṣẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù. Wọ́n ní eléyìí ló wáyé látàrí bí ó ṣe jẹ́ àbájáde ètò ìdìbò kò mẹ́sí yọ tó wáyé fún olùdíje dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó wáyé ní 30 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Asimu ni ó mórí lílé ẹjọ́ níbi tí ó ti ń pé òní kí wọ́n dámọ̀ bí ọmọye tí yóò díje dupò ààrẹ lábẹ́ àṣẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù bí wọ́n ṣe gbé jáde nínú àbájáde ètò ìdìbò kò mẹ́sí yọ 30 oṣù karùn-ún ọdún tá a wà yìí ìyẹn nínú àgbéjáde ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Gómìnà Adémọlá Adeleke tìpínlẹ̀ Ọ̀sun ti buwọ́ lu àbádòfin tuntun tó ní sí pẹ̀lú ọ̀rọ̀ ibùdókọ̀ nípínlẹ̀ ọ̀hún tí ilé asòfin ìpínlẹ̀ náà
ti won sese fowo si so tofin won ni ofin na ni lati se atuntu ati atugbeyewo lori awon ti won dari igbokegbodo oko awon to je ibuduko awon ojoko ti won tin kero awon to ni si pelu eto irinna ni pele ohun apele ko latodo agbenu so gomina malam olawale rasidi ni lu osogbo oni adeleke adeleke lo buwo lu abadofin na nile ijoba won ni gomina gboriyin kan sarasile asofin ipele ohun fun igbese to gbopan ti won gbe lati pe won se agbekale ofin titun na lojuna lati le pe won wa ni ibamu pelu todi oni lori oro eto irinna ni ipele na ati lati pe won lo awon irere ti awon awako atawon tin seto eto irinna ti won tin ni ipele na saju ni agbenu so le asofin ipele ohun adewale egbedun lo salaye pe se ni ile asofin na ni awon lo pelu agbekale ofin titun na lati ri pe oro eto irinna ohun lawon fenu re gunbe kan lori abadofin titun na egbedun lo fi da gomina atawon eyan ipinle ohun loju pe ofin titun na ni yo dan sawon ibere gugu yi to rogba yi oro ahun ni ibuduko ati andari ibuduko ni ipinle osun Nse ni ajo olominira to seto dibo ni lewa INEC ti salaye pe a ngba kadi dibo lalope PVC ni o bere o jake jado orilede yi lojo eti ojo keso osu kewodun ta wa yi saju eto dibo apapo todun 27 alaga ajo INEC ojogbon Johas anpitan lo kede ro loni nibi to idanileko to ni se fun oro

0: tílẹ̀ ìfẹ́tò òdìbò àtàwọn olùdìbò ọ̀hún ni kìnìún ọ̀hún ti tayọ mílíọ̀nù mẹ́wàá lé ẹ̀sùn mẹ́fà ìyẹn àwọn tó jẹ́ titun tí wọ́n sì ń forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ INEC sọ oní ìbẹ̀rẹ̀ gbígba à ń gba PVC ọ̀hún ni ó ṣe pàtàkì bí orílẹ̀-èdè yìí ṣe ń súnmọ́ ètò ìdìbò àpapọ̀ tọdún 2027 ó ṣàlàyé pé àjọ náà ni wọ́n ń ṣe kárakára láti rí pé àwọn ìlànà tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ló jẹ́ eléyìí tó jẹ́ àkóyawọ́ pẹ̀lú lílo àwọn irinṣẹ́ ìgbàlódé àti kójẹ́lẹ̀yẹ tó dúró re ìròyìn jákè ìjádùn àgbáyé ló ń ṣe tí gbọ̀yìn láti kàn ìdámọ́ 88.7 fm nílọrin a ó lọ fún ìdánudúró ránpẹ́ ta pápá ràdé ẹ mà gbóròyìn láti ka ti eré ìdárayá àti láti ilẹ̀ òkèrè ẹ má yí kúrò níbẹ̀.
1: Ili to sue me man along kick or any opportunity by my ex in Japan.
2: O le shidi kuro nile Nigeria tan patapata gba be. O ko ni sai ni awon ebi, ore ati olufe re lori ile na. O le japa nitori ti o fe lati se be. Sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orile ede yi lapapo. Koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile, sibe ile eni ni ile eni, ilu re ni Nigeria je yo ma gbe olokan lajo.
3: Imoran yin lo n dese ti iboyin lati ikani Diamond 88.7 Ilorin.
0: Eka bo pada iroyin ijake ijadu agbaye lo si n tesiwaju lati ikani Diamond 88.7 FM Ilorin. Iyoko royin re lati le okere. Àgbékalẹ̀ ọ̀tún nílẹ̀ Ethiopia lórí House of People Representative ni wọ́n mọ̀ ti dìbò yan Abiu Ahmed padà bí olótù ìjọba ilẹ̀ ọ̀hún o pẹ̀lú onínàwọ́jà sáà tí ọ́fíìsì ìjọba ní ọdún márùn-ún míì wọn ni eléyìí mọ̀ ni ó wáyé látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílé asòfin náà bí wọ́n ṣe wọ́bẹ lórí ètò ìdìbò ti oṣù kẹfà tó jẹ́ ètò ìdìbò àpapọ̀ tó wáyé nílé ọ̀hún wọn ni àtúnyàn sípò rẹ̀ ló wáyé bí ẹgbẹ́ òṣèlú rẹ̀ Prosperity Party mọ̀ sí jáwé olúborí ní ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tá a wáyé nínú ètò ìdìbò àpapọ̀ tó wáyé nílé ọ̀hún. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ní ìbò tó jẹ́ òjìlénì irinwó ó dín méjì 438 nínú 384-486 sí ìjókòólé asòfin tó wà nílé ọ̀hún tí wọ́n kéde eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílé asòfin náà ni wọ́n nílò láti pé àwọn sí àgbékalẹ̀ ìjọba tí ó jẹ́ ti ìjọba àpapọ̀ àbí ọ̀hún ẹni 50 years ọ̀hún náà ni ẹni tó ń síwájú tó ń léde ilẹ̀ Ethiopia láti oṣù kẹrin ọdún 2018 níbi tí ilé asòfin ní ilé ọ̀hún tí wọ́n ti dìbò yàn bí olótù ìjọba lẹ́yìn tí Ale Mariam de Salem tó kọ̀wé fipò sílẹ̀ ìjọba tuntun náà ni wọ́n ní ó gbà àkóso ọ́fíìsì yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìjà ń lọ lọ́wọ́ láàrin àwọn tó wà ní apá àríwá ní Ethiopia ní èyí tó mú kí ó tún padà wọlé o gẹ́gẹ́ bí wọ́n ṣe ní kinní ọ̀hún òun náà ló lọ bí ó ti ń wáyé látọdún 2022 ní Pretoria ìyẹn lẹ́yìn àdéhùn alálàáfíà tí wọ́n ṣe ní Pretoria níbi tí wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò ó sì tún ṣe bẹ́ẹ̀ jẹ́ ìpèníjà pàtàkì tó ń wáyé lórílẹ̀-èdè ọ̀hún. Olótù ìjọba ilẹ̀ Spain ìyẹn Pedro Sánchez ló ti pé ètò ìdìbò tó kọ́kọ́ wáyé ìyẹn ní ọjọ́ kọkàn dínní 30 nínú oṣù kọkànlá tí ó wáyé bí eléyìí tí àwọn ìfìrẹ́yìn ilé asòfin o bí wọ́n sì yanjú ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ìgbé ní orílẹ̀-èdè náà ṣe ni àwọn àhesọ̀rọ̀ ló gbàgbóró kan lórí ètò ìdìbò tí wọ́n ni wọ́n ń gbèrò lórí rẹ̀ lópin ọ̀sẹ̀ wípé ilé asòfin náà tako àwọn òfin gbòógì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí ìjọba tó jẹ́ èyí tí ò tí ì rọ́wọ́ halẹ̀ tó jẹ́ kíkẹ́ minority government nílé ọ̀hún tán fẹ́ fi dáàbò bo àwọn tó jẹ́ ayálégbé nínú orílẹ̀-èdè ọ̀hún wọn ni àgbéjáde kan tí wọ́n fi báwọn èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán lónìí sí ni sàṣẹ́sára yìí pé ṣe ni àwọn ń gbé ìgbésẹ̀ eléyìí tó gbópọn láti rí pé àwọn ṣe bẹ́ẹ̀ kọjá ọ̀rọ̀ tó ní sí pẹ̀lú ti àwọn tí wọn kò fẹ́ kọ́rọ̀ kò níyànjú náà ó ní ṣe ni àwọn ń gbèrò lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe lé ìyá ẹni ọdún 87 years ìyá àgbàlagbà kan kú nílé rẹ̀ látàrí ọ̀rọ̀ àfikún owó ilé ìgbé tí ó gbàgbóró kan tó sì fa ìwọ́de ìfẹ̀hónú hàn jake jado orilede on lori bi won se fikun owo ile igbe ati boro na bi won se gbe ni lemi.

ona lori oro angbele won ni oro owo ile igbe na ni ko ba mo be o to si je isoro nla kan ti won fa sorun success bi adare lati bi osu bi melo seyin pelu bi won se ni on fa iwa ibaje ati idojuko igbe ni lemi gboran lori igbe aye awon eyan lona rorun ati oro igbe lu tun waye ni orilede na iroyin leka tokowo awon ile ise apina manamana ni won ti pa owo ton lo bi bilionu metaleni egbe tale esun merin leni ogota si sorora 3.64 billion naira fun latodo awon ni bara won fun sa keji ni todun ta waye odun 26 lai ni se pelu bi oro an pese na nse njawole eleyi ti won ni won rigba loja ipese na manamana won ni agbejade ati onka na bi won se gbe jade lo waye latodo ajo nec ni inu agbejade iroyin won todun 26 eleyi to safi won pe se ni won mu ilaje na nlo latodo awon ile ise disco to je apina manamana eleyi ti won ni kini ohun ni o jawole si 3,197.03 megawatt ti won pese ni wakati kan ni koto won ni kota elekeji na ni agbekale re ni megawatt ti won pese laarin wakati kan lo bi wa 12.45 megawatt ni eleyi ti won n pese tabi ko je 3.40% iyen ida meta le ogoji ida ti won ni won pese ti kini on fi jawale ta ba wo ye megawatt eleyi ti won pese leka ti amuludun o sere birin gbajugbaja onko itan ni rutu kadire o ti mu bo sita o lori oro bi won se pese awon kan to lewu ti o si je eleyi ti o je o ti to je ayederu nile Nigeria o bi won se gbe jade latodo inu foran kan ti won ni o fi lede lori ojoko itako Instagram re kadre o ke gbajare lori on to saka wi pe se ni ipese kini on gugu si ti won si pe kini awon eru jade yen awon ja lori sisi o je ayederu nile Nigeria bi oro re o ni awon kan bi jije o mimu awon ogun awon kun elo isara lori ati awon elo tan lo ninu le ni won be sin pin jade to si je pe ayederu lo po ninu re to je pe o le si akoba fun agwara ati igbe aye omaniyan lopolopo to je ayederu lo nse o nse ni osirebirin na ro awon obi ati alagbato lati pe si ni kan wa ni ojula laka fi sori o lori awon kan to ba fera o gba won ni moran ati iyanju lati pe won wo awon date to je eyi ti oja tabara ti o dopin bi atele to je ti akosile oruko ti number ajo NAFDAC saju kan to ra oja na ti won ba fera iroyin leka ti ere idaraya mesan ninu awon agbabolu Super Falcons ni iroyin so pe won ti de si ojuko igbaradi won ni ikene ni ipinle ogun bi ile Nigeria sin gbaradi fun iperegede fun ideje olympic todun 2028 o ninu ideje ti won fe fi koju ti ile Comoros ohun loju eti ojo kesan nu osu kewa won ni awon to tete de na ni won je awon agbabolu ti pupo won gba fun ìdíje ligi tàwọn obìnrin ilẹ̀ Nàìjíríà tàmọ̀ sí NWFL àti wọ́n ní ọ̀kan lára àwọn èèyàn náà ló tún jẹ́ èyí tún gbọ́ wájú fún ikọ̀ ti Danome Breast ìyẹn Blessing ńkọ̀ tó náà ti darapọ̀ mọ́ ikọ̀ náà wọ́n ní bákan náà látún rí àwọn èèyàn méjì kan láti inú ọkọ̀ agbábọ́ọ̀lù ti Nasarawa Amason ìyẹn Farida Abdulwahab àti Joy Igboke wọn ni wọ́n ti wà lójúkò ìgbáradì náà tó fi mọ àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti inú ikọ̀ agbábọ́ọ̀lù ti Edokun ìyẹn Tominu Adesina Christina Uzoma àti Valentina Uroko táwọn náà ti darapọ̀ o wọn ni ikọ̀ Super Falcons wọn nírètí wà pé wọn yóò tún máa gbàlejò àwọn agbábọ́ọ̀lù titun míì sí àtàwọn ọmọ ikọ̀ tó jẹ́ olùdarí ìdíje lórí pápá ti ikọ̀ agbábọ́ọ̀lù náà ní ọjọ́ mélòó sásìkò yìí bí wọ́n ṣe ń gbáradì láti lè pérégede fún ìdíje ti Olympic ilẹ̀ Nàìjíríà ni wọ́n wòye pé àwọn gbọ́dọ̀ kó ikọ̀ tó lágbára kanjọ tí àwọn sì gbọ́dọ̀ rí èsì tó dára tako ikọ̀ ti Comoros tí wọ́n fẹ́ dojúkọ láti fi gba ìfẹsẹ̀wọnsẹ̀ pérégede ọ̀hún ìyẹn bí wọ́n ṣe ní ìdíje ń bọ̀ níwájú lẹ́ka eré ìdárayá bákan náà mọ́kàndínlógún nínú àwọn agbábọ́ọ̀lù ni wọ́n ti balẹ̀ sínú ikọ̀ ti Super Eagles tí wọ́n gbáradì ní Nizhny Novgorod
èyí tó wà ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ìfẹ eléyìí tó jẹ́ ìdíje ti ọlọ́rẹ̀ sọ́rẹ̀ tàgbáyé tí wọ́n fẹ́ fi kojú ilẹ̀ russia ní ọjọ́ ìṣẹ́gun ọ̀la òde yìí ikọ̀ agbábọ́ọ̀lù náà ni wọ́n ní àwọn ìfarapa tí ọ̀pọ̀ wọn ní àti báwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó ń gbá fún kò sí yọ̀ǹda àwọn agbábọ́ọ̀lù kan ni ó jẹ́ ìpayà fún wọn wọn ní balógun ikọ̀ agbábọ́ọ̀lù náà wilfred ndidi àti victor akpe ní wọn kò ní láǹfààní láti dáhùn sí ìpè náà látàrí ìfarapa tí wọn ní nígbàtí bright osayi samuel àti rafael oyedika tó fi mọ ridwan abdulrasaq púpọlá ní àwọn ikọ ni wọn kò ní lè yọ̀ǹda wọn láti rìnrìn àjò wá fún ìfẹsẹ̀wọnsẹ̀ náà látàrí ikọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n gbá fún ní ọ̀kọ̀ọ̀kan wọn kò sí fàyè gbà wọ́n wọn ní ìpè sí ikọ̀ ibùdó ìgbáradì tí wọ́n ṣe èyí tó ti ń pẹ́ tí wọ́n fi pe ibrahim ajasa ti fc rostov ní èyí tí wọ́n pè nílẹ̀ russia ni wọ́n balẹ̀ sínú ikọ̀ agbábọ́ọ̀lù náà níbi tí wọ́n ṣe ìgbáradì lónìí ọjọ́ ajé lẹ́yìn tó mú kí ikọ̀ àwọn agbábọ́ọ̀lù tó wà nínú ibùdó ìgbáradì wọn kó wọ mọ́kàndínlógún ikọ̀ super eagles ni wọ́n ní wọn yóò máa parí ìfẹsẹ̀wọnsẹ̀ gbèrégbèré wọn lásàlẹ̀ tòní ìyẹn fún ìgbáradì wọn bí ẹbí wọn ṣe ni wọn ti ń gbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tọjọ́ ìṣẹ́gun ọ̀la òde yìí tó fẹ́ fi gbá pẹ̀lú ikọ̀ ti russia nínú ètò ìgbábọ́ọ̀lù tí wọ́n ní wáyé ní pápá ìṣeré ti nisin nogorov ní èyí tí ó gbéra sọ ní aago márùn tó jẹ́ tilẹ̀ nàìjíríà ọ̀hún ká tó máa lọ nínú ìròyìn jákèjádò àgbáyé kókó rèé ta mẹ́nuba lẹ́ẹ̀kan sí igbákejì ààrẹ kàṣíṣẹ́ tí máa lọ ṣàbẹ̀wò sí naija ó jíṣẹ́ ìbánikẹ́dùn tinubu lórí ìpapòdà àwọn mẹ́tàdínlógójì tó jẹ́ awakùsà tí wọ́n pàdánù ẹ̀mí wọn ìjọba àpapọ̀ wọ́n fi ìọ̀rọ̀ sí o wọ́n sì jẹ́rìísí pé 32 làwọn èrò tó wà nínú ọkọ̀ bàálùú tó jẹ́ ti ọmọ ogun èyí tó jálulẹ̀ nípínlẹ̀ ondo bákan náà nílé ẹjọ́ fìdí gbẹ̀ngà símọ̀ mọ́lẹ̀ obi olùwàpọ̀ ọmọye lẹ́gbẹ́ òṣèlú accord party ìyẹn sípò ààrẹ nílẹ̀ òkèrè ilẹ̀ ethiopia ni wọ́n ti tún abi ahmed yan gẹ́gẹ́ bí olótù ìjọba ilẹ̀ ọ̀hún lẹ́ka tó kò wò àwọn iléeṣẹ́ apínà mọ̀nàmọ́ná ni wọ́n ti pa owó tó ń lọ bíi bílíọ̀nù 63 náírà fún sáà kejì ọdún tá a wà yìí lẹ́ka ti àmúlùdùn òṣèrébìnrin ní ruth kadre òmúwòsíta olórí bí wọ́n ṣe ń pèsè àwọn ayédèrú nǹkan tó ń gogò sí i nílẹ̀ nàìjíríà lẹ́ka eré ìdárayá mẹ́sàn-án ni àwọn agbábọ́ọ̀lù ikọ̀ super falcon tí wọ́n ti balẹ̀ o sínú ibùdó ìgbáradì wọn ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ pérégeré fún ti olympic tí wọ́n fẹ́ fi kojú ikọ̀ tilẹ̀ comoros ìjọ german pé láyàjọ́ òní lọ́dún 1908 nílẹ̀ bulgaria kéde àìgbòmìnira kú o lábẹ́ ìṣàkóso ottoman bákan náà ni portugal làwọn náà kanlẹ̀ tó ń kéde pé ṣe ni àwọn ti fi ìfagbára yíyọba padà gbàkóso ìyẹn kúrò bí wọ́n ṣe ni àwọn gbàkóso kúrò lọ́wọ́ king manuel ẹlẹ́ẹ̀kejì lọ́dún 1910 fún èyíkéyìí tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́fẹ́ tó yàrá ìròyìn wa létí ẹ̀pẹ̀ sórí 0916-0627-526 0916-0627-526 àbíọdún akínwùmí ló lóòtúròyìn tó kojọ léde gẹ̀ẹ́sì ọ̀làǹrẹ̀wájú ògúnlé yìí ló tù ló kà léde àbínibí sí ètí gbọ̀nyìn ẹ̀ ṣe ń ṣeun fún bẹ́ẹ̀ sí tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ

o fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkoro jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dá owó rẹ̀ ò bupa kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe é.

0: ẹkú àkókò yìí ọ orúkọ mi ni Reverend Pierre Olawa olùdásílẹ̀ ìjọ Fante Independent Baptist Church Bánkẹ́ òkè odò Ìlọrin àkókò Bible 2 lọ́wọ́ dùn láti máa tẹ máa tẹ́tí sí ìwàásù yìí olùwàyò ràn yín lọ́wọ́ ẹ sì níbùkún níbẹ̀ olùwàyò wà pẹ̀lú yín ojú sì bùkún fún ẹ amen.
1: Praise the Lord. Beloved listeners, I greet you warmly in the precious name of our Lord and Savior Jesus Christ. This is another privilege to come to you through this radio program with the Word of God. Our topic today is Sinners Need a Savior. Sinners Need a Savior. Our Bible text is Romans chapter 3, verse 23 to 24, and Romans chapter 6, verse 23. The message is very simple, but very important. Every sinner needs Jesus Christ as his or a personal Savior. And your long logo, and your logo, my own, okay, pelu oruko to se bi julo. Orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Ó jẹ́ àǹfààní ńlá fún wa láti tún wá sí ọ̀dọ̀ yín nípasẹ̀ ètò eré rédíò yìí pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Kókó ọ̀rọ̀ wa lónìí ni ẹlẹ́sẹ̀ nílò Olùgbàlà. Ẹlẹ́sẹ̀ nílò Olùgbàlà. Ẹsẹ̀ Bíbélì táwọn máa gbé yẹ̀wò òun náà ni ìwé Róòmù orí kẹta ẹsẹ̀ kẹtàlélógún. Sí ìkẹrìnlélógún pẹ̀lú ìwé Róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélógún. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí rọrùn ṣùgbọ́n ó ṣe pàtàkì gan. Gbogbo ẹlẹ́sẹ̀ ló nílò Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà ara ẹni. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ fún orí ọ̀fẹ́ tẹ́ ti tó fi fún wa lónìí láti pàdé lórí ètò orí rédíò wa. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lásàálẹ̀ ẹ bá wa sọ̀rọ̀. Gbogbo àwọn kan tí ó gbọ́ wa Ọlọ́run ẹ bá wọn pàdé. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó ṣe wá láǹfààní kó sì yí ìgbé ayé wa padà ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa ara nínú Olúwa as I was saying pé kókó ọ̀rọ̀ wa ní àṣálẹ̀ yìí òun náà ló wí pé gbogbo ẹlẹ́sẹ̀ nílò olùgbàlà. Ẹlẹ́sẹ̀ nílò olùgbàlà. Sinners need a savior. Náà gẹ́gẹ́ bí a ó ṣe gbé yẹ̀wò ní sísẹ̀ntẹ̀lé ní àṣálẹ̀ yìí. Àlọ́nà kínní, I want us to look at it in this way. Ìkínní, firstly, every human being is a sinner. Gbogbo ènìyàn ló jẹ́ ẹlẹ́sẹ̀. Gbogbo ènìyàn ló jẹ́ ẹlẹ́sẹ̀. Romans chapter 3 verse 23 says, for all have sinned and come short of the glory of God. Notice the word all. It means everybody. The rich have sinned, the poor have sinned, the educated have sinned, the uneducated have sinned, the young have sinned, the old have sinned. Every religious people need salvation. The Bible says in Romans chapter 3, verse 10, there is none righteous, no, not one. Sin is not only stealing or killing. Sin includes lying, pride, hatred, immorality, unbelief, disobedience, covetousness, and every form of rebellion against God. Ìwé Róòmù orí kẹta ẹsẹ̀ kẹtàlélógún ló sọ fún wa pé ó ní nítorí gbogbo ènìyàn ni ó ti sẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Mo fẹ́ ká ṣàkíyèsí ọ̀rọ̀ náà tó wí pé gbogbo túmọ̀ sí gbogbo ènìyàn. Ìyẹn ni pé Ọlọ́run ti sẹ̀, tálákà ti sẹ̀, ẹni tí kò kàwé ti sẹ̀, ẹni tó kàwé ti sẹ ọ̀dọ́ ti sẹ àgbà ti sẹ a ní àwọn ènìyàn lẹ́sìn pápá nílò ìgbàlà ìwé róòmù orí kẹta ẹsẹ̀ kẹwàá ló sọ pé kò sí olódodo rárá ó ní kò sí ẹnìkan so ẹsẹ̀ kì í ṣe gíga olè tàbí pípa ènìyàn nìkan ẹsẹ̀ túmọ̀ sí pé ara ẹsẹ̀ ní irọ́ pípa ìgbéraga ìkórira àgbèrè àìgbàgbọ́ àìgbọ́ràn ojú kòkòrò àti gbogbo àìgbọ́ràn sí ọlọ́run àti gbogbo àìgbọ́ràn sí ọlọ́run. Secondly, I want us to look at this, that sin has consequences. Mo fẹ́ ká ṣàkíyèsí wípé ẹ̀sẹ̀ ó ní àtúbọ̀tán àbí ohun tí a lè pè ní àbájáde. Romans 6:23-6 For the wages of sin is death. Sin has consequences. Every action has consequences. And sin has a terrible consequence. Sin brought death into the world. Sin separates man from God. And the Bible warns us about eternal judgment. Dear listener, do not take sin lightly. You may hide your sin from people, but you cannot hide it from God. God sees your secret life. God knows your thoughts. God knows your words. God knows everything about you. Ìwé Rómù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélógún ló sọ pé nítorí ikú oní èrè ẹ̀sẹ̀ àbájáde tàbí tàpé ní àtúbọ̀tán ẹ̀sẹ̀ oní wípé gbogbo tí ènìyàn bá ṣe ní ó ní àtúbọ̀tán ṣùgbọ́n àtúbọ̀tán ẹ̀sẹ̀ ó burú jáì ó burú gan ni so ẹ̀sẹ̀ ló mú ikú wá sí ayé ẹ̀sẹ̀ ló mú ìyapa bá ènìyàn kúrò lọ́dọ̀ ọlọ́run ìwé mímọ́ sì ń kìlọ̀ fún wa nípa ìdájọ́ ayérayé olùgbọ́ mi ọ̀wọ́n má ṣe gba ẹ̀sẹ̀ sí ohun kékeré má ṣe fi ọwọ́ kékeré mú ẹ̀sẹ̀ o lè fi ẹ̀sẹ̀ rẹ pamọ́ fún ènìyàn ṣùgbọ́n o kò lè fi pamọ́ fún ọlọ́run ọlọ́run rí ìgbésí ayé ìkọ̀kọ̀ rẹ ó mọ ohun tí ò ń rò ó mọ ohun tí ò ń sọ ó sì mọ gbogbo ohun tí ó kàn ọ́ ó mọ gbogbo tí ó kàn ọ́ ìkẹta tá a ṣàkíyèsí rẹ oní pé religion cannot save a sinner ẹ̀sìn kò lè gba ẹlẹ́sẹ̀ là many people think that church attendance automatically means salvation but going to church cannot save you carrying the bible cannot save you giving money cannot save you singing in the choir cannot save you being a religious person cannot save you and Nicodemus was a religious man but Jesus told him ye must born again you need more than religion you need Jesus Christ ọ̀pọ̀ ènìyàn ló rò pé bí àwọn bá lọ sí ṣọ́ọ̀ṣì ìyẹn túmọ̀ sí pé a ti gbà wọ́n là ṣùgbọ́n lílọ sí ṣọ́ọ̀ṣì kò lè gbà ọ́ là gbígbé bíléèlì káàkiri kò lè gbà ọ́ là fífúnni ní owó kò lè gbà ọ́ là kíkọrin nínú ẹgbẹ́ akọrin kò lè gbà ọ́ là jíjẹ́ ènìyàn ẹlẹ́sìn kò lè gbà ọ́ là Nicodemus jẹ́ ènìyàn ẹlẹ́sìn ṣùgbọ́n Jésù sọ fún pé ó gbọ́dọ̀ di àtúnbí o nílò ohun tí ó ju ẹ̀sìn lọ o nílò Jésù.

not have needed to die on the cross. Our good works cannot pay our sin debts. We need a savior. So àwọn kan máa ń sọ eléyìí pé mo jẹ́ ènìyàn rere, mo máa ran àwọn ènìyàn lọ́wọ́, mo ń fún ṣọ́ọ̀ṣì lówó, mi ò ń jà, mi ò ń pànìyàn. Ṣùgbọ́n iṣẹ́ rere kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wa. Ìdí ni tí ìwé Efésù orí kejì ẹsẹ̀ ìkẹjọ àti kẹsàn-án ṣe ń kọ́ wa pé a gbà wàhálà nípa orí ọ̀fẹ́ àti ìgbàgbọ́, kì í ṣe nípa iṣẹ́. Bí iṣẹ́ rere bá lè gbà wàhálà, Jésù kò bá nílò láti má kú lórí igi àgbélébùú. Iṣẹ́ rere wa kò lè san gbèsè ẹ̀ṣẹ̀ wa. A nílò olùgbàlà. A nílò olùgbàlà. Gbọ́ ọ̀wọ́ tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí. Iṣẹ́ rere wa kò lè gbà wàhálà. A nílò olùgbàlà. Ní apá ìmíràn, Jesus Christ is the Savior. Jésù Kristi ni olùgbàlà. Jésù Kristi ni olùgbàlà. Now we come to the good news. Although we are sinners, God loves us. John 3:16 says, "For God so loved the world that he gave his only begotten son." Jesus Christ came into the world to save sinners. He lived a sinless life. He was beaten. He was mocked. He was crucified. He shed his precious blood for our sin. Isaiah chapter 53 verse says, "He was wounded for our transgressions. He was bruised for our iniquities." Jesus took our place. He paid the price we could never pay. And on the third day, he rose again. Jesus is alive. Hallelujah. Báyìí ni a rí ìròyìn ayọ̀ bí a ti jẹ́ ẹlẹ́sẹ̀ Ọlọ́run fẹ́ràn wa. Ìwé Jọ́hánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún sọ pé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Jésù Kristi wá sí ayé láti gba àwọn ẹlẹ́sẹ̀ là. Ó gbé ayé láìdẹ́sẹ̀. Wọ́n lù ú, wọ́n fi ṣe ẹlẹ́yà, wọ́n kàn má gbélébùú, ó sì ta ẹ̀jẹ̀ iyebíye rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa. Ìwé Isaiah orí 43 ẹsẹ̀ 5 ló sọ pé a ti gbọgbẹ́ rẹ̀ nítorí àwọn ìrékọjá wa, a ti pa á lára nítorí àwọn àìṣedédé wa. Jésù gba ipò wa, ó san owó tí a kò lè san ní ọjọ́ kẹta oṣù Jíǹde. Jésù wà láàyè. Hallelujah. Jésù wà láàyè. Ara tó ń gbọ́ mi, Jésù wà láàyè síbẹ̀. Ohun nǹkan mìíràn tí mo fẹ́ ká ṣàkíyèsí, another thing that I want us to look into is Jesus is the only way. Jésù ni ọ̀nà kan ṣoṣo. Jésù ni ọ̀nà kan ṣoṣo. The book of Acts of Apostles chapter 4 verse 12 says, "Neither is there salvation in any other. There is only one Savior. His name is Jesus Christ." Jesus said in John chapter 4, John chapter 14, verse 6, "I'm the way, the truth, and the life. There is no other way to God, not money, not education, not tradition, not human philosophy, not religion. Jesus Christ is the way." Ìṣẹ́ àwọn apostolic orí kẹrin ẹsẹ̀ kejìlá sọ pé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Olùgbàlà kan ṣoṣo òun náà ni ó wà. Orúkọ rẹ̀ ni Jésù Kristi. Jésù sọ nínú ìwé Jọ́hánù orí kẹrìnlá ẹsẹ̀ kẹfà pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè. So kò sí ọ̀nà mìíràn sí ọ̀dọ̀ Ọlọ́run. Kì í ṣe owó, kì í ṣe ẹ̀kọ́, kì í ṣe àṣà, kì í ṣe ọgbọ́n ènìyàn, kì í ṣe ẹ̀sìn. Jésù Kristi ni ọ̀nà náà. Jésù Kristi ni ọ̀nà náà. Òmíràn tí ó ṣe pàtàkì fún wa láti ṣàkíyèsí ní àṣálẹ̀ òun náà ni wípé kí a yí padà, kí a sì gbàgbọ́. Repent and believe. Repent and believe. Jesus said, "Except ye repent, you shall all likewise perish." Repentance means turning away from sin and turning to God.
you must personally

0: ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.
1: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: ilẹ̀ wọlé fúnra yín báyìí ẹ̀mọ́ wọlé fúnra mi bẹ́ẹ̀ ni àwọn ènìyàn tó bá ní ìṣòro bíi tèmi yìí ó darí wọn síbi kan máa wá síbi iṣẹ́ wọn níbi kíbi tá a bá ti polówó kó wọn wà lóòótọ́ ni ẹ̀dẹ̀ máa rí ìgbàlà lórúkọ jésù.
1: Sọ̀rọ̀ ẹ ti dàgbà ẹ tó mọ gómìnà báyìí.
0: Àti àbá ní tarawa jẹ mo ti súnmọ́ àádọ́rùn ọdún báyìí.
1: Àádọ́rùn ọdún ẹ fi àgbàlagbà ẹnu yín yẹn ẹ fi ṣàdúrà fún iléeṣẹ́ wa pa gbọ́gbọ́ ọdún àti mẹ́jọ tá a ti ń dáwé tá a ti wà gbò àtòkùn ọdún àti mẹ́jọ tá a dáadé sẹ́ dọ́kítọ́ ọ̀bùlẹ̀ a fẹ́ àdúrà lẹ́nu yín bàbá.
0: Lórúkọ Jésù mo gbàdúrà fún iléeṣẹ́ yìí kẹ́ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ bá ti wí kó máa rí bẹ́ẹ̀ lórúkọ Jésù.
1: Ẹ ṣe bàbá.
2: Bàbá December tí a wá rí August lẹ ti wá.
0: Bẹ́ẹ̀ni.
2: December tá a wá rí báyìí kílẹ̀ wá sí December yìí.
0: Mo wá dúpẹ́ ni mo wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí iwájú ilẹ̀ pàbìtì eré sí iwájú ilẹ̀ ó máa lọ o ẹ ò ní rẹ́yìn o nǹkan tá a bá ti wí a máa rí bẹ́ẹ̀ ni lọ́dọ̀ Ẹ̀dùmàrè.
1: Ilé tọ́jọ́ pé ní ìsìn ìmọ̀ tuntun yìí náà kedere.
0: A dúpẹ́ lọ́rùn.
3: A dúpẹ́ pé gbàdúrà tẹ̀ ń ṣe. O mọ wa a túbọ̀ mọ ọmọ wa ni inshallah ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08032656 tó bá pe nọ́mbà yẹn èmi àríyá gbọ́mọ́lá ilẹ̀ Yorùbá ọba ìṣègùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò lè nàìjíríà máa gbé tó bá ti wọlú lọrin sọpọ lọsọdọ ta bọ́lẹ̀ ilé patigris yẹn ó fèsì nmp tó wà lọdọ ta ni complex tá a wà á sí shopping complex lọ́wọ́ lọ́wọ́ ìgbẹ́ ti lè patigris yẹn gorí òkè ẹ̀ tó bá ti ń gorí òkè ẹ̀ tó báyìí ọ́fíìsì àkọ́tọ́ máa kalapó sí àwọn ọmọ àbá ń bẹ̀ wọ́n tó kéésì pọ̀ láàrùn jù ara àyà ara làpálàpá ara mùjẹmùjẹ ara latarata bàrà àgìrìsà inú ẹ̀ ń gbóná òun lórun kọlùkọlù ẹ̀ ti wá fún ẹlẹ́dàá ro àbẹ́dàbọ̀ àbẹ́dà orosùn ń jọ̀wọ́ ti wọlé ọkọ ọ̀gbọ́pá ọ̀gbọ́po bóyá o ti wà primary infertility àbó ti wà secondary infertility obì kàbí kìjọ wà dàdúró ọlọ́run ọba aláàlọ́ bá tún sọmọ o ọlọ́run ti wá rí mi àríyá gbọ́mọ́lá ilẹ̀ Yorùbá ọba ìṣègùn àgbáyé láti lè wí àti gbòógì fún ọ kò sì bọ́nu gbogbo ẹ̀sìn tó ní wọ́n tó wá kéèsì pé etí wọ́n tiẹ̀ ní àrùn ìbálòpọ̀ ni oní gonorrhea infection ọ̀ntọ́ nǹkan ọmọkùnrin ẹjọ́ àbò ní staphylococcus infection àbò ní syphilis infection àtọ̀sí ẹlẹ́jẹ̀ ni wọ́n tiẹ̀ ní kọlùkọlù ẹ ti wá kọlù ọ débi pé o ti fún ọ ní ìdákọlẹ̀ tó bá jí láàárọ̀ nǹkan ọmọkùnrin ọbọ̀ jí àbò ń jí ọmọ afcorrent wá àbò fẹ́ súnmọ́ lólùfẹ́ àyẹ ẹja lágara àbò fẹ́ súnmọ́ lólùfẹ́ tó báyẹ̀ ti lágara yẹn nǹkan ọmọkùnrin bá wálẹ̀ àbí láàrin ìṣẹ́jú kan sí méjì omi inú nǹkan ọmọkùnrin ti wá àbí tí yẹ wọ́n tiẹ̀ ní àrùn àsúkè ni ọ̀wà lọmọ ogójì ọdún ti wá dàbí tọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ewé àti gbogi mẹ́ta fún ọ tí wọ́n náà bá rí nǹkan ọmọkùnrin láàrin ọ̀sẹ̀ méjì ó bu ẹ́ nìní ibi tínú ẹ̀ máa dùn dé lórí àsúkè tí wọ́n ní wọ́n tó wá kèsì pé n tí wọ́n tiẹ̀ ní tẹ̀sán ni ọ̀sẹ̀ lọ́dọ̀ ìyáálé ọdọ ìyàwó kò ṣeṣe àbọ̀sí lọdọ ìyàwó ṣeṣe ọdọ ìyàlẹ kò ṣeṣe ayé máa fi hàn dáhùn láàmú ni àbí tí wọ́n ti wá ní nánú àjàká òkò ẹlẹ́wù gbẹ̀dú ni ẹ̀gbókì nánú ni wọ́n ní nánú àjàká òkò ẹlẹ́wù gbẹ̀dú jagun labi jọ lára bí ọ̀wà òkú náà tó ń pàràdé ó kí náà ní ọ̀pẹ bẹ́ẹ̀ tó bá ti gbéwèrè ọ̀nà àgọ́ ara ẹ á bẹ̀rẹ̀ sí máa ja òkò ẹ káàkiri ara bẹ̀rẹ̀ sí máa ja ọ̀jẹ́ ojú ọ̀ bẹ̀rẹ̀ sí máa sú tí kọlùkọ ẹ bá ti kọ inú ojú àti pé ojú ẹ̀ ń wò báyìí àbí kọ́ ọmọ rí kurukuru bóyá tún fọ́ ní cataract àbí glaucoma àìmọye àwọn èèyàn tó yẹ pé ogún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún orí nkankan wọn dọdọ àríyá gbọmọlá wọn fojú wọn rí nàkèdè wọn náà wà dọwà wà dúpẹ́ bọ́lọ́wọ́n ọba láàrin oṣù kan sóṣù kan àbọ̀là sí méjì láfi ń tọ́jú cataract àbí glaucoma wọn tó bá jẹ pé ojú tí ń sè wọ ojú ìṣòro ojú tí wọn ní ogun ayé ni ẹlòmíì wọn fọwọ́ kọ́ ojú rẹ ni ẹlòmíì ọ̀rọ̀ àwọn òfìdí lójú tí orí náà ọ̀sẹ̀ méjì lá so ọba ti lo oní nǹkan tó fi fojú ẹ wàá dẹ̀ dúpẹ́ fọlọ́wọ́n ọba tó bọ̀nu wàhálà kan àbí kìí tó ní wọ́n tó wá kìí sí pé n tí wọ́n tiẹ̀ ní wọ́n tó jóbìnrin nǹkan fún jáde lójú ara ẹ wá níwáyé tí wọ́n ní yẹ́lò kọlùkọlù ẹ ti wá kọlù ní pé ó ti ń da nǹkan oṣù ẹrú n tó nífẹ̀ẹ́ jọ́wọ́ àná ọjọ́ mẹ́ta ọjọ́ méjì àbó ti mú nǹkan oṣù ẹ lọ nípasẹ̀ nǹkan wọ̀nyí oṣù wá jẹ́ kó lóyún ju ìjọ alákan bẹ ìjọ lọ bẹ alámọ̀ bẹ alápàdé bẹ inú ọmọ gan inú ọmọ ọjọ́ alákan ni ẹ ìjọ alámọ̀ inú ọbẹ̀ sì máa ga yọ máa ga yọ máa ga tó òun nìyẹn alábàjẹ́ fẹsẹ̀ ọ̀kàlẹ̀ òní máa gbóyún jùlọ káàkiri àbó oníjọ lọ àbó oníjọ alápàdé bọ́ọ̀dà kùn délẹ̀ wàhálà bọ́ọ̀dà ilé ẹ̀fì tiná bọ́ọ̀dà ìbílẹ̀ àdánwò irú ju wọn ni ẹlòmíì ọ̀pẹ́ tí ó tún gbọ́ padà àbí tí wọ́n tiẹ̀ ní ìtọ́sùgà ni o lè tọ́ka bẹ́ẹ̀ kí ló pípọ̀ àbó oúnjẹ ń tọ́bi ẹ̀ márùn-ún mẹ́fà kí ló tó mọ́ ní tó bá ti ń kọjá ẹ̀ka bẹ́ẹ̀ méje fítámì ara òru àlọ́ tọ́ dànù yẹn àbí tí n tiẹ̀ ń ṣèwọ́ bp ni ìfipángalo ní nílò lọ́la ó ti wá kọlùsàn àrètí jẹ́ kò ní so rọpárọsẹ̀ ìtẹ́lómìí tiẹ̀ wá ní ìdí tiẹ̀ ti ọlọ́fẹ́ lọ́gẹ́mẹ́gẹ́ kọ́mọ́tò wà fẹ́ ti nǹkan ọmọkùnrin yẹn àbí tí wọ́n ní làkú ègbé ni àbáwọ̀ kára tó bá ti ní bí òpó nìkan sí kejì túpẹ́túpẹ́ lọ́mọ mi àti fọ́kí sọ́tìkà ìlú ẹ̀gbọ́n ni àti nàrọ̀ mọ́sásí rukun ọ̀ràn ìfẹ́ lómi ẹlòmíì tó ní sangunsangun ni gómìnà sí máa san àná ẹgbẹ́ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ ogun aye ni o se be ni o je yele ri owo ko ko ro ko fe telomi olepolepo oripo na de obirin mi re wa lobirin mo gbe omo re wa lobirin oni mo gbe ti buju ojo arugbo soju e lo oko mi ma bo ya o ma aslo kunrin han si buju arugbo soju e elomi lepolepo koripo de elomi je lojo run elomi won ba sasipo lojo run elomi ko egbe loni abi ko se mi opolopo wahala kabikeji nto ba ti gbe ndumo mo nu mi are nu eja re nu sanre boya selasani abi ti e ti lowo kabikeji nu wadu ari agbomola o ba asigun agbaye to ba ti wolu lorin so po n lo sodo ta bo le le patigris filist station o wa ari asi shopping complex to ba gbe le patigris yen wa gori oke complex yen ofisi akota ma kalaposi awala wa nbe in to ba ti gbe ndumo mo mo inu mi are inu eja re inu sare boya se bere yan bo ti bere ti pe o ti logun si logun ti o lo boya ti wa lo kabikeji nu abi o to ti e je pe gbogbo ara ri ogbadun ara re ara bere si town ni abi o ti e kisi pe orunun fun aruwo ni wo focus pe o le gbo osan bo yo ni mare mare ya pass jeru va tavo va abo ti eni ko egbe abi ko se mi se mi wa du are gbon la ko dupe volon oba agme fa bo na lati wa nbe o ero ba ni soro mi ni 08032265265 08032265265 agme fa bo pade mi lodota legbe le ko atigris lodota lu lorin emi ari agbo mo la ile yoruba oba isegun agbaye asiwaju gbogbo ni segun bile jake jado gbe dirin ji amun dagbere pe Mashallah. Well,

0: Sàṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ní abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wá lọ́kọláya lẹ́nu wò.
1: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
0: Abala kejì ìdílé aláyọ̀ ni. Abala ìlà ti ń gbàlejò àwọn ọmọràn tó mọyínú gbénú kara wọn.
2: Owó jẹ́ ìkan lára àwọn èròjà tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́.
0: Ẹ gbà mí mọ̀ràn lábala kẹta. Bí ọ̀rọ̀ bá kọ òkè tó kan ilẹ̀, ó níbi ká a gbé kà sí.
3: Ẹ dákun, ẹ gbà mí ní mọ̀ràn yìí. Tí yín náà ní bàjẹ́.
0: Ẹ̀yin olólùfẹ́ ó yẹ tó súnmọ́ tòsí. Agbọ́lọ̀ bí ọ̀jẹ̀ olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí látọ́kùn ètò Kásùláyọ̀. Gbogbo ọjọ́ ajé Monday ní aago mẹ́sàn-án àṣálẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ máa gbọ́ gbádùn.

olólùfẹ́. Lásìkò tó dàbí ẹni pé ojú ọjọ́ gbóná janjan. Lásìkò tó dàbí ẹni pé ohun gbogbo ṣe bí ẹni pé ojú ọjọ́ ó ń pò yìranyìran. Tó dàbí ẹni pé kò síbìkan àsáàsí. Lágbàmí ayé, lágbàmí ìrìn àjò ọ̀fẹ́. Mo fẹ́ kí o mọ̀ yí dájú pé ìfẹ́ tí mo ní sí ọ kìí ṣe tẹwà lásán. Àwọn ìlérí tí mo ṣe lọ́jọ́ àkọ́kọ́, lọ́jọ́ tó ń ṣe wá bí ẹni òtútù mú, lọ́jọ́ tó ń ṣe wá bí ẹni tí kò ti ẹ̀gbọ́ ti fẹ́ rí, lọ́jọ́ náà tí ohun ẹnu wá ń sán jáde bí àrá. Àbí o ti gbàgbé? Bí o bá gbàgbé, èmi ò lè gbàgbé láéláé. Láwọn ìgbà tó dùn mọ̀ràn-mọ̀ràn bí oyin, nígbà tó tutù mìnìmìnì bí omi àfòwúrọ̀ pọn, nígbà tó mọ́ kanga kanga bí kírísítálì. Òun ò jẹ́ gbàgbé. Bí ojú ọjọ́ bá wá ṣe bákan, tó bá dàbí ẹni pé ó fẹ́ri, tó bá dàbí ẹni pé ó mì lògbòlògbò, má bẹ̀rù, má wòyín wọ̀hún, má ṣiyèméjì. Ìfẹ́ mi sí ọ kò ní yingin, olólùfẹ́. Ẹ kaalẹ́ sà, ẹ kaalẹ́ mà, ẹ kaalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ètò ká sùn láyọ̀ alẹ́ ọjọ́ Mọ́ndé tòní. Ẹ kú lé o, ẹ kú ọjọ́ kan ọjọ́ méjì àbọ̀. Ṣé àlàáfíà ni mo bá yín? Fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, èmi ni tiyín ní tòótọ́ olóyèdè Ṣèyí Jacob, ẹni tí gbogbo yín panupọ̀ pè ní balógun ọ̀fẹ́ lálàálẹ̀ ọjọ́ Mọ́ndé. Àkọ́bí yín ọ̀hún náà rèé, mọ̀lẹ́bí yín rèé, a gbádùn ara wa dáadáa lálẹ́ òní bí èèrà tí gbádùn ṣúgà tí àwọn òyìnbó tí wọ́n a máa gbádùn tíì.

gẹ́gẹ́ bẹ́ ẹ ti mọ̀ pé lábala lábala lè tó tòní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ìsọkúsọ ni ọ̀rọ̀ tó sì dáa ni bó ṣe yẹ orí nìyẹn kíni nǹkan náà abala àkọ́kọ́ lórí ètò ìrìn àjò ìfẹ́ abala ẹ̀kejì bó foríṣe fọrùnṣe kò lè tẹ́ wọn lọ́rùn kí ni wọ́n ń fẹ́ gan-an àwọn ọkùnrin ni o baálé ilé kan sì wà níjókòó ọkùnrin làwọn náà àlejò wá wà ń kalẹ̀ live and direct lálẹ́ òní ìyìn abala ẹlẹ́ẹ̀kejì ìdílé aláyọ̀ abala ẹlẹ́ẹ̀kẹta ẹgbà mi nímọ̀ràn o kí n dúró kí n máa lọ kí n jápa àbí kí n forí tì í bó o làá ti ṣe sí bó o làá gbé gbà ọ̀rọ̀ ọ̀hún di n tó dórí ta mẹ́ta tí dààmú àlejò àgbà onítọ̀hún nímọ̀ràn lálẹ́ òní ẹ ti wá rí pé kò sí kan ayọ̀ sọnù nínú àwọn abala tó pẹ̀kálera wọn abala ṣàǹkò ṣàǹkò nìyẹn àwọn sọ̀ǹgbé rẹ̀ tó dàbí èérún àkà mo ti kó wọn àpò báyìí náà ẹ̀jẹ̀ ń kọ́kọ́ mú àwọn ìsọ̀rí mẹ́ta ọ̀hún nọkànkúndùn kábíyèsí elédùmarè adúpẹ́ ẹ ti wá o ọba ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ẹ̀rù ti ba gbogbo ẹ̀rù lẹ́rù kábíyèsí rẹ olódùmarè ẹ̀rù ti ba gbogbo ẹ̀rù lẹ́rù tẹ́nìkan ò lè bà lẹ́rù tẹ́rù nǹkan kan ò sì lè bà láéláé kábíyèsí rẹ edùmarè mo ṣífìlà mo pa bóbú mo forí balẹ̀ lábẹ́ tí àánú lálẹ́ òní kábíyèsí rẹ edùmarè kásùn láyọ̀ alẹ́ ọjọ́ monday ẹ̀jẹ̀ àtúnjọ ṣe ẹ má máa tí ì sun ọkọ̀ yín ti dé ìyàwó yín ń kọ́ ṣàlàáfíà ni mo dúpẹ́ o mo kí gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì àtẹ̀yìn ìyàwó ọ̀sìngín ẹ̀yin ọkọ̀ láyà lákọ̀tún gbogbo yín pátá mo kí ẹ kú kalẹ̀ ẹ mọ̀ rí awo lórí facebook ẹ fún mi ń ṣẹ́jú kan ẹ rí mi kedere báyìí.

Ẹjẹ́ aṣẹ́ báyìí, ká tó bọ́ sábala ẹlẹ́ẹ̀kejì lórí ètò kásùn láyọ̀ ti alẹ́ ọjọ́ Monday. Wọ́n pè kánú àwọn olórin wa wọlé. Àmọ́, nígbà tí bàbá ọ̀hún sọ tó sọ, mo ní dádì èyí tẹ́ ẹ wí yìí o, ẹ ní kó mi sí yọ́ọ́yọ́. Nígbà gbogbo àwọn obìnrin ilé àtàwọn ìyá alásàlátù àtàwọn obìnrin rere ń ṣọ́ọ̀ṣì tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ kò bá gíláàsì ọkọ̀ mi, kí ni kí n wí pé ìwọ lọ níkà ọkọ̀ wa máa roti ìyá wọn kí wọ́n máa roti à èmi kọ́ o, ẹ̀gbọ́n tí bàbá ọ̀hún wí. Ó ní àkọ́bí ìyá ò lè bí ọmọ mi mọ́ o tí ó dàbí èyí tó kọ́kọ́ bí yìí. Ká pé ọmọ ọ̀hún jẹ́ bébà, bébà sì gbéyàwó, bébà bímọ, bébà bí tákàndá. Ó bí bìgínóòtì, ó bí exercise book, ó bí 2D. Bó bá wàá forí sánlẹ̀, àbó ṣe ìgbésẹ̀ tó lágbára tó bá ẹ lọ kú mọ́ ìyá lójú. Tìyá já sómi nù ún o. Bó bá ní ọmọ ẹgbẹẹgbẹ̀rún, kò sí èyí tó lè dàbí ọmọ ẹyọ kan ọ̀hún nínú àwọn ọmọ. Bó bá jẹ́ pé àìgbọ́ràn rẹ̀ ló léke ńkà, ìyá rẹ̀ ó sàárò àìgbọ́ràn rẹ̀ ń o. Ó sọ púpọ̀ lọ́rọ̀, ẹ̀jẹ̀ ń gé mọ báhùn ká lè bọ́ abala ẹlẹ́ẹ̀kejì. Wọ́n wá ní èyí tí wọ́n sọ tó tún pa mí lẹ́rìn, wọ́n ní ọ̀wọ́ àgbò òṣèlú wa ìyàwó àwọn tó ti lọ, wọ́n máa ń róye gba, wọ́n máa ń rípò gba, èwo nù ya wọn lọ gbọ́ tí wọ́n ti fún pò, tí wọ́n fún lóye tàbí tí wọ́n pè wá gba àmì ẹ̀yẹ pé ìyá alágbájá rèé o, lágbájá tó ṣayéere. Ẹ̀rú bà mí. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ní ìyá nìkan ní pé Ọlọ́run jẹ́ ó dáa fún lágbájá jù mí lọ tí ń wi tinútinú ẹ̀. Bàbá òun sọ̀rọ̀ ó tó bíi márùn-ún àmọ́ torí àkókò ẹ̀jẹ̀ àṣebáyé kí n yà sí ọ̀dọ̀ kánú àwọn olórin wa. Tá a bá ti wá fẹsẹ̀ rájú tá a dé kásùn láyọ̀ ń tẹ̀síwájú, àlejò wá wà ń kalẹ̀, abala ẹlẹ́ẹ̀kejì la fẹ́ bọ́ sí ìdílé aláyọ̀.

àwọn èèyàn ní kí n bá wọn fi ebenezer obe ènìyàn tí mo fẹ́ràn jù wọ́n ti bèrè fún o ẹjẹ́ ń taari ẹ̀ díẹ̀ àmọ́ àlejò wá wà ń kalẹ̀ n sì fẹ́ kó tútù mú wọn kí wọn ó tó padà sọ́dọ̀ aya wọn. Gbóhùn ókè bàbá.

0: ẹ fìfẹ́ hàn sí aya yín, ẹ fìfẹ́ hàn sí àwọn ọmọ yín, ẹ fìfẹ́ hàn sí ẹbí, ará àti ọ̀rẹ́. Ẹ tọ́jú àwọn òbí yín dáadáa. Ìdí pàtàkì ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn á kẹ̀yìn sí òbí nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́. Ìyẹn la ṣe mú yẹn wọlé nínú ìrìn àjò ìfẹ́. Ẹ má ṣe jẹ́ kí nǹkan ó pàkan lára o. Tí ìyá rẹ àti ìyàwó rẹ bá ń bára wọn jà, ìwọ ọkùnrin ló ṣojúṣe rẹ bó ti tó. Pín ire láre àárín ìyá rẹ àti ìyàwó rẹ ogún. O sì ń fẹ́ ìyàwó méjì, ò ń fẹ́ mẹ́ta, bó ló ṣe fẹ́ tó àárín wọn. Ẹ jẹ́ àtẹ̀wájú. Àlejò wa ti wà ń kalẹ̀ lórí ètò kásùn láyọ̀ alẹ́ ọjọ́ Monday. Abala tí a bọ́ sí yìí náà ni abala ìdílé aláyọ̀. Bá a ṣe ń wọlé sábàlá yìí, Bámi Délé Ọmọlọ́lá wọ́n bá wa wọlé olórí Facebook Olúwafẹ́mi Kọ́lá wọlé, àwọn náà wọlé. Ẹ ṣeun àlejò wa lálẹ́ òní, àwọn náà ni alàgbà Samuel, alàgbà Samuel Olúṣẹ́gun Ìyàndá. Wọ́n jẹ́ òǹkọ̀wé ọ̀tọ̀ ni wọ́n. Wọ́n jẹ́ olùgbaninímọ̀ràn tá a mọ̀ sí counselor. Tí wọ́n yàtọ̀ sí tàwọn tí a ń ṣèjọba àbílẹ̀ o, olùgbaninímọ̀ràn lẹ́ka ètò ẹ̀kọ́. Báyìí ni ó yà sí ọmọ tọ́pọlọ rẹ̀ jí sí báyìí, ẹjí ó ṣe báyìí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lálẹ́ òní a jọ máa ṣe àgbéyẹ̀wò n tí ẹ̀yin ọkùnrin ń fẹ́ gan. Kí ló dé tẹ fi ń fẹ́ tẹ mọ sí yìí sọ̀hún ṣe àwọn obìnrin wọ́n ti ẹ̀ wá ṣe tán wọ́n ní béèyàn forí dólẹ̀ fún yín? Ṣòkòtò ni mo fẹ́ kó máa wọ̀ ń bọ̀ bá bẹ̀rẹ̀ sí wọ ṣòkòtò tán. Ẹ tún ró ní lọ́mbọ̀ dí tẹ́ lọ bá. Ẹ má jẹ́ ń sọ́ di tèmi nìkan. Àlejò wa ẹ bá ń kí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ súnmọ́ bíi kíní ọ̀hún dáadáa.
1: Ẹ kalẹ̀ Mr. Àkọ́bí.
0: Ẹ ṣeun Àkọ́bí mi ọgbà Mr. Njọ́mbá bẹ̀rẹ̀ sí ní mílíọ̀nù.
1: Mo sì kí gbogbo ọmọ Nàìjíríà tí ó ń gbọ́ ètò yìí.
0: Àdúpẹ́ o.
1: Mo gbàdúrà pé gbogbo ibi tí ètò yìí ta kànìdé lórúkọ Jésù, etí tẹ̀ fi ń gbọ́ ètò dáradára yìí, ẹ ní fi gbọ́ ìbànújẹ́ níwọ̀nba tó kù ti ọdún 2026 yóò parí yìí.
0: Àmì o, àmì o, àyàn náà fẹ́ rojú àlejò mi. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ mọ̀ rojú àlejò mi. Àbẹ́ fẹ́ wọ́n rojú yín, kò sí ìyọnu.

0: pẹ̀lú ẹ̀ kalẹ́ o.
1: Kalẹ́ o, ẹ pẹ́tọ̀.
0: Ẹ ṣeun, Ọlọ́run ní tò ó.
1: Orúkọ mi ni ọ̀gá sẹ́niọ̀, mẹkáníkì ọmọ fún tàdá wa.
0: Ó lóun ò máṣẹ́ tọkọ òun ń ṣe o.
1: Nǹkan ńlá nù.
0: Ó lágbára pọ̀.
1: Orí kò sí bí ẹ̀ ń ṣe lè wà yẹn gbọ́dọ̀ máṣẹ́ tí ọkọ ń ṣe. Bí ọba ṣe àmọ́ṣẹ́ tọkọ ń ṣe, ṣé ń sìn sojú sí rẹ rún lé?
0: Kò sí o. Ọmọ wọn tó ti tó sùkúù lọ lẹ́sìn olójoojúmọ́ ni wọ́n lọ fi sí báyìí. Ìyàwó ní gbọ́ gbogbo bùkátà nínú owó ọjà tó ń tà yìí náà. Ọkọ sì ń lọ bí iṣẹ́ gbogbo ìgbà o. Wọn mọ bí iṣẹ́ rẹ̀ ni o. Wọ́n ní kì í rówó mú wálé. Ìwọ̀nba owó táwọn tún bá pa nínú ọjà àjàpá táwọn ń ṣe yóò tún ya. Báwọn bá béèrè pé dádì wa owó tẹ́ ẹ yá lílù ni bí ibàrá.
1: Ẹrúbìnrin ohun ìmọ̀ràn tí mo fẹ́ fún ni pé kó sì lẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀. Kó sì lẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀. Ní lúlù yìí náà ó lè yíwọ́ o. Ó bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀. Wọ́n pàgbára jẹ̀bi.
0: Ẹ̀sùn lúlù yìí ó lè lọ yíwọ́ o.

0: kale o.
1: Kale.
0: Yes sir.
1: Evangelist Kola Wole Ladun.
0: Evangelist kini mo ran yin farabeni yo.
1: Ma ti ni farabeni na mi ti ju la farada.
0: Ogbudo ni afarada.
1: Yo ma kun fun adua.
0: Yo ma kun fadua.
1: Pante bi wa yen ko so le kan.
0: To
1: ku ba n wa ti da o be ni ba ji aladua. O le gba gbo ko lo wa yin.
0: Olorun yi pada
1: tun patwa fun tun ti gbo titi wa buku ti mi titi lo adua olorun aye pada secondly ni pe se mo pe ya re to ni ko mo kuro na oni ti ya na re olorun mo pe ya na mo ko olorun le yo kun yen pada seni to olorun le yi pada o bere yen ku se suru olorun o si pe ori o kun lagbaro lo
0: ami o ko se suru olorun o gbe bori ogun ko mo gbadua ko se suru ko mo gbadua oga senior mo kaliki won ni ko fi be le o ko mo lo yiwo mo lero pe arabinrin ohun na ngbo wa bayi hello e ka le o
2: e ka le sir
0: yes sir
2: e pe to no
0: yes sir
2: afa mi o mbe lori la doctor lanre okiki expo 90 that is akure ni lorin
0: e ka le sir ami o yes sir
2: imara ti mo fe gba arabinrin se ri enikeni ti se sirio baba tolohun mu o sa buruka kan bi ke yo fe ti o ba mo lohun ka re gbogbo ise si mo le gba gbo nkan fun yan o je nti o ba beru olohun pelu ise ti o se si mi nitori tolohun ti o beru ni ba bi fi kale mi nitori pe ko ni fe mi gbogbo ẹni tí ń bá ń bá aláìmọ ọlọrun rìn pọ yóò padà kábàámọ náà ni tó bá fi ọkùnrin kalẹ tó fi ọkùnrin kò ní ìwà bí ọlọrun lọwọ yóò padà dúpẹ lọdọ ọlọrun èèyàn ọmọ ọlọrun ní kó máa foríṣì ẹni tó bá mọ ọlọrun tó bá ń ṣe mistéèkì lèyàn lè máa foríṣì fún tí yóò padà ṣe dáadáa irú ọkùnrin ọmọ ọlọrun tẹ bá fẹ kọ yàn lẹ ẹ kọlẹ torí pé kò ní ìwà bí ọlọrun kò bẹrù ọlọrun so ó ṣe pàtàkì jù ẹni tí ò bá ti mọ ọlọrun ká jìnà sí ẹni tí ò bẹrù ọlọrun kò lè bẹrù èèyàn báyìí mi ni èèyàn obìnrin ni màá fẹ kó fi kalẹ pé pé ẹni ìyẹn kò fi tọlọrun ṣe ẹni tí ò bá dẹ̀ fi tọlọrun ṣe kéèyàn jìnà sí kéèyàn mọ̀ bá kábàámọ̀ àfà dr lari okiki expo 90 láti ìtàkùrẹ́.
0: Àfà dr lari okiki expo 90 láti ìtàkùrẹ́ ẹ ṣeun o ẹja mẹ́lẹ̀ yìí náà mọ̀ arákùnrin yìí ní kí làwọn lè ṣe sí obìnrin àwọn tí ó ń ṣe ojú kejì wọ́n ní àwọn máa bá táwọn máa ka mọ́ tó bá jẹ́ pé ń gbé kọ́lù ọkùnrin míì yóò wá parọ́ fáwọn pé ìyá òun lòun bá sọ̀rọ̀ wọ́n níjọ́ kan ó ká wọn lára àwọn bá já fóònù gbà lọ rẹ̀ làwọn bá rí oríṣiríṣi lọ́fù mi lọ́fù yù ti ń bọ́kùnrin sọ̀rọ̀ à ń wá kìlọ̀ fún pé ẹ ń bímọ fún ni ti kúò lálé ẹni ọmọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí fáwọn wọ́n ní pẹ̀lú ọmọ méjèèjì yìí lọ tún wá ń wò ta má ṣe báyìí wọ́n ní ọ̀rọ̀ yìí gbomi lójú àwọn sunkún nígbà tí ò gbọ́ sáwọn lọ́rùn tí kò gbọ́ sáwọn lẹ́nu kò fọmọkùnrin tí ń tẹ̀lé ọ̀hún lẹ̀ tí a jọ máa ń lọ́fù yù lọ́fù lórí rè kínní fóònù àwọn bá ní ọyá máa lọ wọ́n ní àwọn tí ẹ̀ ń retí pé yóò pe ọkọ mi má ṣe bẹ́ẹ̀ wọ́n ní kò tí ẹ wẹ̀yìn kò sí kò tí ẹ bẹ̀bẹ̀ pé wọ́n bínú kò wọ́n ní kíá báwọn ṣe ní máa lọ àfi bí ìgbà tí wọ́n laago jáde ilé ẹ̀kọ́ fáwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary wọ́n ní ó gbé báàgì lọ́lọ́ kẹ́ni káwọn ò ṣe ò ti bímọ méjì fáwọn o àwọn ká pé ó ń ṣojú méjì àwọn ní àwọn sunkún àwọn bá ní máa lọ tí ẹ kẹrù ẹ kó máa lọ wọ́n ní tayọ̀ lẹ́yìn kẹrù tó lọ o kẹ́ni káwọn ò ṣe ọ̀rọ̀ òdi méjì báyìí ẹgbọ̀n méjèèjì ń mọ̀ràn ẹ̀ kalẹ̀ o.
2: Hello, ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ sà.
2: Orúkọ rẹ̀ ni Tíátà Gáràjì Ìfọ̀nà. Sọ rí nípa ti ọkùnrin ẹ̀sọ̀ tán ní sí
0: ẹ̀hún. Yes, sir.
2: Ọlọ́run ti sàánú rẹ̀.
0: Báwo?
2: ngba yan ba ki ka le ri ti jo ba pa ni ba si ni villa ka du pe lo to ku jo ngba lo je ko na kan le fun o ba ti lo a ma to villa san ma re kan so lo ko be so lo fo ka ko lo le bi a ma meju ga
0: ah e ma tun ko ba won ma lo mo olorun lo fun lo mo
2: so ngba lo si ni olorun o ba won le se wa ka le ri e mo wa pa ti saye re wa la pa ti saye re en so lo ni yo won ju balade nu o wa ya won mi fa re olorun si ya won lore mi fun o ba tun gbe le mi pada en ti ku sere ni o o je bi ala e olorun ni je ko ba je o je won da lo
0: Eshun. Hello, Eka, Leo.
3: Hello, Kweko.
0: Eshun.
3: I'm going to go to the house.
0: I dupe o won ni so nse dede eyin oko wa ibere nje en se dede

0: Oda. Adukwe o, adukwe. Eshio. Hello, ekaleo. Hello.
1: Hello, ekaleo.
0: Ekale, sir.
1: Oruko mi ni Ogasini Omekale Kemo fun Tadawa.
0: Yes, sir.
1: Se ala kun je so kan ni se. Komo duto fo lohun. Ba wo bi en ti ma nya ale. En o bi en ma nle, o ma fe ran le joko ni lo. Nti okunrin ba so n to gboro si. Ti ale ba so fun. Ti si si nkan won. Lowo kan yo ma gbo sale lenu.
0: Won ma gboro sale lenu joko le lo.
1: Gan. Joko ni lo.
0: Hey.
1: Enu ale ma nka won.
0: Ah.
1: Nti ma wo ni pe se ni kan ti okunrin fi ba oro je, e fun tin sun.
0: Ah.
1: Nga ti nlo kaye kusun kan.
0: O kala ni.
1: Iye ko ji ko ma lo re ni, Olorun sanu re ni.
0: O dun de egun.
1: Iye Olorun sanu re ni.
0: Ah. Won lo Olorun sanu e ni. Afa bi ola gafa. Eseun o. E ka lesa. Àwọn náà fọ̀rọ̀ ránṣẹ́ wọn ní ẹ̀kú ètò. Akinyin o. Ẹ ṣeun bàbá. Alhaji Abiola Gafar. Bàbá cute Abiola nù. Bàbá honorable. Ẹ kàlẹ́ o.
2: Ẹ
0: kàlẹ́.
2: Angel is called Awole.
0: Oda.
2: Lori itakoko e mo pada sile.
0: Akilode e ti pe wole lekan lori re o. E mu mi.
2: Ka fe e mu ma la kikire kan wa lori.
0: Oda.
2: Mo ti ri ewu eni ti mo kan yen sele si.
0: Mo
2: je pe yawo fun ara re. O ni pinu, o de npa duwa fun oko yen. Olorun o de si oko yen pada.
0: Mo
2: ka fe si.
0: Oda.
2: Lori wi ko ku se su. Olorun o gba duwa re.
0: Oda. Se suru olo gbadua re imaran won farabirin ohun niyan o omi po lamun lale yi e kale o
3: e kale kweto.
0: Yes sir.
3: Uruko mi ni Soji Bolaji. O de wa dun me ori adejere mo je ni ilu mo wa ni general hospital ni mo an gbo program yi
0: e wa n general hospital.
3: Bẹ́ẹ̀ni mo wá ń gbọ́ prógámù yìí mo ní kí n dá sí.
0: Wọ́n yin ókè lọ́sibítù ẹ̀yìn náà ń gbọ́ wa báyìí.
3: Nígbà dá mo ń gbọ́ lórí fóònù mi.
0: Ẹ sì ara yín lẹ́ẹ̀fìrin jáde lọ́sibítù.
3: Àmẹ́.
0: Gbogbo ohun tẹ́ ẹ gbé lọ ọbẹ̀ tó dàbí òkè ìṣòro ọlọ́jọ́ bí yá.
3: Àmẹ́. Ẹni tí mi kàn fẹ́ sọ lórí ètò ni pé gbogbo wa ni tẹ́lọ̀. Mo kálukú lọ́mọ tí ń rán. Ẹ̀sìn tó sọ síta là ẹ mọ̀ sí rán. Díẹ̀ ló ń fara mọ́ nínú ilé nǹkan tí asọ́jáde yìí lọ. So ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Adúpẹ́ o. Bá a ṣe ń bètò lọ, ọkùnrin kan pè wá ṣàkíyèsí. Wọ́n ní àwọn ò gbọ́ àbí àlejò wa ò lámọ̀lẹ̀ lẹ́ẹ̀kan nínú tí wọ́n wí. Wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́bẹ̀ lọ́lọ́kọ láyé òde òní ẹ ń bá lè kùlù bọ́ọ̀dí ní orí bẹ́ẹ̀dì pé ìyàwó wa kí wọ́n mọ̀mọ́ fi eré orí bẹ́ẹ̀dì dun ọkọ wọn. Wọ́n ní which is wọ́n ní lára vital responsibility of a woman in a marriage sex and not nagging. Wọ́n ní kọ́ mọ̀mọ́ jágbe mọ́kọ wọ́n rojọ́ lọ́kọ lórí kéèyàn máa wílé ọkọ ẹ̀ lórí. Wọ́n pè àkíyèsí wá sí ẹ ṣeun o. Àlejò wa náà ti sọ̀rọ̀ débẹ̀ àwọn ò kàn fẹ́ la ọ̀rọ̀ mọ́lẹ̀ lórí afẹ́fẹ́ ni. Àmọ́ ẹ ti fọgbà yán gàbá àwọn ìyá wa náà wọ́n ó ṣàkíyèsí ọ̀rọ̀. Ẹ ṣeun o. Ẹ jẹ́ mú ẹyọ kan àbí méjì sí. Mo lérò pé àwọn tọ́rọ̀ kan àwọn náà ti mú ẹ̀kọ́ nínú ẹ̀ àtàwọn tí ó ṣọ̀ gangan rú ọ̀dọ̀ wọn. Ẹ̀yin ọkọ ìyàwó ẹ jẹ́ àjọ kọ́gbọ́n o. Ẹ̀yin ìyàwó tọrọ ìkàn náà ó yẹ rí nǹkan mọ́ ńbẹ̀ ẹ̀ kalẹ̀. 091 36 55 69 0302. Ekale o.
2: Ekale.
0: Ekale sa.
2: Ekale ki ji mo fe da.
0: Yes sir.
2: O le le ki ji. Ton bon ba ti ku to fe pa yan. Le pa yan.
0: Olorun ba ti fi ku to fe pa yan. Ko le pa yan mo. Di ma ah Olorun awon ebo a ma soro kalale. Okay. Ah. Ah. Okunrin ohun won ba won ni oloje ti gbogbo eyin te nda si na oda o. Won ni nje je mo pe awon si ile itaja nla fun yawo awon. Eni ti wan saye be fun yawo awon yi. Ile itaja ta won si fun na en lo ti pade re. Ah. O ga pupo. Elu e kale o.
2: E kale o.
0: Yes sir. Yes sir.
2: Ke ti omo bere ni mo be da si ti ayen.
0: A n gbọ yin o.
2: To commander ti ko baya a n dogbon soro mo eni ti oro n dun pa n fun. Yoruba ni be yan ba ru do wa wa yan wa wa ko ni oja. Nígbà tí wọ́n láwọn fi ń fẹ́ra wọn láwọn ń ṣe mẹkáníìkì ẹ̀ẹ̀ma ṣọ́ọ̀bù rẹ̀ ẹ̀ẹ̀ma bí tí ń ṣiṣẹ́.
0: Àmọ́ bóyá mọ kálíìkì ọ̀kadà ni bóyá mọ kálíìkì jẹnẹrétọ̀ bóyá tọkọ̀ àbí ti tírélà àbọ́kọ̀ ayọ́kẹ́lẹ́.
2: Nígbà
0: ẹ̀ bá ń tún mú o ẹ̀ bá ń tún mú o ó rí bọ́ ni o. Ọwọ́ mi kọ́ ló kọ́ wáyà n ò fẹsẹ̀ kọ́ ta ló pa jẹnẹtọ ṣiráìn ẹtún mú ẹka alẹ o.
4: Ẹka alẹ.
0: Ẹka alẹ ma.
4: Ẹ
0: ṣeun.
4: Prọfẹsẹsì Elizabeth láti lọ àgbọjà
0: náà. Elizabeth ti là ọ̀ràn gún rèé. Orúkọ jọra ni.
4: Elizabeth Abiodun lele o.
0: Ọ̀dà ẹ káàbọ̀. Ìyàwó lè ti wà ní wọ́n dájọ́ ọ̀nà wóúnjẹ òní.
4: Lórí ọ̀rọ̀ náà ṣe ti parí
0: ìnáwó.
4: Lórí ọ̀rọ̀ alábẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ yìí kẹrin. Ẹ̀rọ ṣe ní okòókò bí ẹ fà sí.
0: Ó ṣe bíi.
4: Ó ṣe ní okòókò bí okòókò bí ẹ fà sí.
0: Kí ló dé tẹ fi wí bẹ́ẹ̀.
4: Òun ló fa ọ̀rọ̀ rẹ̀ ó ní wípé ìgbà tẹ̀ ń fẹ́ra lójọ́ ni ó lòun ṣe ní kálí. Dandandan before kéèyàn tó fọ́ into relationship wàá kọ́kọ́ lọ wo ibiṣẹ́ tó ń ṣe ní. Bàìfáràbàìfọ̀ kó tó di pé ń wúwọ́. Wàá ọkọ̀ mọ irúṣẹ́ tọkọ yìí ṣe.
0: Ọ̀rọ̀ ti wá rí bẹ́ẹ̀ báyìí kí ni mọ̀ràn yín fárábìnrin ọ̀hún.
4: Ìmọ̀ràn tèmi èèyàn kì í tú relationship. Bẹ́yẹ̀ pò náà ló ń gbọ́ jíjẹ ló ń gbọ́ mọ́ ìmọ̀ràn tèmi fún mi pé ó fẹ́ amòfin mi dá tó àwọn ọmọ rẹ̀. Kó má rẹ̀ pẹ̀lẹ́ kan yájú kan lọ ọlọ́run ní pa ní pépé o. Kó má di pé n tó tún di gbà gbò ẹ̀mí mi lọ o. Ìmọ̀ràn tèmi fún ni pé kó park kó máa tọ́jú àwọn mi ọlọ́run bá wò ó.
0: Kó fọkọ tí ò ní kan ṣe ọ̀hún lẹ̀.
4: Bẹ́ẹ̀ni
0: kó mójútó àwọn ọmọ rẹ̀. Ọlọ́run bá wò ó. Ó dáa ẹ ṣeun o. Wọ́n ní ọlọ́run bá wò ó kó mójútó ọmọ rẹ̀. Àbẹ́ẹ̀ rí pé ṣé ọlọ́run pọ̀ ó kọ́ jọra òun tún fẹ́ jọra. Prophetess Elizabeth. Ìyàwó ilé ìtiwa Elizabeth ti ọwọ́ olúwa sí àná ẹ̀sìn náà òun jọra ó kọ́ tún jọra. Àdúpẹ́ ẹ jẹ́ ń wò bóyá máa rí èèyàn kan sí ẹ̀yin tí ẹ fi ohùn ránṣẹ́ lórí WhatsApp ẹ ní bínú ni. Mélòó la fẹ́ wá kà lẹ́yìn àdípèlé torí kó lè máa rọrùn náà mo fi ní ẹ máa tẹ̀ látẹ̀jíṣẹ́ ìyún a máa rọrùn dáadáa adirogba Samson latasada won ni obirin ohun ti koku die na amo o ko sa sala fun emi re gbas gbos ka mo lu obin oda ah to obirin to ni tokunrin ohun ba feran re yo yi pada yo si wa obirin ohun wa aman ba tin soro lowo lowo e won ni ko obirin ohun sasala fe mi re o to ba wa je po ni fe re yo yi pada yo si wa wa pe dakun aya mi mo binu esu lo si ohun o asa orin fela esu se dereba o pa ja ode hello e ka le o
5: e ka le ba
0: yes sir
5: e se ganda mo do jo
0: imara yin
5: o pa ja de wala lati ka do ta
0: e ka le o
5: okunrin ti esu
0: ha ha ye bola ti se o o re beteni o oda eje nse bayi oniyan se oloka se gbogbo eyin ti e ba wa je na e ma se un o adupe pupo gbogbo eyin te da si gbogbo eyin te ti ba wa gba okunrin toro kan okunrin ohun ti e ti dupe okunrin ohun ti dupe lowo yin lakoko na arabirin ti won fi oro ranse na mo mo pe won gbo wa bayi edakun o nta won yan so ni moran fun yin mo lero pe e ti ri nkan kan mu lo nbe e to ba so gangan yin nbe oni wa ti gba yin moran eleyin ti gba yin moran e mu kan lo nbe o e jiri awon omo yin o

ohun pàtàkì ní ìlera jẹ́ fún ni àrùn tó takú tó lóhun ò níbi rè sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀ ilé iṣẹ́ miracle apps international mr garanti àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀ tegbò lọ́fí ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣe wọ́n tó ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni ọwọ́ ó máa kú rìrì kẹsẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì lára ó máa yún ni àìlèṣe déédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin ti ń ṣe ségesège tí ó mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ miracle aba international mr garanti ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò lọ́rọ̀ rẹ ó sì dayọ̀ ó ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà mọ wulẹ̀ sòkò kiri mọ́ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679973 lẹ́ẹ̀kan sí 0706679973

0: 0207-9793. Ile-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lùgbà.
1: Ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee olóòtú ìṣètò àti ìsan ara. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú Ìlọrin, yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o, tàbí kí o pè mí sórí nọ́mbà mi 0706-6799-793, lẹ́ẹ̀kan sí 0706-6799-793, tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206, lẹ́ẹ̀kan sí 0703650-8206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Kò sí àrùn tí kò lóògùn torí Ọlọ́run ti dá ògùn síwájú àìsàn, àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee, àwa kì í ṣe awogba àrùn. Àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin, àrùn ojú ara làwa ń tọ́jú. Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ilé ìgbọ̀nsẹ̀, láàrin ọkùnrin sí obìnrin. Àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara? Títa ríro, tí o bá fẹ́ sẹ̀yọ́, kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara, ara yíyún, ara jíjájẹ, inú rẹ yóò máa kùn, ẹ̀yìn ríro, ara títa, ara gbígbóná, ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè, ara gbígbóná láti inú wá, internal heat. Nǹkan yóò máa rìn káàkiri ara rẹ, tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ. Tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara, ó lè ṣe àkóbá fún àlejò obìnrin. Ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó. Tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara, ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán. Eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó. Ní ilé-iṣẹ́ Miracle Apps International, olóòtú ìṣètò, a ti ṣe àrídájú ògùn ìṣètò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí, ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Má wo ara rẹ níran, kàn sí wa nílé-iṣẹ́ Miracle Apps International. Ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú Ìlọrin, yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o, tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706-6799-793, lẹ́ẹ̀kan sí 0706-6799-793. Òun náà ni WhatsApp nọmbà mi, tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206, lẹ́ẹ̀kan sí 0703650-8206. Kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìṣètò? Ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí, pàápàá jùlọ lálẹ́. Eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa. Ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé. Ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́. Ìwọ yóò sì máa làágùn, síbẹ̀síbẹ̀ ṣeré-ṣeré ni ó máa jáde, tàbí kí ó má wà rárá. Ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde. Ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà. Ẹ̀yọ́ fífọ́n ká bí iná wẹ́dà. Tí o bá tètè dìde, ìwọ yóò ṣẹ̀yọ́ sára, tàbí kí ẹ̀yọ́ má ní control. Ibi tó bá jókòó ló ń ṣẹ̀yọ́ sí. Ìwádìí ìjìnlẹ̀ fi yé wa wípé àpọ̀jù ẹran jíjẹ, red meat, pẹ̀lú processed food lè ṣe àkóbá fún àrùn ìṣètò. Ẹ máa jẹ ẹ̀fọ́ pẹ̀lú èso, kí ẹ sì máa mu omi dáadáa. Ẹ ṣọ́ra fún ọtí mímu. Tí o bá ti ń pé 40 years, tọ́jú ara, torí bí o bá ṣe ń dàgbà sí, ó ṣeé ṣe kí o ní àrùn ìṣètò. Tí o bá ní bàbá tàbí àbúrò tàbí ẹ̀gbọ́n tó ní àrùn yìí, ó ṣeé ṣe kí ìwọ náà ní. Tọ́jú ara rẹ, ìjáfara lè wò. Ìwádìí fi yé wa wípé ọkùnrin tí o bá ń ṣe ojúṣe rẹ̀ lọ́dọ̀ aya rẹ̀, ó lè ṣe ìdínkù 20% láti ní àrùn ìṣètò. Tí a ò bá tètè tọ́jú àrùn yìí, ó lè ba bladder jẹ́ tàbí kó ṣe àkóbá sí kíndìnrín, yóò sì sọ ọkùnrin di akúrẹ̀tẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee olóòtú ìṣètò, a ti ṣe àrídájú ògùn ìṣètò. Ọjọ́ tí a bá bí ewúrẹ́ ló máa ń rìn. Ọjọ́ tí ìwọ bá bẹ̀rẹ̀ sí ní lo ògùn wa ni ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágọ̀ ara rẹ. Act fast, gbé ìgbésẹ̀ kíákíá, kó o sì tọ̀ wá wá ní ilé-iṣẹ́ wa. Ohun táwọn èèyàn ń rí, o ni wọ́n fi ń kan sára sí wa ni wọ́n fi ń pè wá lọ́tún ni wọ́n fi ń pè wá lọ́sì ìwọ náà máa bọ̀ torí àìsàn nípa mímọ́ra kí n pa ọ́ tún mi síta kí n tú ọ lẹ̀ lórúkọ òun ọ wá ń sọ pé o ti náwó náwó náwó ó ti logun síbẹ̀síbẹ̀ o ò rí àyípadà ó ti ń sọ pé nàláì ìgbà tí náà dúró ó báyìí kọjá ẹnìkan ò mọ̀ ní mọ̀ gbé ìgbésẹ̀ kíákíá lórí àrùn tó ń bá ọ fínra nítorí ìgbésẹ̀ tó bá gbé òun ni ó mú ọ kúrò nínú àrùn tó ń bá ọ fínra ìwọ sáti máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú Ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706679973 lẹ́ẹ̀kan sí 0706679973 òun náà ni WhatsApp nọ́mbà mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 ǹjẹ́ o fẹ́ gbé ìgbésẹ̀ ayé àlàáfíà ǹjẹ́ o mọ̀ wípé àrùn tó ń dà ẹ́ láàmú ó lè jẹ́ àfọwọ́fà látara ìjẹkújẹ ìmúkúmu àti lílo ara ẹni nílòkulò pẹ̀lú àìse àyẹ̀wò ara rẹ lóòrèkóòrè tí o bá fẹ́ gbé ìgbésẹ̀ ayé àlàáfíà tọ́jú iṣan ara rẹ torí iṣan jẹ́ òpómúléró tí iṣan rẹ bá wà lálàáfíà yóò ṣòro fún àìsàn láti kọlu ẹ ṣùgbọ́n tí kùdẹ̀kudẹ bá dé bá iṣan ara rẹ wàhálà ni yóò dé bá gbogbo ara bóyá iṣan ara tiẹ̀tiẹ̀ ti da iṣẹ́ sílẹ̀ ni ó jẹ́ kó o máa rìn wọ́nkú wọ́nkú àbí ò ń rìn kòlòbàkòlòbà o ò lè rìn láti òpó iná kan sí kejì tó máa fi rẹ̀ ọ́ ẹ jẹ́ ká tọ́jú ọkàn wa dáadáa torí ọkàn wa ló ń lo àwọn iṣan láti gbé ẹ̀jẹ̀ yìí ká gbogbo ara wa àti láti dá ẹ̀jẹ̀ padà sínú ọkàn wa ẹ ṣọ́ra fún àpọ̀jù iyọ̀ ọtí mímu processed food pẹ̀lú àpọ̀jù wàhálà stress eléyìí lè ṣe àkóbá sí ọkàn wa ìnira yóò dé bá ara ǹjẹ́ o mọ̀ wípé bí ṣúgà bá pọ̀ nínú ẹ̀jẹ̀ ó lè ṣe àkóbá fún iṣan láti gbé ẹ̀jẹ̀ yìí ká ara pàápàá jùlọ ìwọ tí o ní àrùn àtọ̀gbẹ pẹ̀lú ẹ̀yọ ṣíṣe ní gbogbo ìgbà ebi yóò máa pa ẹ́ òǹgbẹ yóò máa gbẹ ọ́ àìróorun sùn déédéé ìwọ yóò máa rù yóò máa gbẹ kódà egbò ara rẹ kò ní tètè jiná ṣe ìtọ́jú àrùn àtọ̀gbẹ eléyìí lè ṣe àkóbá sí iṣan ara rẹ tí yóò sì nira láti gbé ẹ̀jẹ̀ káàkiri ara wa yóò sì nira láti ṣe ohunkóhun ìwọ tí o ní ìfúnpá gíga gbìyànjú kí o tọ́jú rẹ̀ dáadáa eléyìí lè ṣe àkóbá fún iṣan láti gbé ẹ̀jẹ̀ yìí ká ara àti láti dá ẹ̀jẹ̀ padà sọ́kàn wa eléyìí lè fa low blood pressure tẹ́jẹ̀ bá dí yóò nira láti gbé ọwọ́ àti ẹsẹ̀ dáadáa àti láti fò sókè fò sódò àìtọ́jú iṣan ara ó lè ṣe àkóbá fún obìnrin tí yóò máa mú nǹkan àlejò máa wá púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láì dúró lásìkò ìwọ sáti máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú Ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706679973 lẹ́ẹ̀kan sí 0706679973 òun náà ni WhatsApp nọ́mbà mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 tí iṣan kò bá lè gbé ẹ̀jẹ̀ síbi nǹkan ọmọkùnrin dáadáa bóyá penavine block ó lè ṣe àkóbá fún ọkùnrin yóò sì sọ di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ àyà rẹ̀ tí iṣan inú ìrìnà rẹ retina vein bá da iṣẹ́ sílẹ̀ eléyìí lè fa kí o máa rí kùrukùru tàbí kí ìrìnà rẹ da iṣẹ́ sílẹ̀ tàbí kí ìrìnà wa máa wa omi ìpè tí a péjú sòkú tí a bá ṣe bẹ́ẹ̀ fún aláàárẹ̀ ó ṣeéṣe kó má kú yóò ní àlàáfíà àwọ́ká làkú ègbé aromọléegun àrùn iṣan ara ni pàápàá jùlọ lásìkò òjò tàbí àsìkò òtútù jànjàn ọwọ́ jànjàn ẹsẹ̀ ẹsẹ̀ wúwo láti gbé ọrùn ọwọ́ ọrùn ẹsẹ̀ ọrùn èjìká orúnkún ìbàrá àdí àti bẹ̀rẹ̀ ìnira àti jòkó wàhálà ńlá àti dìde ìnira kódà ìwọ kò lè rìn láì lo pọ̀pá o ní àlàáfíà ní gbogbo ara àti oríkèéríkèé ara rẹ eléyìí rí bẹ́ẹ̀ torí iṣan ara rẹ ti da iṣẹ́ sílẹ̀ ẹ jẹ́ kí a tọ́jú àwọn arúgbó wa ọwọ́ kan ẹsẹ̀ kan ti da iṣẹ́ sílẹ̀ airorun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yo ma jabo lese re fun itojo arun isan a o se iwadi lekun rere pelu irin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan lugba ameni kan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbianju gbianju gbianju ko sise kan si wa olohun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara olohun ibikibi ti o ba tin bo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni whatsapp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 to ba tin sakesi awon kude kude ninu agu ara re gbera nle ma bo olohun oba lo ba iwosan yo lo mi fun o lati wo esan lagbara olohun
2: mo mo pe we nje o nje
0: on pataki ni ilera je fun ni arun to taku to lohun oni bi re so fun bayi wi pe ki se le re ile ise miracle apps international mr guarantee agba onisegun ibile to mo ewe atego to fin so mara ye lo re ti de lati sayewa ilera lori sirisi ona pelu irinse igbalode won le mo raisan to nba ofinra aisan won lo se won to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa isoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye ara o ma yun ni aile se de omokunrin ati nka alejo omo obirin tin se segesege yo mu kini obirin o ma wu labadi ati be be tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo to re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyike yi isoro to nba ofinra e ma pe sori number yi 07066799793 lekan si 07066799793 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni fa isan loga